0: àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run àti òfurufú ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn.
1: ẹni máa ríre o wá ṣe bá.
0: ọjọ́ dé ọjọ́ ń fọhùn àti òrudé ń fi ìmọ̀.
1: òwúrọ̀ òwúrọ̀ ọlọ́jọ́.
0: kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́rò wọn.
1: ẹni máa ríre o.
0: ìró wọn la gbogbo ayé jà àti ọ̀rọ̀ wọn dé òpin ayé.
1: ẹni máa ríre o wá ṣe bá òwúrọ̀.
0: nínú wọn ni ó gbé pàgọ́ fún òòrùn. tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wò rẹ̀ wá tí ó sì yọ bí ọkùnrin alágbára láti súré.

Nígbà tí Israeli jáde kúrò ní Egypt, tí ara lé Jacob kúrò nínú àjèjì èdè ènìyàn. Judah di ibi mímọ́ rẹ̀, Israeli di ìjọba rẹ̀. Òkun rí ó sì sá Jordan padà sẹ́yìn. Àwọn òkè ńlá fò bí àgbò àti àwọn òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Kí ló ṣe ọ́ ìwọ òkun tí ìwọ fi sá, ìwọ Jordan tí ìwọ fi padà sẹ́yìn? Ẹ̀yin òkè ńlá tí ẹ fi ń fò bí àgbò àti ẹ̀yin òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Wárìrì ìwọ ilẹ̀ níwájú Ọlọ́run Jákọ́bù, ẹni tó sọ àpáta di adágún omi àti òkúta ìbọn di orísun omi.

gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí. Àní ohun rere tẹ́ ẹ̀ fi ní gbàgbé ọdún 2026, Ọlọ́run yóò ṣẹnu ayé yín.

0: ẹgbọ́ ìbáṣepọ̀ wo ló wà láàrin agijo àti ògo.
1: Ẹ̀mí àwọ̀ wòlíì, ipá rẹ̀ ga ó pọ̀.
0: A ní ìbáṣepọ̀ wo ló wà láàrin agijo àti ògo.
1: Ẹ̀mí àwọ̀ wòlíì.
0: Bẹ́ẹ̀ ọmọ aráyé fẹ́ràn àti máa ju ọmọ ológo ságijù.
1: Agbára rẹ̀ ga ó pọ̀.
0: Torí wọ́n mọ̀ pé ayé ò lè rìnà rí nínú agijo.
1: Torí ohun gbogbo ló lè ṣe.
0: Wọ́n mọ̀ pé àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ wọn ò lè rìnà rí lágijo.
1: Gbogbo ogun ló lè ṣe. Aṣé tí kò sí lọ́rọ̀.
0: Wọ́n á rán ọmọ ológo ságijo lórí kó má ba mú ìránṣẹ́.
1: Ipá rẹ̀ ta ó pọ̀.
0: Darí ọmọ ológo sínú agijù láti má jẹ́ kó mú ìran ògo yẹn ṣe. Àìmọye ògo ló ń ṣòfò ní Beria Grande. Àìmọye ògo ló ti ṣòfò.

0: ọmọ ológo tó ń bẹnu ìdílé gangan agiju lówó àwọn ti darí ẹ̀ ságiju.
1: Ẹ̀mí àwọn wòlíì máa rọra gbéra gbéra gbéra.
0: Ẹ̀mí àwọn wòlíì wa sọ wípé.
1: Fọwọ́ pe Joshua.
0: Ó ní kò sẹ́ni tí ó jókòó nínú gbogbo àwọn títí tó fi lọ mú ọmọ ológo tó wà lágìjù yẹn jáde.
1: Ó dá

0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
2: West Radio 89.3 FM. Kanga Agbemagbe.
0: 89.3 FM. Your preferred wholesome radio.
3: Roba ti jade asentele ni
4: soro ba mi ba keye soro ka gbo soro
5: lodi ojo mode olore ki lokan yo be wa tomo re wo awa yin o lodun mare toro nto je lope lope lo fu ani alafia omo wo di arukiri won ma gbe wa digba adiku oro oba bi to joko le baye je fe kore olorun ni o gba be gogo ile pariwo go Àwọn ní bàbá tó tó gbagbá sùn lọ́yẹ̀ òun ló rán mi níjẹ́ pásọ fún kẹ́yẹ mọ́ ni bàbá alábìyamọ́ ni mò ń jẹ́. Bàtà rẹ̀ lárí bèlè rẹ̀ lárí fìlà rẹ̀ lárí kò ní jẹ́ ìpín ìwà àtọmọ rẹ̀ lọ́sẹ̀ yìí o. Ètò àti ìpinnu òkùnkùn lórí wa kò gbé wa lọ́kàn mọ́. Èyí tí Olúwa fẹ́ ṣe lọ́jù nítorí kò síbi tí ètò òkùnkùn ti borí ètò Ọlọ́run rí. Nítorí òkúta kì í ṣẹgbẹ́ ògúlùtù, omi òkú kì í ṣẹgbẹ́ omi balùwẹ̀, David kì í ṣẹgbẹ́ Goliath, ọmọ Israeli kì í ṣẹgbẹ́ ọmọ Amori, Mose kì í ṣẹgbẹ́ Pharaoh, wòlíì Elijah kì í ṣẹgbẹ́ wòlíì Baali, mọ̀mọ́ Ọlọ́run kì í ṣẹgbẹ́ ẹnikẹ́ni. Ìwọ náà wò ó, èrò Nebuchadnezzar ní láti gbé Daniel sínú wo kìnìún. Ṣùgbọ́n ètò Ọlọ́run ni pé tí Daniel bá ti débẹ̀ kóhun àti kìnìún kán di ọ̀rẹ́ àpàpàǹdodo. Ètò àwọn ẹgbẹ́ Joseph ni pé kí Ìjó kó ṣègbé. Ṣùgbọ́n ètò Ọlọ́run ni pé kó dé Egypt kó lọ́jọba. Ètò òkùnkùn ni pé kí Esther kó ṣọmọ ọ̀dọ̀. Ṣùgbọ́n ètò Ọlọ́run ni pé láti ibẹ̀ kó di ìyàwó kábíyèsí láàfin. Ètò ènìyàn ni pé kí Jésù má lè rí owó orí san. Ṣùgbọ́n bàbá mú owó jáde lẹ́nu ẹja. Tọ́rọ̀ mi bá ti ń yí ọ̀pọ̀ díẹ̀díẹ̀ jọ tẹ́wọ́ o. Nítorí Jeremiah 29:11 wípé èrò Ọlọ́run sí ọ ní èrò àlàáfíà. Èrò Ọlọ́run sí ọ ní èrò ìbùkún. Èrò Ọlọ́run sí ọ ní èrò ìgbéga. Èrò Ọlọ́run sí ọ ní èrò àṣeyọrí. Èrò Ọlọ́run sí ọ ní pé kò dolówó. Èrò Ọlọ́run sí ọ ní pé kò dolọ́rọ̀. Èrò Ọlọ́run sí ọ ní pé kápá ìwé gbèsè yá. Èrò Ọlọ́run sí ọ ní pé kò di afúnni. Èrò Ọlọ́run sí ọ ní pé ó dẹni ìbùkún. Èrò Ọlọ́run sí ọ ní pé kò jẹ wọn mọ̀. Èrò Ọlọ́run sí ọ ní pé kò mọ̀ ó ṣe fún ọjẹ́. Èrò Ọlọ́run sí ọ ní pé kò mọ̀ rẹ̀ ó làlùyọ̀. Èrò Ọlọ́run sí ọ ní pé kò rí mọ̀ nílògbà. Èrò Ọlọ́run sí ọ ní pé kí visa yẹn bọ́ sí wẹ́rẹ̀. Èrò Ọlọ́run sí ọ ní pé kí contract yẹn ó bọ́ sí. Èrò Ọlọ́run sí ọ ní pé kò bọ́ ìjọba. Èrò Ọlọ́run sí ọ ní pé wàá máa wín ni. Èrò Ọlọ́run sí ọ ní pé o gbọ́dọ̀ tọrọ. Èrò Ọlọ́run sí ọ ní pé wàá máa mọ́wọ́ nú owó. Èrò Ọlọ́run sí ọ ní pé àìsàn ò lè dá ọjọ́ kó. Èrò Ọlọ́run sí ọ ní pé wàá borí níbi gbogbo. Èrò Ọlọ́run sí ọ ní pé ìdùnnú máa pàdé ayọ̀ rẹ̀. Àlékún ọ̀rọ̀ lọ́sẹ̀ yìí o, ó yẹ máa gbẹ̀yìn lórí ilẹ̀. Àgbàrá kì í ṣàkóbójú wẹ̀yìn ogun ayé ìwà tọ́mọ rẹ ò ní rí mọ́ láéláéláé. Ó ní tọrọ owó délé olódì. Ètékété láti bàjẹ́ lọ́dọ̀ olóore ó bàjẹ́ lónìí o. Iwájú iwájú lọ pẹ́ ibi tí ń rẹ́ sí iwájú ló máa lọ lọ́sẹ̀ yìí. Àfìrè wá ni rí kò ní jìnnà lé rẹ lọ́sẹ̀ yìí tọmọtọmọ. Ọ̀rọ̀ ìwà tọ́mọ rẹ ò ní díjú atáyányán lọ́sẹ̀ yìí o. Ìgbàgbọ́ ènìyàn ní agbára rẹ̀ ó yá gbágbára lọ́sẹ̀ yìí o. Ayé ò ní sọ pé ojú tì ọ́ lórí ọmọ rẹ lọ́sẹ̀ yìí. Ìkòkò ọbẹ̀rẹ̀ ò ní fọ́ lọ́sẹ̀ yìí o. Gbogbo ẹ̀yin tẹ́ ti lówó rí tẹ́ ló mọ́ Olúwa dá yín padà sókè. Ó yá Ọlọ́run bùkún yín o. Olúwa sọ yín di nílá. Ó ní fi èérí jàmàlà lọ́sẹ̀ yìí. Ó ní tàbà kó máa wọ́bẹ̀ kiri lọ́sẹ̀ yìí o. Ó ní di ayáwó má rí san lọ́sẹ̀ yìí o. Ó dẹ̀ ó tiẹ̀ wà ní yáwó rárá. Sàmí ọlọ́yìí ò ní tọrọ tọmọtọmọ. Wàá fowó dẹ́hùn rere ṣe. Ó ní dẹ́rọ̀ sí Ọlọ́run lọ́sẹ̀ yìí o. Ó ní dìrí òkùnkùn kò ní dìrí gbèsè fún ọ lọ́sẹ̀ yìí o. Ó ní dẹyin ọmọ ẹlẹ́yin nù lọ́sẹ̀ yìí o. Àṣírí pẹpẹ kì í tú àṣírí rẹ ò ní tú tọmọtọmọ lọ́sẹ̀ yìí. Sàmí ọlọ́yìí kí ilékejì ó gbọ́ ẹ̀rí rẹ ọ̀sẹ̀ yìí ni ó jáde o. Owó kékeré ò gbọ́ bùkátà mọ́ owó yanturu yóò wọlé ní ọ̀sẹ̀ yìí o. Ó yẹ gbọ́jú lọ́wọ́ ògo ọmọ rẹ padà. Lọ́sẹ̀ yìí ò ní pọnmi sí ajáde apẹ̀rẹ̀. Ó ní fi ọ̀rọ̀ àyálòdì ọmọ rẹ lọ́sẹ̀ yìí o. Bàbá mi àtọ́ bàbá má pẹ́ nìkan ní bàbá yóò rìn lọ́wọ́ tọmọtọmọ. Nílùú tá a jọ wà yẹ sàmí kó délẹ̀ lórúkọ yẹ àjọ máa méèké ẹ ni. Abiyamọ lọ́sẹ̀ yìí ọ̀nà owó ire ìbùkún yóò là fún wa tọmọ rẹ o. Iṣẹ́ rẹ máa di àyè fọlọ́dùmọ̀rẹ̀. Ọmọ aládìrẹ ò ní wá owó tì lọ́sẹ̀ yìí o. Ojú aláàánú mọ́lẹ̀ sí si ola se yo. Giga giga la bojo ire ra bata yo wole si otoma tomo. Ani ti o ni bi loko ni de omo re duro. Atu bota ko ni ka omo re mo kona lo se yo. Omo re oni tuli agbo lo se yo. Osure wa je popo sisi ni le omo re o. Aye oju ojo re re sodo family yin lo se yi. Aye oni foju le customer mo lara o. Ami Olorun wa jere lo se yi o. Erin ko ni fe won ni fe ri gbere re lo se yi o. Atoro lowo Olorun ki popo lo se yi wa ri re gba o. Matthew 7:7 mo ba bere wa ri gba. Filipi ori keji ese kokandilogun lo se yi wa di Olorun ku fun. Olorun yo pese ni kiku fun o. Oba to bo egbegberu eniyan ni Matthew Mark Luke ajo ko ni gbagbe re. Aye re ko yo nu shop yen lo se yi o. Koda ye orun o sinu shop yen lo se yi. Ke ma ta wele wele wele wele. Genesis 30:43 o ya gba ibuku Jacob lo se yi o. Ibuku yan turo wonu le yin wa. Oba to bukun Abraham yo bukun ebi yin o. Eyin okunrin ise yin ma gboru lo se yi. Eyin mama yen atagere ni o. Lori omo inawo ibanu je ko ni yo fun yin. Olorun to bukun Joseph ko ni gbagbe re o. Tabi wa ko le yen wa ko lo be ninu odun yi. Itaro lo mi 31:6 lo se yi owo re ma de. Bana Olorun ko ni ye lori iwa atomo re lo se yi. Sami eleyi agbegbe re ma din la o. Ise oko re ma dije. Ise omo re adije. Mama ise wo ga adije. Wa re ni toju re. Wa re ni sanu re. Igbekele re ninu Olorun ko ni ye o. Ogode, irede, ayode, igbegade. Ose yi ire obitibiti o wonu le yin wa. O re te focus o ye gba nu le yen. O kede gege bi omo Olorun pelu ilagbo ara mi o ya oro re dayo lose yi. Gbogbo eyin odi bede aseyi jamo du o. Gbogbo oloyun e bi mo layo. Oni bi si olayo ko so ninu re. Gbogbo eyin ti se yin o lo dede ise ra lo dede lose yi. Jesu Oluwa wa. E ri ejo kan to se gbogi ni ko sare ba mi gbe si.
6: Idupe fun la o fun le to se fun awon omo mi. Wọ́n ti ń kọ́lé yẹn tipẹ́tipẹ́. Ìkejì iṣẹ́ ẹ̀ra rẹ̀. Ìtọ́jú pẹ́ tipẹ́tipẹ́ yẹn, ó kọ́lé yẹn ní ìjọ Sunday.
7: Ọmọ yín kan lé.
6: Bẹ́ẹ̀ni sà.
7: Tó bá jẹ́ pé ọmọ rẹ̀ máa kọ́lé ṣàbí, ọmọ rẹ̀ á kọ́lé lójú ẹ̀.
6: Ẹ̀kọ́ tó ṣe ẹ̀ra tiẹ̀. Níjọ́ Sunday ó kọ́lé lẹ́bù.
7: Èèyàn mélòó ni gbogbo ọmọ ẹ̀ máa sóríire lójú ẹ̀. Ìkíní kan lé, ìkejì ń kọ́ daily time. Àwọn ìròyìn ayọ̀ tí mo fẹ́ máa gbọ́ lọ́jọ́ Sunday leléyìí. Gbogbo ọmọ tó dára ìwọ tó ṣàmì ìjáde ká lọ máa ṣeréré.
5: Gbogbo ènìyàn ti mọ̀ wípé every Tuesday la máa ṣe program nílùú Kọ́lá. Tó bá ti ń bọ̀ wá mú ọ̀sán méjì wá. Èmi máa mú ẹyọ kan wá tí mo máa pín fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́. Ìsí ìtọ́lá jẹ́ ìsìn ìkórè. A ti wà ní àkókò ìkórè. A fẹ́ bẹ̀rẹ̀ sí máa kọ́rẹ́ àwọn àjọ àdúrà tá a ti dá. A fẹ́ bọ́ sí àkókò ìsìn àdúrà wa. Ẹ ṣàtẹ́ ènìyàn bá ti bọ́ sí àkókò ìsìn àdúrà. A rí wípé àdúrà tó ti ń gbà látọjọ́ ọjọ́ ìwẹ́rẹ́ ló máa dáhùn. A rí wípé ohun tó ti ṣe látọjọ́ tí ò mú ẹ̀sìn wá wẹ́rẹ́ ló máa mú ẹ̀sìn wá. A rí wípé gbogbo ẹrẹ́ tó ti sá látọjọ́ wípé kọ́ ọwọ́ nǹkan lè tẹ́ tí ọwọ́ wò dẹ̀ tẹ́. Wẹ́rẹ́ báyìí lọ́wọ́ rẹ̀ yóò dẹ̀ máa tẹ́. Nítorí kí ni orí torí kó ti wà ní àkókò ìsìn àdúrà. Ẹsẹ̀ jẹ́jọ kẹjọ àdúrà wa ní ọ̀la. A ti gbìyànjú nínú àdúrà ẹ̀sìn lókùwákù báyìí. Bá a sọ fún gbogbo abiyamọ tí ò rí rédí ògbọ́ láàárọ̀ yìí wípé ìsìn kọ́lá ọ̀la ò ṣeé fi ṣeré o. Bọ́ọ̀lẹ̀ ní kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Torí pé ní díẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Gbogbo ènìyàn jákèjádò ló máa dá ọrẹ lẹ́ni. Ọrẹ yìí náà la máa fi sílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun. Bá a ṣe ń dá lórí dáàdì mọ́mì láà máa da lórí àwọn ọmọ. Ọrẹ ti tòní mo fẹ́ kó o ṣe bí Ọlọ́run bá ṣe bùkún ọ tó. Ìwọ jẹ́ àrí wípé o dá sí ọrẹ ti tòní. Kò sí iye tó lè fi ránṣẹ́ o. O ní wọlé láéláé. Ìsọjí September 16 ti dé tán. Ìsọjí ọjọ́ mẹ́ta péré. Ọ̀sẹ̀ méjì péré lókùn tábí máa wọnú ìsọjí Èkó. Ìsọjí tó fẹ́ bí ìyanu tí ò ṣe é kà. Màmá ó nílò kan kúrò ní ilé fún ìsọjí eléyìí o. Nítorí ìròyìn tó àfojúbà. A pé àkòrí ìpàdé yìí ní èmi ò ní mọ bójì ọmọ. Àìsàn iná sí ìsọjí yìí gbé dání. Ó kọjá ohun tí ojú lásán lè rí. Àwọn tí wọ́n ní ojú ẹ̀mí ni ó mọ nǹkan tí mò ń sọ báyìí. Àìsàn ibẹ̀ máa rọ́kò nígbẹ̀sẹ̀. Nítorí ìyanu tí Jésù ti ṣèlérí gbogbo èèyàn ló fẹ́ kópa ńbẹ̀. Gbogbo àwọn tó ti ń tẹ̀lé ìpè yìí fún ìgbà díẹ̀ báyìí ni wọ́n mọ̀ wípé a máa gbàwé 21 days nínú ọdún. Sọ wá rí ìsọjí ọjọ́ mẹ́ta ibẹ̀ láti bẹ̀rẹ̀ àwẹ̀ wà. Mátù fún ènìyàn 20,000 àti òróró abiyamọ fún ènìyàn 20,000. Gbogbo rẹ̀ náà dẹ̀ ní kí n pín ní ọ̀fẹ́ níbẹ̀. Toba ti de ilu agege gbogbo eniyan lo mo amo plain grand. Olorun baba alabiya mo o. Aye lo wa.
8: Hello, hello prophet. 090 60 57 11 10. Fun itẹsiwaju eto yi, e le fi ore si account details yi. 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde first bank.
5: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
0: 89.3 FM, your preferred wholesome radio.
9: The time is 6 a.m. from Wells Radio, 89.3 FM, your preferred wholesome radio.
10: Lati ikone konga agbomogbe girege lago mefa idajilu.
0: The news on Wells Radio, 89.3 FM.

0: te ba de wo lati gba ti won ti your subsidy lo to iye owo ta won gomina yin gba se be gbo te ba gbo bi nkan ti dikin dan so mo se analyze e ma ri wi pe awon ara bi lo to won gba owo yi amo popo ninu nkan to de nse o pelu even lawon ipinle mi opolopo o nigbagbo wi pe won si n gbe àwọn gómìnà la ń gbórí yìn yẹn fún yín pé ó ṣe báyìí ó ṣe kínní agbàgbé wípé
1: ibìkan
0: lówó yẹn ti ń wá léyìí tó túmọ̀ sí pé federal kínní ló ti ń wá wọ́n dẹ̀ ń gbà á wọ́n dẹ̀ wúlò wọ́n dẹ̀ wúlò.
2: Ebi steeti kan ló lọ ṣe ìgbéyàwó fún 1,500
0: tó ná ran
1: billions of naira. Wípé lọ di àwọn gómìnà yín mú.
0: Wọ́n rí yẹn sọ wọ́n rí sọ.
2: Wọ́n ṣe pé wọ́n lákanlẹ̀. Ọkàn ni ẹ lọ di àwọn gómìnà yín. Wọ́n sọ fún pé
1: àwọn wọ́n rí fún wọn lówó. Ọkàn ni
2: ẹ lọ bá àwọn gómìnà
0: yín. Àmọ́ wọ́n rí wípé àwọn gómìnà yẹn ó dàbẹ̀ ni pé wọ́n ti fẹ́ máa wọ́n fẹ́ wọ́n sọ fáwọn wọ́n sọ fún aráàlú wípé wípé lóòótọ́ iléeṣẹ́ ààrẹ iye báyìí làwọn gbà ẹ rí wípé nígbà tí amúgbálẹ́gbẹ̀ fún ààrẹ nígbà tó wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ òun àti ó débi débi wọ́n sọ débi pé òun àti ẹni tó ń gbàlejò ẹ lórí afẹ́fẹ́ lọ́jọ́ yẹn wọ́n fẹ́ di ọ̀rọ̀ woro sí woro láàrin wọn torí pé ó ń ká arákùnrin yẹn lára lóòótọ́ àmọ́ torí pé àwọn ojú òpó tó yẹ kí iléeṣẹ́ ààrẹ náà kí wọ́n là kalẹ̀
1: láti
0: jẹ́ káwọn ọmọ nàìjíríà rí kíní àwọn náà ò ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe náà ló wà lápá ló wá látàpá ọ̀dọ̀ tí wọn náà òun lẹ́nu ò ṣe tọ̀rọ̀ lọ títí àmọ́ tẹ bá wo nígbà tí mo wo iye owó yẹn lóòótọ́ ó pọ̀ ju pé kí kódà gbogbo ìta ní ọ̀pọ̀lọpọ̀ tí a ń yin ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà mi pé alágbájá ṣe kíní ó yẹ kán ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká gbàgbé mo san salary ó ṣe kíní ṣé owó yẹn ò wá tẹ́ fi san salary ṣe bọ́ owó yẹn ó sọ̀ kalẹ̀ láta Abuja náà salary nìkan
2: owó tí wọ́n gbà la ṣe ń sọ yìí o àti sọ
0: IGR wọn
1: ti ìpínlẹ̀
2: kọ̀ọ̀kan tó pa wọlé o
0: ìyẹn nìkan láṣe bójú so àwọn gómìnà yẹn wọ́n yí ojú àwọn aráàlú wọ́n yí ọkàn aráàlú bí ẹni pé wọ́n jí kúrò bí ẹni pé àwọn gangan wípé bí ẹni pé IGR yẹn ìwọ̀nba nǹkan táwọn ṣe kínní làwọn fi ń làwọn dẹ̀ fi ń yẹ eléyà lóhun san salary òun ò san kínní kan òun sanwó àwọn ó jẹ bí obama san ṣé kò yẹ kó san even bí ọ̀rọ̀ ẹyin náà wo analysis san ṣe lẹ́ẹ̀kan owó yẹn ti pọ̀ ní ìlọ́po mẹ́ta ju nǹkan tí wọ́n ń gbà
1: láàrin
0: ọdún ó pọ̀ jù lọ
1: ìgbà 47
0: níbo ni wọ́n ná àwọn owó yìí sí
1: nínú 93.3 trillion yẹn wọ́n gba 50.7% owó yẹn láàrin ọdún méjì
0: ẹ̀yin náà rí
1: which means 49.3% tó kù lẹ́gbàá láàrin ọdún bíi márùn-ún mẹ́fà
0: so
2: any government tó bá ti lọ́dún mẹ́jọ abọ́dún mẹ́jọ tó bá tọ́dún mẹ́jọ ẹ̀ máa pé tó bá ń sọ pé afusa nìkan ló ń pẹ
0: mi ò rí bóyá gómìnà tó dánwò ẹwà
2: ṣẹgun gbọnì sí wọn sọ afusa mọ
0: wọn sọ mọ
2: wọn fi pẹ pé àwọn ṣiṣẹ
0: àwọn sálárì wọn
2: gbóríyìn yẹn fúnra wọn bí wọn ṣe títì kan
0: bẹẹni
2: wọn ṣọba ẹẹdì fún yín wọn fi pé bóyá skul tó ti wó palẹ
0: wọn ṣe kankan
2: wọn dédìẹ o
0: ọrọ ètò ìlera gan
2: ìlera
0: ẹwọ ẹlẹmọ hospital ṣe
2: dà ẹwọ ni olóyìn kú pọ sútù wọn
0: kò
2: sí kankan ni wọn
0: ẹ lọ wo skul táwọn ọmọ yẹn ti ń kàwé.
2: Ìwọ́n ni wọn ló develop pé kí o àgbẹ̀sẹ̀tọ̀ yìí kọ́ develop pé ìwọ́n ni wọn ló ṣe gbẹ.
0: Pẹ̀lú bá ṣe ń gba owó ètò.
2: Lẹ́yìn títì overhead àti airport tó ń kọ́ kiri. Mẹ́ o kì ní sí ẹni wọ́n fẹ́ fún òní ìsìn o fẹ́ lọ Abuja lọ bọ̀ wà á kọ́ máa bí 400k lọ́wọ́. Ṣé ẹ tí ò jẹun ká ni fẹ́ lọ fẹ́ lọ ipò fẹ́ lọ fún òní ìsìn.
1: Àti salary
0: 100,000. Ẹ ló máa lọ fún. Tó ń gba minimum week 70k. Ibi tó bá wọ láti ìbàdàn lọ Abuja.
2: Máa fọ̀rọ̀ sí Abuja.
0: Láì sọ pé nǹkan solúwẹ̀.
1: Ẹ jẹ́ kí n túbọ̀ bá ṣe kọ́ mi. Wọ́n ní dọ́kúmẹ́ǹtì wọn fi síta fihàn wò pé FARC distributions.
2: Ọ̀ fi síta wọ́n lọ gbà lọ́wọ́ wọn ni.
1: Oros ok.
2: Yọ ọ̀ fi síta. Ọ́ bèèrè lọ́wọ́ wọn ni pé ẹ fún wa ẹ bá wa wá.
1: Wọ́n ló fò sókè láti 5.64 trillion naira. Tí wọ́n gbà ní 2017 sí 21.90 trillion naira ní 2025 láti 5.64 trillion.
0: Ṣé ọ̀rọ̀ ìlọ́po mẹ́rin ni kọ́ni
1: ìlọ́po mẹ́rin ni ìlọ́po mẹ́rin.
0: I'm poor nǹkan
2: tó kí ló wá ń ṣe kílà boy àwọn àpapọ̀ ìjọba ṣe ìjọba àpapọ̀ ṣe gba ìjọba àpapọ̀ náà ẹ̀ka báwọn náà wì ẹ̀ka báwọn kí yẹn náà yẹn ń ṣe.

0: Ẹ̀ka bọ̀ padà láti òkè lọ́hún, ìtẹ̀síwájú ni wọ́n pè ní ọ̀pá ìṣẹ́gun aago mẹ́sàn-án ti rekọjá ìṣẹ́jú mẹ́wàá láti inú kòlù tí a ní àyín. Fẹ́ mọ́ ṣe ojú òpólẹ̀, a dẹ̀ fẹ́ mọ́ mú àwọn ìròyìn lọ́lọ́kọ̀ ọjọ́ kan láàárọ̀ yìí. Ẹ já mọ́ ṣe lálàáfẹ́ bọ̀ torí àsìkò. Ẹ jẹ́ pé ojú òpó torí àwọn tí wọ́n ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. 0915-333-1000 Hello. Hello,
1: Ẹ̀kọ́ ojúmọ́ o.
0: Ẹ ṣeun sir, ojúmọ́ aláyọ̀.
1: Afọ̀rọ̀lú o.
0: Yes sir.
1: Ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ àdáṣínà tó ti fẹ́ dá sí.
0: Ok sir.
1: Ṣé ẹ pé pọ́lísì yẹn ṣe láyè tó fi kílì kan láti jọ́tẹ́ pọ́lísì yẹn bá ṣe tí ò bá ti ṣe máa ṣe rubbish policy. Pọ́lísì tí ò wúlò rárá ni. Ní tó bá fi mú tí ò fi ṣe máa ṣe tó ìyẹn ò ṣe pọ́lísì tuntun. But àdínkù ní ìṣú tó fẹ́ pé òun fẹ́ dá sọ́ọ̀kì padà. Kì í ṣe pé ó máa dá sọ́ọ̀kì padà rí pé wọ́n á gbépo lọ sí Rovers, wọ́n á lọ ṣe é, wọ́n á ṣe wàá máa sanwó fún wọn. Ó ní crude oil ló máa gbé fún àwọn epo yẹn. Àwọn adẹ̀ ti jọ sọ, wọ́n á ti jọ sign agreement at this rate lẹ máa gbé fún aráàlú. I think that one is better than subsidy is gone. Ká kàn gbọ́ pé wọ́n fàyè báyìí, wọ́n fàyè báyìí, owó sì ń rà àti mọbi tó wó wọlẹ̀ sí. Ẹ wo ẹ jẹ́ káwọn ọmọ ká lọ gba PVC wa káwọn ọmọ Yorùbá tó máa ń pé Yorùbá ronú mi mọ Yorùbá tó ronú o. Nítorí ọmọ Yorùbá bá ṣe tí ò bá ti dáa kò dáa ni. Bá máa jẹ́ ká máa ṣáìdì nǹkan tí ò dáa. Ẹ jẹ́ kẹ́lòmíì débẹ̀ kó tíráì tiẹ̀ náà ṣùgbọ́n fẹ́ tíráì ẹ̀ ni. Ẹ jẹ́ ó tíráì tiẹ̀ bó ti tíráì tiẹ̀ àti wípé kò lójútùú. Kẹ́lòmíì náà débẹ̀ kó tíráì tiẹ̀ then àwa mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ tẹ̀síwájú.
0: Ẹ ṣeun sá. Wọ́n ní kẹ́lòmíì náà wá tíráì tiẹ̀. Ṣé ìwà ni di tíráì ní ẹ̀rọ báyìí? Hello.
2: Ọmọ Abolomi.
0: Sir.
2: I am Ọmọ Abolomi.
0: Ẹ kú ojúmọ́ sá, Mr. Gbọ́lá.
2: Jake down.
3: Mr. Gbọ́lí.
2: Ṣé ẹ ti jápa ni?
0: Wọ́n plan ni.
4: Wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀.
2: Bẹ̀sí tẹ jásí lè ní ìmì láìpẹ́ rárá. Ẹ jẹ́ kọ́ rìn ṣe kọ́ sí ẹ̀yẹ́ kọ́ rìn sọ ẹ̀. Àkọ́kọ́ tí mo fẹ́ sọ ni pé ní Jonathan regime, Jonathan sọ pé surplus wà ń gbà ẹ̀. Gbogbo gómìnà fẹ́ kọ́ sí ẹ̀. Kí ẹ rántí olóyè ẹnu ẹ̀.
3: Lọ́rántì.
2: Jake down.
3: Ìgbà ìṣẹ̀lẹ̀
2: torí pé price lọ ewé crude price lọ sókè lágbàáyé náà ni. Àbẹ́ẹ̀kọ́.
3: Bẹ́ẹ̀ni.
2: So later wá sẹ́kù fẹ́ yọ subsidy kí làwọn ìjọba tó wà mẹ́rin ṣe sí wọn.
3: Wọ́n dìde ni ọjọ́ ta.
2: So ó wà ètò yẹ pé àtúntò náà wá sẹ́kù fẹ́ rìn sọ subsidy tí ìjọba ẹ̀ wá sọ pé kò mọ́ pa economy ni. Definitely àwọn kan náà mọ́ pa economy. Ok èyàn sẹ́kù òun fẹ́ yọ subsidy náà ẹ̀. Wọ́n ègéṣẹ̀ bíá social media protest gbogbo ṣe sọ́kù ègéṣẹ̀ ẹ̀ tán.
0: Gbogbo ọ̀nà.
2: Àbí bẹ́ẹ̀ kọ́.
3: Bẹ́ẹ̀ni.
2: Ok sí yìí àwọn sẹ́kù restore ẹ̀ gbáyìí náà ni pé kó máa yọ subsidy. Ok kí wọ́n sì kò náà òun tún wá fi campaign. Wípé òun máa restore subsidy padà máa restate ẹ̀ tí wọ́n sọ kó máa restore ẹ̀. Another thing ni pé tẹ bá rí ìjọba yìí gbogbo owó price kankan wọn sá ló increase. Ó tún wá ń gba tax. Ó tún wá expand ó tún wá yọ subsidy ẹ sọ fún mi mi ò fẹ́ mọ impact subsidy ní ipa ilé ayé wa ṣá. Ok sí ok ẹ sọ ọ̀kan lẹ́ẹ̀kan pé àwọn kan ṣe mass wedding tí wọ́n ṣe wáṣọ owó yẹn bá pa fún pé ẹ̀sìn ìlànà sókò fẹ́ẹ́ tún gbé bí àṣẹ ẹ̀lú mọ́ sókò fẹ́ẹ́ ṣe wá mass wedding ní mass wedding bọ́ sí iná bá pa fún ẹ̀fẹ̀ kan jẹ́ kan rí ẹnu
0: ẹ̀. Wọ́n dá kiní ìpadà.
2: Ká sáwà náà ká gbá ẹ mọ ibi tó ń jẹ́bi láàrin ìyàlótó mọ́ ṣá.
0: Ẹ máa bẹ́ tó bọ̀. Ẹ ṣeun sá Mr. Gbọ̀lí. Mo ní ẹjẹ́ dá kiní ìpadà. Ẹjẹ́ gbé kiní ìwá àwa ló kàn. Àbíbò ni. Hello.
5: Ẹ mà káàárọ̀.
0: Ẹ kú ojúmọ́ sá.
5: Bàbá mo kí yẹn káàárọ̀ sá.
0: Olóyè Ẹ̀kẹ́ sílẹ̀ ọmọ ni.
5: Mo kí Kidekin down.
3: Olóyè.
5: Bàbá ẹ má bínú sá. Orúkọ yín pápá mi lórí ni mo kí yín sá. Ẹ káàárọ̀ sá.
4: Ẹ ṣeun sá.
0: Alàgbà
4: ọ̀yà. Ẹ kú iṣẹ́. Yes sá.
5: Olóyè àti ìṣẹ́ ọmọ ni láti lọ́kọ̀ àpàtà ń bà dùn.
4: Ẹ káàárọ̀ sá.
5: Gbogbo ẹ̀yàn ọ̀jọ̀gbọ́n mo kí yín o.
4: Ẹ ṣe sá.
5: Iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe o. Sẹ́rí Digging Down.
3: Bàbá mo ń jẹ́ o.
5: Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa o.
3: Ok o.
5: seri ijoba to ba ti wa ti awon omo lo ba ti sofa policy yen o da niyan e le ma se policy awon e le ma se kini fu lori paper to ba ja lori paper ti o ba ti fara han lo lara awon omo Nigeria
0: ati awon
5: omo ribe ko da niyan
0: ka bole nbe
5: olorun and so on, all of you want to run one down power.
0: Hmm.
5: Well, you don't even know what you do to go far. What and down for? Hello. I have been a boy. I have been a bad idea and said, did you like?
0: Upon you,
3: upon you,
5: upon you. I did not know why. I did not tell you. Oh, wait, for God.
3: She has lost the opportunity. There's a fly over.
5: Uncle Marcel, you call that kidney, father. Come on, but okay, that's really recorded in that.
3: You
5: got one call, what's up to the jet? I want to know what code that they okay. I want you one call, what's up to the jet, yo. And the capital do what we know. And you may let you get you one punish no yoga, no one calls up to the jet. But if you want to want that day, I want to go back to another way. Scam me for the subsidy. When you scam me, because you don't get subsidy. Now, this year, subsidy is gone. Baba, say that daddy, I give you a question. Look, they not to work on the formula. So, look, because I'm going to get my jet. Now, I don't want to buy you. Sorry, if you don't move the scope, Kaledi, because I love you, you don't move Billy Lower.
0: I don't know what I want.
5: Esther, who can't come.
0: Àwọn èèyàn ní kò sí kò lọ sí aláàdà kìnlẹ̀ padà ni ẹ̀ ló ẹ̀ ti wà ń bẹ̀.
6: Ẹ kárọ̀ ọ́.
0: Ẹ kú ojúmọ́ sá ITV aláyàndé láti Àpáta.
6: Ẹ kú ọ̀rọ̀ ló.
4: ITV
3: bàbá ẹ kú ojúmọ́.
6: Ebi ò ní pa wá kú o.
4: Àmì o.
0: Wọ́n láì rúkú ebi
6: títí. Gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn sọ látẹ̀kan, ògidì ọ̀rọ̀ náà kún sọ. Ògidì ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ bá mú 10,000 lọ gà ní weekend. Mo ṣe wàhálà ẹ̀ wá ní
0: olójúkọ̀ẹ́.
6: O ní ìrasù ọ̀pọ̀ kan wọ́n mú bí 10,000 mo bá lọ Bódìjà. Nígbà tí ẹ̀sùn wéèsì mọ́tò lọ́rọ̀ pátá.
0: Ẹ wéèsì epo nù lọ Bódìjà lọ ń lọ. Bẹ́ẹ̀ ti jónú lápáta jẹ́jẹ́.
6: Bébì mi ló ní tí bá wọn tí mo rò pé ti bá gbé. Ìṣù 5,000 tí mo rà ní Bódìjà ó rẹ́ ẹ̀kọ́ra kan ọ̀yà Rambo Alima ọmọ ọwọ́ mọ́tò rẹ̀. Ṣé ní ìjọba ìjọba ti láti bọ ọdún tó ti débẹ̀ àti bẹ̀rẹ̀ wàhálà kò síjọ́ kan tó nira jẹ́ èdè lọ tútù kẹkẹ rí nǹkan kan kẹ́ẹ̀kí èdè lọ bẹ̀rẹ̀ àti kẹ́ẹ̀ lọ private àti ọ̀rọ̀ lọ sí ìjà ọ̀rọ̀ adọ́gbọ́n lọ́wọ́ àdáyé ọlọ́mọdé àṣà rẹ̀
4: yìí
6: jẹ́ kí ó kó bá wa ṣe ó ti fara níwájú dúwọ́ wọ́n ti fẹ́ẹ́ dìbò sí i ẹ ká sẹ́ni kan bá rọ pé ń fẹ́ dí owó epo ẹ wo sìmẹ́ǹtì ìdẹ̀ wo bí sìmẹ́ǹtì lọ kí là fẹ́ sọ gbogbo ògùn pátápátá tí èèyàn ń lò lórílẹ̀-èdè kò séyìí tí ò yẹ tó tí owó ìtumọ̀ kọjá bó ti yẹ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ pé a lè sọ́sídì àṣegbẹ̀ náà ayọgbà ìyàwó yìí náà ẹ tún fowó kún owó ọjà ní pátá kò sójà ẹ̀ ní fowó kún ó bá wa ṣe kó jọ̀ torí ọlọ́run ó jọ̀ torí ọlọ́run ara ni wá o ọlọ́run ni fara ni wá o àìsí ìfọ̀lá ìdí náà gbé pé àpáta bá.
0: Ẹ ṣeun sá.
5: Hello. Hello.
0: Yes, sir.
5: Ẹ kààrọ̀.
0: Ẹ kààrọ̀.
5: Hello. Láti ọ̀gá ẹ̀mí ni o. Ní ìṣòwòjú. Ju ẹlẹ́nu tó ṣòro.
0: Ok.
5: Ọlọ́run ọmọ ọgbà fún yín o.
0: Àmì.
5: Bí àyín ìlú ń pọ̀ ni. Tẹ́rí ara ni ìlú tí ò tẹ́ náà. Ṣùgbọ́n ẹjẹ́ afọgbọ́n gbé o. Àtìkù ẹlẹ́kàn ni o. Àtìkù lọ pa Nẹ́pà. Nẹ́pà tó kú dé ni. Ọfọ́ tó kan aráàlú ọdún wàhálà ni. Gbogbo tábàtì ó jára ó dẹ̀rú kára ó dẹ̀wà ibi fa àwọn èèyàn tó tọ́ ẹ̀dàkùn ìṣàánú fún wa gbogbo ẹ̀yìn tí ẹjọ́jọ́ fún ẹnu oyún òní dàrú ọ̀rọ̀ yín òní dàrú ẹ̀dàkùn ìbámu ẹ bá sọ fún tinubu ó jẹ́ kára ó dẹ̀rú ibi ń paráàlú ojú òní tiwa kọ́dà bọ̀.
4: Ẹ ṣeun sá.
0: Ọ̀rọ̀ tí wọ́n fẹ́ yàtọ̀ sí ìtàwọn èèyàn sọ. Adégúndà.
3: Ṣé pé Ọbásanjọ́ sọ̀rọ̀ kankan? Wọ́n ní àsìkò àtúntò máa ṣèwà láyé. pọn ni je ki atiku kori
0: o wole gege bi are
3: are pe ipa to ko lati ko ba orilede yi o ju
7: ikota won lero
3: so Obasanjo ma mo nkan to so to de o mo ohun lo mo nkan to sele se pe ta wa nri behind the scene la wa o mo ori ere ori tagi la wa kan ri be behind the scene
0: o le laye laye so pa won na so possible go down ta nipa lo to sa la re nba na
3: ah eke eh
7: on ni lo ta on ni lo pa nipa
3: se pe ohun ni gba keje are nba yi gbogbo gba ti Obasanjo san san to sabo
7: rara o se bi gba aye awon baba Obasanjo ni won
3: be no be privatization of of the Nigerian assets
0: Hello. E ku ojumo sa o.
3: E ti wole o.
0: Ah, eh, ohun ye o jake o.
8: O lu ti a je.
0: Oya, oya, eni so nle. Oya.
8: Omo baba olori.
0: Sa, baba ina bola ni wa.
3: Baba ina
8: fun wa. Ara ti gbogbo wa.
7: Amen.
0: E ka bo sa.
8: Apuseli.
7: Yes sir.
8: Mo tun gbo otun royin kan nipa akoso joba Tinubu laro yi. Ti bi dale ni.
0: Ebidi jale ke.
7: Ah.
8: Mo fi di jale.
0: E
8: ba bi nti ki mo tun gbo ti mo fi di jale.
7: Ki la gbo sa.
3: Ki la gbo baba.
8: Mo no lo ya 5 billion ti Abu Dhabi.
3: Ben.
8: Abu Dhabi no ti lo ya 5 billion yen.
3: Ko ti ya 5 billion dollars.
8: Mi o fi so ori owo to lo tun lo ya. Kon lo lo ya 5 billion ni Abu Dhabi won fi so gbe si. E se gendi kan.
3: Ben.
8: Se yo ba ni
3: even bond bond 40 billion bond the one default
8: oyawo lowo bola o fe fi lo so gbese ni le se e ni le
0: dele dan
7: dan bawo
8: ah e tari bo kan mo yi mo so fun mo kan pe opolopo nkan ti are Tinubu se awon ba lanfani kan tu dele won ri pe ijaba buruku gba ni atoke dele
0: ti won ba lanfani ati tu
8: ton ba ni afala awon omo Nigeria ton ba subele dile ton ba gbele o bayi
0: ero be
8: bani e tu ba kan si lati January odun ti bi ti mo se ba soro owo ti ajo lajo lajo ijoba papo owo kan pa sinu ko to ijoba ewo bi kon ni kini oju opo ko ti kankan be mo
0: ah ah
8: ko ti kankan be mo won fi be mo ewo bi awon kan ti so lekan ẹjẹ agbára dì ẹjẹ sọ fún yóò tí n bá láàrin gbogbo yín tí n bá kéjì kásùkò pé tí n bá sì ṣe tèmi nìkan lórí mi pé jù irọ́ ńlá kò tẹ́ntẹ́ rírì òpin ọlọ́ọ̀bù òdẹ́rẹ́ kankan lágọ̀ ẹjẹ àsòtọ́rọ̀ fúnra wa. bí bàbá ṣe ń ṣe gbà ni pé bẹ́ẹ̀ nípa àwọn nìkan tó lè ṣàkóso mọ́yán lórí ẹ̀wọ́n bí a ṣe jẹ̀mẹ̀kúnú a sì lè fi ayányán yín ọlọ́run kó ṣẹ́ mi àkù àìnàbọ́lárìn wa ni.
0: Ma la fani ati ba epe kan si ka to ma lo. Hello.
9: Okay, bada lo lo.
0: Yes sir. Bride.
9: Oro ko Jesu, amarinda.
0: Amen.
9: Ile se Westfield ko jina.
0: Amen.
9: Olo se lo ni ti ti to ko lo mo nsa.
0: Amen.
9: Gomi de kinga.
3: Baba monjo
9: e ko to tun
0: e ba nko le gbe radio yin
9: okay e jo sa baba yi ko to gba ijoba e lo ni non ta iko sa lowo party e pe APC owo APC party lo ti gba ijoba e lo non ta iko APC APC lo ti gba ijoba e ni lo ko ni e lo non ta iko elo ni Buhari fi epo sílẹ̀ elo ni Buhari bá epo ẹ jọ́sà kó tó di president ní bíi bàbá wa Tinubu elo ló bá àpò ráìsì iná ta one bag of rice iná ta cement I was under this bàbá Tinubu government when he was the governor of Lagos state mi ò kí ṣe pé bóyá mo kóòrè ra bàbá yẹn yẹ́kẹ́ bóyá ohun tó ṣe lẹ́kọ̀ọ́ kò sáré èkó tó lè dìbò fún bó tẹ̀ ti gbé àpótí to di ibo lo po leko alejo lo po leko ko se to ma dibo fun leko yen a fe to ba gbe odo to ba gbe government yen ko se to ma dibo fun e je to fun yin e jo sa so spirit to no won jo yen sa so o fi ni mo kunu lara ni abo bi baye me kunu je abo bi taye me kunu se aya wo to ni lo pa gi lati bi ose meta ni nkan mo ko se lo ra ni ti so kun bo ti o ti wa pa e ti manage 2000 naira ni taya ko ma se ti mo ti go more than 20 years to se wa fun mo mo to ati manage iko to ri economic of the fuel e je ko wa da pa de
0: asu ipo yen re ah ojo ti pe wa taking down
3: manje
0: Aziz Soli Olugbele lati seyin ori awon emoji te send si wa e seun Adeomi Kazim Adekaz ori atejise yin e seun pupo a ni le gba ipe kankan mo ati fe ma se re pada lele oni kan mo Nigeria ronu
3: lori oro subsidy yen bi a ka ko so ra pe ko de gba mo lo a ni pe bi a ko ma da subsidy pada ida so ni pe nkan to ma mu idagbasoke bo orile de yi un ni ki government ni refinery to nsise
7: se
3: ke wa mu epo ijoba ke fo nbe ke wa ma ta fun ara lu iyen da ju kan ni ki won ni oke kan lo ma gbe epo fun
7: awon private
3: refinance because they are private entity ni won
7: eh de le so pe ye bayi ni ki won ta
3: lo to e ba won sadehun so wa sustainable nkan so ma nkan pe ta ba kuro ni ijoba a si ma se se lo
0: nikan se
3: o ni ka se e to bi a lo ni pe a je loni ba tu jola ati no je je
0: so nto de le pe wa be ni pe ka ni refinery
3: so wa to sise
0: alagba olusan yase lafikun
7: to eh ki Olorun sanu fun wa ko si Olorun aba wa to adere ba se nfe eja ma eja ma fele se lo ko to di pe nikan ma o mi leyin lati pako
0: awon le yin leyin Oluwa lo bi so to yin adede awon la oloye de mo baba olomi lo ko temi je Nigeria da YouTube bi o kan si bi baba da to do ta teyin atawa won ni fe nikan ninu asawati abe alawo eledumare mo fin sowo olon ibanuje o kere po ko ni yale ko wa wa ose ya si dun fun alase dumare o digba
10: lati ikoni west radio 89.3 fm ikoni kanga gbomode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na ohun te ba gbo latenu awon woye wa ati olupe wa ki se ohun ti ikoni fi otelu o bi ko se iwoye won e se ohun ti e n gbo wa Gawo ni gbogbo aye n dadari kiri ti won pon yi. West Radio 89.3 FM. Kanga agbemagbe.
11: Owo la mo a o fi ti wa se. Ai fote sile ni o jaye ogun. Se boju la un o. A o wo ti se se ore o n le ni e te se n dere ajibo mo se bo

0: kyau din ne tana turawa su je waje su yi wannan marketing kenan to shine abubuwa guda uku da mun kawo muku kenan ku ci gaba da saurawa
1: ibon da ma biko okwaji beta ta wo okuna ton kan bo na imana sin ewepo ego na man na manwe janya obala na ego ya hinne ni mo Nigeria government entity ewepo re we ru no ogu ro uzo me hinne ne de ma mana ana agwa anyi n'oge gara aga na no ndi nnekwu madu na erite uru na ego government na itinye na ego mmanụ ndị mmadụ na-ego mana ugbu a ewepụgo nya bụ ihe a na-akpọ subsidy n'asụsụ bekee gari ka isi n'anya dị ndị mmadụ ndị bụ ndị nnekwu mmadụ bụ ndị na ndị obodo dịrị mma mana ndị mmadụ na asị na maka ha kpatara eji ewepụ nyawo ego na atasi ahụhụ dị iche iche nyawo okwu nke mbụ nke abụọ bụ na ile anya ugbu a n'ime obodo Naijiria ndị agha lara ezumike nka nọ na ngagharị iwe ndị nkuzi nọ na ngagharị iwe ndị na-akụzi na mahadum nọ na ngagharị iwe ndị lara ezumike nka rụrụ gọọmenti etiti ọrụ ebidola nke ha ugbu a ha enyela gọọmenti etiti ụbọchị 21 na ọ bụrụ na ha akwụghị ha ụgwọ ha ji ha na ha onwe ha ga-apụta n'ime ama mee ngagharị iwe nke ha aịwa na-ajụsị gịnị mere na gọọmenti etiti gbara nkịtị ndị dịgasị otu dịgasị iche iche a na-eme ngagharị iwe ugbu a n'ime obodo Naijiria kedu ihe ha na-agwa ndị ka na-arụrụ gọọmenti ọrụ ugbu a ịma na ihe ngagharị iwe abụ na akwụghị ụgwọ eji ndị a anyị wee na-ajụsị gịnị mere na ndị gọọmenti etiti anaghị akwụ ụgwọ ndị lara ezumike nka ka ndị ka nọ n'ọrụ bekee nwee mmasị ịdị na-arụ ọrụ ka ha kwesịrị ịrụ ya na kedu ihe nwere ike ikwu maka ihe a nke atọ ọ bụrụ na ụlọakụ niile nọ n'ime obodo Naijiria wụ ụmụ nwaanyị mara mma ka ha na-eziga ka ha jee chọọ ndị ga-abịa mepee ebe a na-etinye ego n'ụlọakụ nke ha gịnị mere ndị ụlọakụ ji ezipụ ụmụ nwaanyị mara mma gari ihe ha na-eji ụmụ nwaanyị eme gari ka esi ghọta ihe a ha na-eme izipụ ụmụ nwaanyị mara mma ka ha jee na-achọ ndị ga-abịa tinye ego n'ụlọakụ nke ha nyagwukwa ji petata n'oge ọgbakọ wazobia nke na-ete gị ntị ugbu a site na Wells Radio 89.3 FM ị nwere ike ịkpọ anyị n'ekwentị ugbu a tinye ọnụ n'okwu nke masịrị gịnị gwa anyị ebe isi akpọ gwa anyị aha gị tinye ọnụ kwuo ka esi ghọta okwu anyị ji betata n'oge dị etu a site na 0916-893-1000 0916-893-1000 0915-333-893 nke ọzọ bụrụ 0911-333-893 0911-333-893 kpọọ anyị ugbu a tinye ọnụ n'okwu nke masịrị gịnị gwa anyị ka esi ghọta okwu anyị ji bịa n'oge dị etu a
2: ẹ ṣeun ní gbogbo obi tẹ ti ń gbọ wá tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé àwọn nọ́mbà tẹ́lẹ̀ pè wá sí ni tẹ́ ẹ bá fẹ́ dá sétò yálà àti ṣùkúrẹ́mi kárógo lọ́wọ́ mi lónìí yálà àti ní tó ní àwọn obìnrin ni wọ́n mọ fi ń ṣe ọmọ ní kán lọ ṣe ìpolówó ọjà wá yín marketing fáwọn ilé ìfowópamọ́ mo sì sọ fún páwọn ọkùnrin mọ́ wà níbẹ̀ pé ilé iṣẹ́ wa ń bí ọkùnrin ni ń ṣe ìpolówó ọjà wa ọkùnrin marketer wa mo iyùn àkọ́kọ́ nù ṣe ń tó wí sí owó ire ẹ̀ẹ́kejì tí ìyanṣẹ́lódì ìfẹ̀hónúhàn lọ́tún lọ́sìn ṣé kò ní dá ìrẹ̀wẹ̀sì bá àwọn tó ṣì wà ní ẹnu iṣẹ́ ìjọba àti ọ̀rọ̀ owó ìrànwọ́ tí wọ́n ti yọ ṣe ẹ̀tì gbádùn bọ́tìlá gbádùn bọ́ máa yọ àwọn nọ́mbà tẹ̀lé pé wá sí ní 0916-893-1000 0915-333-4893 tàbí 0911-333-893
0: to jama'a masu sauraro za ku iya kiran bisa layi game da wannan hirin da muke yi a 0916-893-1000 ko kuma 0915-333-4893
1: make we start with this protest every corner you know say well, I was discussing with one man yesterday na policeman. Hello.
0: Alaikum salama an tashi lafiya ina kwana. Lafiya lau da alawa ke bisa layi kuma daga ina kake kira?
3: Na Joshua daga Oliole.
0: Okay, Malam Joshua daga Oliole mun gode da kira.
3: Ni ina so yin magana akan tallafin man da aka yi. Da tallafin man ɗan ya ji zama yana taimakon talakawa ne yanzu kuma da aka ce ba a taimakon talakawa sannan kuma

0: Okay.
1: Yes.
0: Okay.
1: If they like truth, make on I continue. But when things are happening, you should always what do you talk, say, if elderly man fall, what do you talk, say, they do?
2: It's okay for our language. If yes. Anyone, you go look, waiting, make and fall.
1: Abi, you go turn back, you go look at Madi.
2: Yeah.
1: If small picking fall, Unka.
2: Oh, you go stand up, dust in body now.
1: Let me tell you, if we not they look back at where we are missing our way,
0: Okay.
1: That is what happened in Osun recently.
0: Mm.
1: And the governor of those states, yeah, he's not happy.
0: Okay.
1: Davido, if you just say somebody from Osun, I they can't hear them. It's a different thing, but Davido,
0: okay.
1: The brother of the man who is the governor.
0: Mm. Okay.
1: Okay.
0: Okay.
1: Thank you.
0: Thank you very much. So, Davido, you don't collect. Because my uncle win. Is that why they should say the video not come Edo State? Hello?
3: Eka
0: Rosa.
3: Hello, sir.
0: Olu
3: lati Oluyoli.
2: Olu koi?
3: Olu lati Oluyoli.
2: Mr. Olu?
3: Olu lati Oluyoli.
2: Yes, sir.
0: Olu lati. Okay, sir.
3: Mo bo si ori line ti pe. Boya mi mo boya ti so nipa Alex Loye yen.
2: What is all that, bro?
3: Swear or something.
2: Rara, sir.
3: Okay, but I want to look at the last man she appeared who no one knew. She said, she said, Giovanni, I want about to read Sarah Lubad no woo. If there are who no one can call, in call Lodi, Paul Lucy Marie. I want group of people need you. I want to show work. I want to look at that. Àwọn ní kankan bẹ́ẹ̀ gúúpù ẹ̀ tó bá ṣe ẹ̀fì ẹ̀hún náà ṣé kò ní di wàhálà nílùú yìí. Ìjọba ń ní ìlú ìlara pápá ní Ìbàdàn Ọ̀yọ́ State. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ọlọ́kadà lára. Gbogbo ẹni mò kí ń sọ yẹn. Ẹ gbogbo àwọn adẹja sí àwọn tí wọ́n lọ kó títì tí wọ́n mú àwọn ọlọ́kadà ní gbogbo ọ̀nà. Nítorí síkà pépà pélébé tí wọ́n máa lẹ̀ mẹ́sàn-án. Fún ọlọ́kadà kan ṣo nbo ló bẹ́ẹ̀ lẹ̀ mọ́ àbí kó máa kó káàkiri òjò àtúnpamọ́ lára síbẹ̀ wọ́n fẹ́ máa pé ó gbọ́dọ̀ pé lọ́wọ́ ẹ̀ kí wọ́n máa rírí wo bó bá ṣe ń lọ káàkiri lọ́kàwo lọ́lọ́kadà ni tó máa ti gbogbo àwọn nǹkan báyẹn mọ́. Okay, mẹ́sàn-án tí mò ń sọ yìí nígbà tí mú àwọn ọlọ́kadà ní rí $21,000 ní mẹ́sàn-án yẹn.
2: Ọjọ́ wo ló máa sanwó yẹn tán? Ṣé lóṣù ni?
3: Kan ṣó tán bá ti mú báyìí tí ò bá san kò ní so pẹ̀lú registration $21,000 ó jẹ́ $42,000 fún ọlọ́kadà kọ̀ọ̀kan. Ẹ lọ́ ṣe wádìí nǹkan tí mò ń sọ tó bá pé rọrùn nǹkan tó ṣẹlẹ̀ sí èmi ni mò ń sọ fún yín. Wọ́n mú jìṣẹ́ǹgì papà tí ò kí gbèrò àwọn ọ̀kadà àwọn máṣíìnì tí wọ́n ti nílò tipẹ́tipẹ́ tó yẹ pé tí ò kí gbèrò wọ́n á fàfẹ́ sí gbogbo ọ̀kadà tó rìn nílùú kó ṣe registration kó dẹ̀ san tí ò bá ti ní sticker mẹ́wàá mẹ́sàn-án àwọn ìmí mẹ́wàá ni mẹ́sàn-án. Wọ́n ò sì ra ọ̀kadà fún ẹnikẹ́ni wọn ò wọlé wọn ò dálé tẹ́lẹ̀ táwọn èèyàn máa ṣiṣẹ́ oríkàwé struggle bó ṣe máa lo life. Ẹ wo ìnira tó fi bá ara yé wọn ò ra mọ́tò wọn ò ra nǹkan pé oni maruwa gbogbo smoke mẹsan yẹn náà ni mi mọ táwọn àwọn ní mika àwọn ní ká o àwọn tó ń fi lọ gbogbo so ṣé yẹn ni oni. Jẹ́ kí o lè kó o ṣe kí àbí ṣèwọ́ wọ́n ní ìlú ìlara o ẹ bá wa sọ ẹ bá wa ṣèwádìí ẹ bá wa gbé ní ìjáde lórí ìní torí pé ẹyin gbogbo ayé máa gbọ́ nípa ẹ̀ wọ́n máa mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ sára ìlú tó bá yẹ wọ́n á ní ọlọ́kadà ó ní àwọn èrò lára. Pàtí ọ̀kadà kìí ṣe nǹkan ṣé owó kékeré ni wọ́n ra ọ̀kadà ń sì. Ìnira tó mi ń bá ayé ó ti pọ̀ ju o. Pẹ̀lú gbogbo àwọn nǹkan gbogbo ká tó sọ̀rọ̀ nípa gbogbo nǹkan oúnjẹ gbogbo tó di líle. Kò sẹ́ni tó rí ojútùú sí anything. Wọn ò jẹ́ràn ọ̀fẹ́ anybody. Ìyàtọ̀ sí pé àwọn tó bá bójú sùn. Ọ̀nà pín ráìsì fún ìjọba àpapọ̀ ó gbé kó ráìsì fún Ọ̀yọ́ State nígbà kan. Kò jẹ́ ta ló lè àwọn tó bá kàn ló lè mọ àwọn ló lè mọ ṣé gbogbo ìlú ló lè kàn ni. Kọ́kọ́ wọ́n dá sílẹ̀.

Ẹ̀kásán àsàkóṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn àgbáyé la mọ àfòyín láti ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ̀ 89.3 FM. Eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóìdé lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣetán àti bẹ̀rẹ̀ iṣẹ́ sísọ ojú ọ̀nà Ìbàdàn sí Ìjẹ̀bú òde Dòńbejì. Àwọn gómìnà gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní dojú kọ ìbéèrè àti ìdùnmọ́ lórí ohun tó ní ṣe pẹ̀lú owó tí wọ́n gbà láti àpasùn àpapọ̀ ilẹ̀ yìí. Ìṣẹ̀lẹ̀ ìdàwó òkè kan eléyìí tí a pè wọ́n ní wáyé nílẹ̀ Gínè òun ló ti gba ẹ̀mí èèyàn 30 ní orílẹ̀-èdè náà. Alákòóso ìjọba nílẹ̀ Gẹ̀ẹ́sì yóò ti ṣàbẹ̀wò sílẹ̀ Ukraine ìyẹn òun lórílẹ̀-èdè náà láti ṣàmì àyájọ́ ọjọ́ ìṣèjọba àwarawa nílẹ̀ náà tòmìnira. Nínú ìròyìn eré ìdárayá Sefrin ló ti kéde tó sì ti ṣàlàyé wípé kò sí tó jọ wípé òun fẹ́ gba ipò lọ́wọ́ Infantino gẹ́gẹ́ bí ààrẹ àjọ FIFA. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣetán àti bẹ̀rẹ̀ iṣẹ́ òpópónà Ìbàdàn sí Ìjẹ̀bú òde nípa sísọjú ọ̀nà náà Dòńbejì lónìí. Iṣẹ́ náà ni pé yóò bẹ̀rẹ̀ ní agbègbè ìdí Ayinre nílùú Ìbàdàn ti ṣolúlo ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìrètí pé iṣẹ́ ọ̀hún yóò mú kí ìrìn àjò àti ìsopọ̀ láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ògùn kó lè túbọ̀ rọrùn. Mínísítà fọ̀rọ̀ iṣẹ́ nílẹ̀ yìí Sẹ́nẹ̀tọ̀ Dave Umahi ló kéde pé iṣẹ́ náà yóò bẹ̀rẹ̀ lónìí tó sì ṣàlàyé pé iṣẹ́ náà jẹ́ ara ètò ìrètí ọ̀tun tí ìjọba àpapọ̀ ń ṣe láti sọ àwọn ọ̀nà pàtàkì di ti òde òní àti láti mú kí ó rọrùn fáwọn èèyàn láti lè dé àyíká ọlọ́rọ̀ ajé láàrin Èkó sí ìpínlẹ̀ Ògùn. Ó ṣàlàyé pé ọ̀nà náà jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà pàtàkì tí àwọn ènìyàn ń lò fún ìrìn àjò tí yóò sì mú kí ìgbòkègbodò àwọn ènìyàn, àwọn èso oko àti ohun ọ̀gbìn tó fi mọ́ àwọn ẹrù láti ibì kan sí òmíràn kó rọrùn nígbà tí yóò tún dín ìṣòro ọkọ̀ àti ìrìn àjò kù fáwọn aráàlú. Ẹ̀wẹ̀ ti ṣe Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ló ti ké sáwọn ládéládé àti àwọn ìkàn nílùú Ìbàdàn láti fojú hàn síbi tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ ọ̀hún tó ṣàpèjúwe iṣẹ́ náà gẹ́gẹ́ bí ìdásílẹ̀ pàtàkì tí yóò mú kí ìsopọ̀ àti àwọn iṣẹ́ ètò ọrọ̀ ajé túbọ̀ dàgbà káàkiri agbègbè náà. Àwọn gómìnà 34 ní orílẹ̀-èdè wa Nàìjíríà òní wọ́n ti ń dojú kọ ọ̀pọ̀ ìbéèrè láti ṣàlàyé bí wọ́n ṣe ná owó tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n gbà láti ọ̀pọ̀ àsùn àpapọ̀ ilẹ̀ yìí láàrin ọdún mẹ́ta sẹ́yìn. Ìbéèrè yìí ló wáyé lẹ́yìn tí ó di mímọ̀ pé nǹkan bíi ₦3.57 trillion ní ìjọba àpapọ̀ ìpínlẹ̀ àti ìbílẹ̀ pín látìgbà tí wọ́n ti yọwọ́ ìrànwọ́ orí epo rọ̀bì. Gẹ́gẹ́ bí ìwé ìṣirò tó jáde látọ̀dọ̀ iléeṣẹ́ tó ń sọ̀rọ̀ ètò ìṣúná lánàá láàrin ọdún 2023 sí ọdún 2025, ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta gba ₦3.57 trillion ó lé pẹ́sẹpẹ́sẹ náírà láti inú àpò àsùnwọ̀n àpapọ̀. Owó yìí ló sì ju ìdajì owó tí wọ́n pín láàrin ọdún 2017 sí ọdún 2025 lọ. Àfikún nínú owó tí ìjọba ń rí tẹ́lẹ̀ òun ló tẹ̀lé yíyọ owó ìrànwọ́ epo, àtúnṣe ètò pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèrè àti ìmúgbòrò bí ìjọba ṣe ń pa owó wọlé nílẹ̀ yìí. Ẹ̀wẹ̀ àwọn onímọ̀ nípa ètò ọrọ̀ ajé, àwọn ẹgbẹ́ àwùjọ àti àwọn alátakò míì ṣàlàyé pé ìlọsókè nínú owó tí ìjọba ń rí kò tí ì yọ nínú ìgbésí ayé ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ó ní wọ́n pé wọ́n ti kọ ìpè kan látọwọ́ ẹni tí ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà Atiku Abubakar láti dá ètò owó orí ìrànwọ́ orí epo padà. Èyí ò bẹntiró nígbà tí wọ́n lágbo ìkìlọ̀ wípé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ òun ló lè ṣe àkóbá fún ètò ìṣúná orílẹ̀-èdè Nàìjíríà àti ètò ọrọ̀ ajé rẹ̀. Ìkìlọ̀ yìí ló wáyé lánàá bí ẹni tí ṣe alága ẹgbẹ́ òṣèlú APC Ọ̀jọ̀gbọ́n Nentawe Yoruba àti mínísítà fọ́rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ Mohammed Idris tí wọ́n ti fèsì sí àbá Atiku lọ́tọ̀ọ̀tọ̀. Atiku ẹ̀wẹ̀
o lo ṣalaye pe ohun yo da eto iranwo na pada bi won ba dibo yan ohun lodun 2027 nigba ton soro pe orilede Nigeria oni won ko ti ri anfani kankan ninu bi an ti yowo iranwo ori epo na aba re fun eto amupadabo sipo ati ajinde toraje for 2027 ohun lo wa gege bi awon kan to se alakale re ati eto akoyawo eleyi ti pe won lanfani ati se agbekale fun eto yi gege bi eto re nigba ton ṣalaye e ranti pe are Bola Ahmed Tinubu on lokede yo owo iranwo ori epo lojo kokan deni ogbon osu karun odun 2023 ile to je ko di mimo pe eto na ko le lanfani ati te so wa iwaju mo ninu iroyin ile okere okere tan eniyan tun lo bi ogbon ni won ti fide re mule pe won ti gbe emimi lẹ́yìn tí ìkún omi àti ìwólulẹ̀ òkè kan eléyìí tàbí ṣẹlẹ̀ ní agbègbè Conakry eléyìí ti ṣe olú ìlú ilẹ̀ Guinea. Ìjọba ṣàlàyé pé òjò alágbára tó rọ̀ lálẹ́mọ́jú ṣáájú ìṣẹ̀lẹ̀ náà òun ló fa kí òkè tó kún fún ìdọ̀tí náà ó wò tó sì bo ọ̀pọ̀ àwọn àgọ́ àti àwọn ilé tí wọ́n kọ́ pẹ̀lú àwọn ohun èlò kéékèèké tó ń bẹ ní agbègbè náà. Ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní agbègbè Gbesia ní Conakry ìjọba ṣàlàyé pé ènìyàn mẹ́fà farapa gidigidi nígbà tí èèyàn bíi 16 mìíràn tó sì farapa níwọ̀nba. Ìwólulẹ̀ ilẹ̀ náà ṣẹlẹ̀ lọ́jọ́ díẹ̀ lẹ́yìn tí àwọn aláṣẹ kéde ètò láti ti ibi ìdọ̀tí náà pa kí wọ́n sì kó ìdọ̀tí náà lọ sí ibòmíràn nítorí ewu tó ń fà pàápàá jùlọ lásìkò òjò. Àwọn òṣìṣẹ́ olùdóòlà ni wọ́n ń lo àwọn ẹ̀rọ lóríṣiríṣi àti àwọn ohun èlò mìíràn láti wá àwọn ènìyàn tó lè wà lábẹ́ àwókù náà kán lè dóòlà ẹ̀mí wọn. Olórí ìjọba nílẹ̀ Gẹ̀ẹ́sì Andrew Burnham òun ló ti wà nílẹ̀ Ukraine fún àbẹ̀wò ilẹ̀ òkèrè eléyìí ti ṣe àkọ́kọ́ irú rẹ̀ látìgbà tí ó ti di olórí ìjọba pẹ̀lú ìrètí pé yóò ṣe àkóso ìpàdé àwọn olórí orílẹ̀-èdè eléyìí tó ń ṣàtìlẹyìn fún ilẹ̀ Ukraine láti jíròrò lórí bí wọ́n ṣe lè máa tẹ̀síwájú nínú ìrànwọ́ tí wọ́n pèsè fún ilẹ̀ Kyiv. Àbẹ̀wò náà wáyé lónìí tí ó sì jẹ́ ọjọ́ tí ilẹ̀ Ukraine ṣe ayẹyẹ ọjọ́ ohun tó ní ṣe pẹ̀lú òmìnira orílẹ̀-èdè rẹ̀. Burnham ni wọ́n tún retí pé yóò fi àwọn àwòrán àti ètò ìdàgbàsókè fún ilẹ̀ Ukraine hàn èyí tí ó lè ràn wọ́n lọ́wọ́ láti ṣe àwọn ohun ìjà olóró eléyìí tó lè dé ibi tó jìnà. Ètò yìí sì wáyé bí ìjà láàrin ilẹ̀ Ukraine àti Russia bó ṣe ń fẹjú sí. Àbẹ̀wò náà wáyé lẹ́yìn tí Moscow kìlọ̀ pé àbájáde lè wáyé nítorí lílo àwọn ohun ìjà ilẹ̀ Gẹ̀ẹ́sì láti ọwọ́ ilẹ̀ Ukraine. Bákan náà Russia àti ilẹ̀ Ukraine ṣe ìkọlù sí ara wọn lóru mọ́jú pẹ̀lú bí iléeṣẹ́ ìròyìn TASS tilẹ̀ Russia ni wọ́n ṣe ìròyìn pé ènìyàn méjì kú ní apá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ Russia lẹ́yìn tí àwọn àwókù ohun ìjà tó ṣubú lù wọ́n. Iléeṣẹ́ ètò ààbò ilẹ̀ Russia tún ṣàlàyé pé àwọn ọmọ ogun rẹ̀ ń kọlu àwọn ibi ìkọ̀kọ̀ àti àwọn ọkọ̀ ojú omi ní agbègbè Odessa nílẹ̀ Ukraine ṣùgbọ́n tilẹ̀ Kyiv kò tí ì fi ìdí ẹ̀sùn náà tàbí ọ̀ràn náà múlẹ̀.

Orílẹ̀-èdè Iran ti kéde nínú ọ̀rọ̀ rẹ̀ pé olórí àwọn ọmọ ogun ilẹ̀ Pakistan Asim Munin òní ó ṣàbẹ̀wò sí Tehran lónìí gẹ́gẹ́ bí ara ìsapá láti gbé àlàáfíà àti ààbò ga ní agbègbè náà. Agbẹnusọ ilé-iṣẹ́ ọ̀rọ̀ òkèrè tilẹ̀ Iran Ismail Baghaei òun ló fìdí àbẹ̀wò náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan. Aṣojú àwọn ọmọ ogun Pakistan náà yóò jíròrò lórí àwọn ìṣẹ̀lẹ̀ tuntun nínú ìjà náà pẹ̀lú ìkìlọ̀ ààrẹ Amẹ́ríkà Donald Trump pé òun lè fi ìjìyà ọrọ̀ ajé tó le jẹ ilẹ̀ Iran. Àwọn ìjíròrò náà tún máa kan àwọn ọ̀rọ̀ ààbò agbègbè àti àwọn àdéhùn tuntun tó wà láàrin ilẹ̀ Pakistan, Turkey àti orílẹ̀-èdè Saudi Arabia. Àbẹ̀wò náà wáyé ní àkókò tí àríyànjiyàn láàrin Iran àti Amẹ́ríkà túbọ̀ le sí Tehran ti halẹ̀ tí wọ́n sì ṣe ètò ìdáhùn alágbára ológun sí ìjìyà tuntun tí Amẹ́ríkà bá fi lé àwọn orílẹ̀-èdè náà lóore. Pakistan sì ń gbìyànjú láti jẹ alárinà láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì pẹ̀lú ète láti dín ìjà náà kù àti láti dènà kí ó má bàa túbọ̀ burú sí láàrin àwọn orílẹ̀-èdè yìí.

Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ti ń dé sétí gbọ̀nyín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM. Ní báyìí, ìròyìn eré ìdárayá. Ààrẹ UEFA Alexander Seferin ó lòdì ṣàlàyé pé òun kò ní díje láti rọ́pò Gianni Infantino, ẹni tí ṣe ààrẹ FIFA, bó tilẹ̀ jẹ́ pé ìpè láti jẹ́ kí Infantino fi ipò rẹ̀ sílẹ̀ òun ló ń pọ̀ sí lásìkò yìí. Seferin èyí ló ṣàlàyé pé òun kò nífẹ̀ẹ́ sí láti gba àṣẹ àgbáyé ti bọ́ọ̀lù nígbàtí Infantino dojúkọ àríwísí lórí ètò rẹ̀. Eléètò ti dáwọ́ dúró láti gba owó ìdókòwò aládàáni sínú àwọn ìdíje FIFA títí kan ife ẹ̀yẹ àgbáyé. UEFA ti halẹ̀ pé ó lè kọ̀ láti kópa nínú àwọn ìdíje FIFA nígbàtí àwọn ẹgbẹ́ bọ́ọ̀lù tó ń rí sí ọ̀rọ̀ bọ́ọ̀lù láwọn orílẹ̀-èdè àti àwọn ẹgbẹ́ agbègbè mìíràn ti tún yọ àtìlẹ́yìn wọn fún Infantino lásìkò yìí. Seferin tó jẹ́ ọmọ Slovenia tó sì jẹ́ ẹni ọdún 68 òun ló ṣàlàyé pé òun ní ìdí méjì tí kò fi fẹ́ díje fún ipò ààrẹ FIFA. Seferin ti bu ẹnu àtẹ lu Infantino ní gbangba láti ìgbà tí ààrẹ FIFA náà ti kéde ètò láti wá ìdókòwò aládàáni fún ilé-iṣẹ́ kan eléyìí tí ó máa ṣàkóso àwọn ìdíje FIFA. Seferin tún kìlọ̀ pé Infantino gbọ́dọ̀ fi ipò sílẹ̀ tàbí kí ó dojúkọ àwọn ìpèníjà fún ipò tó wà gẹ́gẹ́ bí ààrẹ FIFA. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó máa lọ, ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀la tí wọ́n á fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni ó bẹ̀rẹ̀ sísọ de òǹbejì ojú ọ̀nà Ìbàdàn sí Ìjẹ́bú-òde pẹ̀lú bí wọ́n ti máa ṣe ìfilọ́lẹ̀ ojú ọ̀nà náà ní agbègbè ìdí Àyùnrẹ́ níbẹ̀ nílùú Ìbàdàn ti ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn gómìnà ìpínlẹ̀ 34 tó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà ni a ti ń dojú kọ àwọn ìbéèrè lóríṣiríṣi lórí bí a ti ná owó tí a pínpín fún wọn láti àpò àsùn àpapọ̀ ilẹ̀ yìí FAC láàrin ọdún mẹ́ta sẹ́yìn eléyìí tí a lò kọjá yìí. Nílẹ̀ òkèrè láti mọ̀ fún yín pé kò dín ní àwọn èèyàn 30 tí a pín ti gbẹ̀mímì lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìkọlù kan tó wáyé eléyìí tó ní ṣe pẹ̀lú ìdáwó òkè tó kún fún ìdọ̀tí ní olú ilé ilẹ̀ Guinea ìyẹn Conakry. Bí ìjọba ṣe ṣàlàyé pé òjò alágbára tó rọ̀ lóòrómọ́jú òun ni pé ó ṣe àkóbá fún agbègbè náà tó sì bo àwọn ibi àwókù àti àwọn ilé kéékèèké táwọn èèyàn kọ́ tí wọ́n forí ara wọn pamọ́ sí. Alákòóso àgbà nílẹ̀ Gẹ̀ẹ́sì Andy Burnham ló ti ṣàlàyé pípé òun ti gúnlẹ̀ sílẹ̀ Ukraine fún ìrìn àjò àolẹ̀ òkèrè àkọ́kọ́ rẹ̀ látìgbà tó ti di alákòóso níbi tí ìrètí wà pé yóò ti jẹ́ alága níbi ìpàdé kan tó ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n kówó fọwọ́sowọ́pọ̀ láti sọ̀rọ̀ lórí àtìlẹyìn tó gbọ̀ngbọ́n fún ilẹ̀ Kyiv. Nínú ìròyìn eré ìdárayá láti mọ̀ fún yín pé ààrẹ UEFA Alexander Seferin òun ni ó ti wọ́gilé ọ̀rọ̀ kan lórí èròǹgbà pé wọ́n pe ó fẹ́ gba ipò Gianni Infantino gẹ́gẹ́ bí ààrẹ FIFA bí àwọn ìpè lóríṣiríṣi ìbílẹ̀ ti ń ga sí fún ẹni tí ṣe alákòóso àjọ FIFA yìí láti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ lásìkò yìí. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wales Radio 893 nígbà tẹ́lẹ̀ fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fanpage. Bákan náà lè gbọ́ sọ̀wọ́wájú lójú ìpọ́nà ti àgbáyé ti www.walesradio893.com. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí orí ìkànnì ti WhatsApp ní inú yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóyèdè lómòròyìn náà wá sí ti gbọ̀nyín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ máa yáṣẹ́ o.

ẹ sì mọ́ gbàgbé ẹ láǹfààní láti lọ gbójúge wò wá ẹ lè darapọ̀ mọ́ wa ẹ fàríwí àtẹ̀ránṣẹ́ sí yín ẹ fi ṣọwọ́ sí wa ìbá àṣìṣe pé lábala láríwísí náà lẹ́fẹ́ fi ṣọwọ́ sí lójú òpó facebook wa ẹ kàn sí wa ń bẹ̀ wells radio 893 fm fan page kíkà báyìí náà láàkàtà sì gbé jáde lórí afẹ́fẹ́ tẹ́yìn náà ó sì ṣe kíni ọ̀ tẹ́ fi ti ara yín gbọ́ àwọn tí ó bá jẹ́ pé bóyá wọ́n wá ń lọ́là sí nǹkan lọ́nà kan àbọ̀ míì lágbègbè ọ̀dọ̀ tiwọn tó jẹ́ pé wọ́n ti ń ronú bí wọ́n ó ti gbé ìgbésẹ̀ ọ̀hún tó jẹ́ pé yóò sì yóò bọ́ sí ojútùú tí wọ́n fẹ́ tí ò sì tíì bọ́ bẹ̀ nínú ìpínlẹ̀ ọ̀yọ́ ńlẹ̀ tòótọ́ àti bá yín yanjú ẹ̀ ẹ̀yọ́ àwa náà sì kọ́ láà yanjú olódùmarè ó kún wa lọ́wọ́ inú ìpínlẹ̀ ọ̀yọ́ yìí lórí ètò nínú ìpínlẹ̀ ọ̀yọ́ ńlá ti yanjú ẹ̀ o ẹ tètè fi tó wa létí báyìí kò lè jẹ yíyanjú bó ti tó àti èyí tó yẹ máa ṣe ojú òpó ọ̀hún lẹ̀ mú ń bọ̀ ná

lójú ọ̀pọ̀ Facebook wa Welsh Radio 893 FM fanpage bó ló ti ń lọ lọ́dọ̀ yín kí ló ń ṣẹlẹ̀ lágbègbè ọ̀dọ̀ tiyín bó ni nǹkan ti rí lọ́dọ̀ yín sójú òpópónà ni kíni tẹ́ ń lálà sí tẹ́ fẹ́ kí ìjọba ọba yín ṣe tí ẹ sì ti ń gbìyànjú tẹ́ ti ń sapá tí ò tí ì bọ́ sí ìtẹ́kọ̀ọ́ tí ì fojú ọmọ mọ́ ẹ kàn sí àwa kí àwa bá yín ṣe kíni àbá yín ṣe ẹnìkan mi bí èèyàn mi ọ̀hún bí àṣà èèyàn mi kanu yóò ní ẹgbẹ́ kíní wá ẹjẹ́ àbá yín ṣe ẹgbẹ́ wá káwọ́ ọ̀sẹ̀ kíni o kábà yín ké sí àwọn tọ́rọ̀ kàn ká fi tó wọn létí ẹ dákun ìbí báyìí báyìí báyìí wọn mẹjọ yín sùn wá wọn mẹjọ yín tọ̀ yín wọn mẹjọ yín wọn mọ̀tọ̀ wá wá o wọn pe agbègbè báyìí àdúgbò báyìí wọn nílò nǹkan báyìí ìyà nǹkan máa ń jẹ wọn lọ́la sí nǹkan báyìí ẹ dákun ẹyin ọmọ ní gbọmọ ẹ gbà wá o ládùúgbò báyìí a sì nígbàgbọ́ pé wọn ó ṣe ntótó àti èyí tó yẹ 0916-893-1000 0916-893-1000 àti 0915-33-34-893 tó fi mọ́ 0911-33-33-893.

So, e je ma fe leyi bo si abala keje eto yi nibi ta ti ma mo awon royin bi nkan se nlo ninu ipinle Oyo ta ti ma mo gbe yewo losan toni ni papapa ki a mo fi akoko sofo tori akoko duro de ni kankan papa awon royin olokokan ojokan lo ti sele ninu ipinle Oyo lopin ose yi ati ninu ose tun ta sese bo si yi e si mo pe gege bi ise ti wa awo ma se kini o a ma fi kini ohun to yin leti a ma gbe sin leti pe bo ti lo re o bi tin lo re o bi nkan tun se kini o bo ti rire bi tin lo re lagbon bi lona bayi ne bi bayi awo ti fi to yin leti le eyo to lara awon royin ohun bo tin sele bo tin lo ninu ipinle Oyo inside Oyo o na ni royin eleyi ti o gbe bi Olubadan iyan oba ile Ibadan Olubadan ti Ibadan bo ti koro oju si awon akoroyin ori afefe atawon royin mi to si doko ko tin hale pe e wo ori ade o gbe igbese ofin igbese ofin to lagbara lori awon ti ba nkoroyin ofege lori awon ti ba nkoroyin ayederu iroyin ti o fe se mule iroyin gbo yi so yi ori ade awon gbe igbese alagbara lori iru eni be Olubadan le Ibadan ori ade oba Rashid Adewolu Ladoja Arusa kini na ti safiyan jo tewon lorun lori gbogbo awon royin orisirisi tan gbo eleyi ti won pe won fi nfesun kori ade epe won ni egbe oselu ti won ti leyin gbagbagba won na nfesun kan oba epe olegbe oselu ti won ti leyin gbagbagba o eleyi ti kabiyesi nse kabiyesi wa se kilo fa won royin eyin akoroyin yi eyin te mo koroyin ninu iwe abi lori afefe abi loju opo kan abo mi te ba n gbe uroyin bayi eje jawo ejawo lapon ti o yo ke gbo mi lakana o ejawo be ba si jawo eni n ba gbe igbese ofin eleyi to lagbara ti n ba gbe koju re n tojo n ton ba ri o ko mo faramo kabiyesi won se kilo ohun nipasẹ n to je amugbalegbe won fun igbohun safefe ẹni tí í ṣe olóye Adesola Oloko lẹ́yìn ìròyìn kan eléyìí tí ń jàrìn ìrìn tí ń káàkiri lórí ayélujára nípa wípé ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ ìyẹn ẹgbẹ́ òṣèlú apc ẹni tí ń ṣe nàìjíríà ìyẹtùwádà wọn ni ó ṣe àbẹ̀wò sí kábíyèsí láàfin wọn àfin Olúbàdàn tilẹ̀ olùsàbẹ̀wò sí wọn lórí ẹ̀ làwọn ìròyìn oríṣiríṣi wá ń jáde pé àbẹ̀wò tó lọ sí sí kábíyèsí ọ̀hún ó ní bó ti jẹ́ o ó ní nǹkan tó rọ̀ mọ́ o kábíyèsí láwọn nǹkan tó ń tìlẹ́yìn o lóríṣiríṣi báhùn ni kábíyèsí ti wá ń ṣèkìlọ̀ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ oníròyìn àbẹ́yìn kan dẹ́kàn wò pé lórí afẹ́fẹ́ jẹ́ ń sáré gbé nǹkan kalẹ̀ jẹ́ ń tó pọ̀ mọ́ra wọn tẹ́ ń kọ oríṣiríṣi pé kábíyèsí ti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú wọn ti ń gbè sẹ́yìn ẹgbẹ́ kan ẹ mọ tẹ́ ń ṣe o kábíyèsí ò gbè sẹ́yìn ẹgbẹ́ kan wọn ò ṣe ọ̀rọ̀ òṣèlú o orí adé ṣe pé a máa lé gbogbo èèyàn ẹni bá ti wá kórí adé ó bọ̀wọ̀ fórí adé ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà bẹ́ẹ̀ a bá ti délẹ̀ ilẹ̀ ẹbì kan ó ìdẹ̀nà kéèyàn ó lọ ṣe kíni o kéèyàn lọ bọ̀wọ̀ fórí adé kó lọ forí kanlẹ̀ kó lọ júbà wọn ni ẹ wò ó èyí ẹ ṣe pé mò ń ṣẹgbẹ́ kan àbí ìṣẹ́gbẹ́ kan o ẹni bá ti ṣe ẹni tó bá jẹ́ pé ẹni tí ò yá ó gbé àbí ẹni tí ò yá ó kọ lórí afẹ́fẹ́ ní ń kọ àbá ilé gbé ìgbésẹ̀ òfin lórí ẹni bẹ́ẹ̀ ìtọ́jú ẹni bẹ́ẹ̀ bá wà ńlójú rẹ̀ rí o ìtọ́jú rẹ̀ bá sì ti rí kó máa ràn ni. Mi kàn mo sọ ọ́ ìròyìn ló gbé o mo sì ká jáde bó ti ń lọ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní Ìbàdàn náà.

Ìròyìn ìwé tó ní ṣe pẹ̀lú bí nǹkan ti ń lọ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ìbíjọba àpapọ̀ bẹ́ẹ̀ wọ́n ti ṣe bẹ̀rẹ̀ ètò aláǹsọ ojú òpópónà dọ́lọ́nà méjì dára ń fẹ́ ojú òpópónà lójú ẹ̀yọ́ wọn náà ti bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ti sísọ lójú ètò ọ̀hún ojú òpópónà bò wá làwa mẹnuba ti ìbàdàn sí ìjẹ̀bú òde ni wọ́n ti bẹ̀rẹ̀ ètò iṣẹ́ àkànṣe lórí rẹ̀ eléyìí tí wọ́n ń retí tí wọ́n sì ń fojú sun pé iṣẹ́ àkànṣe àtúnṣe ojú òpópónà à ń fẹ́ lójú sí kó lè máa gba tónílé tẹlẹmù kírin àjò lè máa lọ bó ti yóò lọ kí nǹkan lè máa rọ sọsọ mù ẹyìn kó ṣe sọsọ mù bó ti yóò máa lọ kọ́nà òun máa já gerege kó mọ̀ sí ìdígágá lọ́nà kó mọ̀ sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ẹyìn kí àwọn ṣàṣe kínní ọ̀hún kí ìrìnà kó di ìrọ̀rùn fáwọn èèyàn ọ ní ọ̀nà òun ló so Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn oṣù pọ̀ báyìí ni ó ní wọ́n ti fẹ́ fẹ́ lójú sí káyé lè máa gba àwọn èèyàn ọ̀nà tí í ṣe ojú òpópónà ìbàdàn sí ìjẹ̀bú òde ṣe wá rí ètò ọ̀hún tán péyamọ ọ̀hún lórí bá ti bẹ̀rẹ̀ ọ̀nà wọ́n ti fẹ́ sísọ lójú rẹ̀ ni ó wáyé lónìí bá a ti ń sọ̀rọ̀ yìí tí ìgbésí ọ̀hún ẹni tó sì kéde rẹ̀ ní mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ṣẹ́ ní orílẹ̀-èdè yẹni tí í ṣe sẹ́nítọ̀ Dave Umahi òun ló kéde ètò náà kódà ìròyìn ó gbé bí ọ̀nà ọ̀hún bí wọ́n bá ṣe tán bí ó sì jẹ́ kí nǹkan rọ̀ sọ̀mù kó rọrùn kó sọ ọ̀nà ọ̀hún di tóhun ìgbàlódé ohun amáyédẹrùn ìgbàlódé tí ó sì mú ọ̀rọ̀ ajé wa dára sí torí gbogbo ẹni ò bá gbọ́jà lọ gbọ́jàbọ̀ yóò máa rọrùn fún wọn nígbà tí ìṣòwò okòwò bá tún ti ń rọ̀ sọ̀mù náà ọ̀rọ̀ ajé wa ó máa ṣe kínní o yóò máa dáa ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ ìròyìn pọ̀ nínú ẹ̀ ṣùgbọ́n lára rẹ̀ náà ni wọ́n gbé bí olùbàdàn ilẹ̀ ìbàdàn ọba Rashid Adéwọ̀lú Ládọjà bí wọ́n ti wá ń ro àwọn olórí tó jẹ́ olórí ìbílẹ̀ tó ń tí àwọn èèkàn gùgù lórílẹ̀-èdè yìí àti ní ìlú ìbàdàn láti yọjú sí bí wọ́n ti ṣètò sí àkàṣe náà wọ́n ṣàpèjúwe rẹ̀ wọ́n ní ìgbésẹ̀ ńlá ni o eléyìí tí ó mú nǹkan gbòòrò sí i ní ẹkùn náà bí wọ́n ti fìlédè nínú ìròyìn ọ̀hún nù kódà wọ́n pé olùbàdàn ilẹ̀ ìbàdàn fúnra lára wọn wọ́n wà ń kalẹ̀ níbẹ̀ wọ́n ti ń sísọ lójú ojú ọ̀nà tí wọ́n fẹ̀ lójú ọ̀hún sí àkàṣe ojú ọ̀nà tí wọ́n fẹ̀ lójú ti ìjẹ̀bú sí ìbàdàn ẹ̀yọ́.

sísọ lójú rẹ̀ ìdí àyàn rẹ̀ napo ti ń lọ lọ́wọ́ báyìí ìdí àyàn rẹ̀ wọ́n fi bẹ̀ pé ìdí àyàn rẹ̀ náà ti ń ṣe lọ báyìí tí wọ́n ti ń ṣètò rẹ̀ tó jẹ́ pé èrò ó pé bẹ̀ bíbá ni. Bákan náà ìṣẹ̀lẹ̀ alágbára kan ṣẹlẹ̀ nílùú Ìbàdàn tó sì jẹ́ pé oníbejì irú ẹ̀ ni ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ láàbí ni Olódùmarè ò ní jẹ́ kí ìṣẹ̀lẹ̀ láàbí ó wọlé tọ̀ wá ó ṣe ní láàánú púpọ̀ ṣùgbọ́n àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí Olódùmarè yóò bá wa dáko lọ wọn padà ní púpọ̀ nílọ́po ìlọ́po wọn ò ní mọ tán sọnù láṣẹ Olódùmarè ẹ jẹ́ ń sáré mọ ìròyìn ọ̀hún ní pápá ìròyìn àkọ́kọ́ méjì ni o mo pé méjì ni ìròyìn àkọ́kọ́ ń lo ní ṣe pẹ̀lú bí iná alágbára bó ti ṣe ṣọṣẹ́ ní ọjà ọ̀ranyàn tó wà ní apá àríwá ìlà oòrùn ìjọba àbílẹ̀ ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ní ìjàmbá iná alágbára ó bẹ̀rẹ̀ lálẹ́ ọjọ́ Àìkú ìyẹn lálẹ́ àná òní lọ́jọ́ ajé lálẹ́ ọjọ́ Àìkú ni wọ́n pò ti bẹ̀rẹ̀ títí wọ àárọ̀ òní wọn ní ìjàmbá iná ọ̀hún òun ló jẹ́ pé wọ́n ní ó ràn jàì ó nà mọ́ oríṣiríṣi àwọn ilé ìtajà àwọn abẹ tán ti ń ta ohun à ń fi ṣẹ̀ṣọ́ ara obìnrin ẹ ti mọ̀ àwọn yẹtí àwọn tá a fi ń ṣẹ̀ṣọ́ ara obìnrin yẹtí ni ẹ̀gbọ́ ọwọ́ ni nǹkan kan báwọn wọn ló ba àwọn ilé ìtajà abẹ wọn láwọn ilé ìtajà tó ti ń ta àwọn ohun èlò ẹ̀ṣọ́ ilé bí àga àjókòó ilé àwọn báwọn náà wọn ló babẹ̀ wọn ní kódà níbi ìṣọ́ àwọn alárobọ̀ tí wọ́n ti ń ta àwọn aṣọ àrúbọ̀ nǹkan kan báwọn wọn ní ìjàmbá náà ọ̀hún ó tún mú gbogbo obìnrin náà ní tó wá ṣokùnfà ìjàmbá náà ọ̀hún wọn ní ẹ̀wò àti ìlé tọ́ka sí pàtó báyìí gẹ́gẹ́ bí ìròyìn ti gbé mo ti ń fi léde wọn àwọn ò tí ìlé tọ́ka sí ní pàtó báyìí pé n tó fàárẹ̀ àwọn tó wá jẹ́ oníṣòwò nínú ọjà ọ̀hún wọn fọ́kọ ẹni tó ń ta wọn ní ìyá àdéhà ló kọ rẹ̀ ó sọ̀rọ̀ lórí ibi iná ọ̀hún bó ti ṣe bẹ̀rẹ̀ láti òru olóhùn ò lè tọ́ka sí pé ìyàgò báyìí pàtó ń ló bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìṣọ́ àwọn tí ń ta góòlù ọwọ́ góòlù ọrùn ó kàn bẹ́ẹ̀ tí wọ́n ti ń ta àwọn ohun ẹ̀ṣọ́ ọnú ilé bí àga nǹkan àwọn alárobọ̀ gbogbo ẹ̀ ló kàn ẹ wò ó àwọn ṣẹlẹ̀ sojú wọn ṣàlàyé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀ nígbà táwọn oníròyìn wá gbéra pa wọ́n á kàn sí ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú iná ìjàmbá iná ẹni tó tún wá jẹ́ alága fún iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí í ṣe Maruf Akinwande gba àwọn kàn sí táwọn ròyìn kàn sí ó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni o ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ o ó wáyé lóòótọ́ ṣùgbọ́n oníṣẹ̀lẹ̀ alágbára ni àti ilé sọ ní pàtó péye òǹkà àwọn ilé ìtajà báyìí ó ní ó bàjẹ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún nígbà wọn wá fọ̀rọ̀ wá babalẹ́nu pé kí wá ló fa ntí ó ṣokùnfà náà gangan kí ni tó ṣokùnfà tínú ọ̀hún fi ṣàdédé sẹ́yọ wọn ló ní ẹ wò ó láàrin ọjà ọ̀hún ni nǹkan kan ṣàtidá ṣàdédé dún bàmù ó dún gbàmù láàrin ọjà àti ìwà lè sọ bóyá nǹkan táwọn ata ń lò tá à ń fi ń dáná tí ń lo afẹ́fẹ́ ìdáná gáàsì bóyá òun ló dún gbàmù ni o ó ṣàdédé dún gbàmù ni iná bá sọ wọn ní ṣùgbọ́n o ní bá a ti ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn ti gbèrè gbogbo ẹ̀ ó ti wà lábẹ́ àkóso lọ́ní kódà láti bí ọwọ́ aago kan òru òní ìkíní ọ̀hún ti wà lábẹ́ àkóso ẹ wò ó ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ní tó ṣokùnfà náà ọ̀hún àti iye àwọn ilé ìtajà tí kíní ọ̀hún ṣe ìpalára fún bí tí mo ti wá pé méjì ni òní tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ rántí pé ní ọjọ́ àbámẹ́ta ìyún ìjẹta tẹ́ ẹ mọ̀ pàánà lọ́jọ́ Àìkú ìjẹta ni ọjọ́ àbámẹ́ta ìṣẹ̀lẹ̀ alágbára kan náà ṣẹlẹ̀ nìbàdàn náà ni o ní àwọn ilé ìtajà kan tó wà ní ibi agbègbè ojú ọ̀nà ìkọjá ọkọ̀ ojú irin ẹtí mọ̀ ń reluwé ojú ọ̀nà kọjá ọkọ̀ ojú irin ẹtí mọ̀ bẹ̀ ní ọ̀nà dùgbẹ̀mọ́ ọ̀nà ibi ìyànà ọjà alẹ́ṣinlọ́yẹ̀ àwọn ilé ìtajà tó wà ń bẹ̀ iná ó mú àwọn ilé ìtajà ọ̀hún náà ti iná ṣọṣẹ́ ń bẹ̀ ṣùgbọ́n ibi àwa ń lọ rèé ìjàmbá iná ẹ mọ̀ sì gbàgbé o pé nínú ọdún yìí náà ó ṣẹlẹ̀ lọ́jà abode ó ṣẹlẹ̀ nínú ẹ̀ ní ojú ọ̀nà reluwé yìí tá a mẹ́nuba yìí ó ṣẹlẹ̀ lálẹ́ ṣìnlọ́lẹ́ kì í sì ṣe nìbàdàn nìkan náà àwọn ìlú míì náà
o tin sele ban ban la koko ta wa yi eda kan eja pera wa sake si kan e won ni o nbo awon la de de sugbon ni bayi oju la moto e a mo oju to ni e won ni e ko mo ba ki odi e ki kini kan le ko le je wi pe afoju yo mo pe ojo nro n lo to se n ku ba wo je o ku gilele ke eni to wa di tina ko to ba ri na ko le ba mo ko jo ro n lo jo se su yo su balala teyin to ni ton wo ti pe ah ojo lo su yi o enyo owe ni o eh eh mo fi tabuku eni kene owe ni sugbon nti mo n lo re o sele o sele o sele ke se n daada ni sele o Olodumare oni jari la bi awon ti oro isi kan o mo gba ladura pe Olodumare o ba n da ko lo yin pada lase Olodumare lagbara Olorun iri jamba na mo eni ru e si ni eni so monu eni so ebinu eni saranu lase Olodumare emi yin go ni basele ilo anu to peye Olodumare o fi wa yin ri ti o si ba n da ko lo yin pada sugbon awa to ku na ti o ti well sele si eja ke si ara beyan ba ti taja tan to fe mo rele iba asale iba asosan le yin pale mo ntiyin le taja tiyin e ri daju pe ye awon na yin wo e wo daada e wo fini fini koda ko jo mo odo le gba tin ba yin lo sile taja yin e to pe hello so ti pana ye yi iba si se bi ri je le ti mo mu nkan tutun le lonu le taja yin e so so ti yo lenu na so ti se leyi so ti se leyi eja ri daju pe gbogbo nto ya papa koda ko je wi pe boye eyin ma nda nanu le taja tiyin te si gbe kini tin lo fefe gas eh fefe gas ta fi nda na yi te gbe nu le taja yin e ri daju pe de pada da e de pada da e ba si mo pe ile taja tiyin ibi ti o je pe awon kan ti mo nsunle lo ye pe ko si gba awon o le sunle e nilo lati gbe kini ohun kuro nbe ni ile taja na la pe e nilo lati gbe po bo se ke ma dana yin bo lati le gbo nta n gbianju ti mo n gbianju ati so losan to ni ni pe e ja ma sake si ara wa e awon nkan ta ba mo pe Olodumare oni eja laburu eja awon pe a mu waya kan n sopo a kini n san ewe sopo jare wa manage re hey Olodumare o mo ni jari labe ngbo o ba di ni nla yo se palara fun en ti manage na tori o kan oja te eyan fi n soro aje na ngbo o ba se kan Olodumare oni ja dedun arin le edakun eyi to ba sele ti o ba memi la dupe tori pe be mi ba si n wa ireti si n be sugbon kilo e ti e mo sele rara rara oni ke eyan o gbadura re tori e mo se n pariwo ti won ke tantan pe edakun be ba ti n tilekun le taja yin bayi e ri daju pe sayewo gbogbo n to ye o ke sayewo re e wo gbogbo ayika awon na yin e wo se pa se pa yi se pa yi se yin yi daada se se le yi daada se oni si laburu se oni si kini kan bo se sawon olori awon iya loja baba loja ti won sakoso nu oja kokan na kawon na o ri daju pe awon se ipade idakonko pelu awon olori oja enyo lati mo ri aridaju pe onikaloku n pa na re lakoko to n lo le ile itaja tan ba ti ri pe boya olode koja nbe loru ina de ina re tan o ye kan ni igbese ti won o gbe lori edakun ya lagbaja o ina yin tan loni o ekini re o afun yin nikan si e mo je gure sele mo o bo ba sele igbese bayi o le je bi ihale pe e mo tan na le e mo se kini kan enyo awon igbese kan wa teyan le gbe lati je pe won o fi won daabo bo awon nu oja bo si se pe kan mo sunle na n to sinu oja ni te mo pa awon kan mo n gbe kini idana sinu oja e gba ni kilo fun won e fun won kilo re pe eyin te n dana eyin te mo n sunle e mo sunle nu oja o se mo pa awon kan mo dana tori e le sunle ke pa ke mo ro pe ke ro pe ti pa ke mo mo pe ko kun tan ko mo ru tun gbe ba lo tan ko tun bere si gberege jige e dakun awon igbese to ba ye gbe egbe lati ri pe iru kini yi ko waye mo a ni sofo emi a ni sofo omo o a si ni sofo ara lase Olodumare awon ti sele on sele si mo tun gba ladua le kan se pe ni riru e mo o ikolo yin Olodumare o ba n da pada

ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́tọ̀ tí ń lọ àǹfààní àti mọ gbọ́lọ́wọ́ inside Ọ̀yọ́ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìkànnì kọ̀ǹga àgbọ̀nmọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM. Ònà ọ̀lẹ̀ tí ń lọ àǹfààní láti mọ gbọ́ wa kìtìkìtì báyìí. Ó yá ọ ní ṣiṣẹ́ ń tẹ̀lé ẹ̀dẹ̀ máa mú lọ́kọ̀ọ̀kan èdè ìdìbò. Ìròyìn míì rèé tó ní ṣe pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Wahahin onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tó sọ̀rọ̀ nípa àpolongo rẹ̀ fún ètò ìdìbò ààrẹ ọdún 2027. Ẹ mọ̀ pé bàbá náà ti ń díje ṣe tuntun mọ́ pé bàbá fẹ́ bàbá ti gbégbá ìdìbò ààrẹ lọ́dún 2027 lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ APM ọ̀nà ẹ̀yọ́. Gómìnà Mákindé ti wá sọ̀rọ̀ lórí ìpolongo wọn fún ètò ìdìbò ààrẹ ọdún 2027. Wọ́n pé yóò fojú sun àtúntò orílẹ̀-èdè Nàìjíríà, yóò sì gbé ìfẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí síwájú gangan sáàárín gbùngbùn. Ó ní wọ́n kọ́kọ́ fi ṣàkọ́kọ́ ṣáájú kó tó di páńkan ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ ẹ̀yà, ọ̀rọ̀ ẹ̀sìn. Wọ́n ní ìfẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní yóò wà níwájú báyìí kó tó wá di pé à ń sọ̀rọ̀ nípa òṣèlú àbẹ́yà kan àbẹ́sìn kan. Mákindé wọn fọ̀rọ̀ ọ̀hún lédè nínú àkọ̀ránṣẹ́ kan eléyìí tí wọ́n fi ṣàpèjúwe ìpolongo ọdún 2027 gẹ́gẹ́ bí àǹfààní fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣàlàyé, láti jíròrò, láti sọ ohun tí ó jẹ́ ìdojúkọ àti ìṣòro orílẹ̀-èdè yìí tó ń tin tí wọ́n fẹ́ fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí àti irú adarí wà síwájú ìwà adarí eléyìí tán nílò láti ṣiṣẹ́ ọ̀hún. Wọ́n sọ̀rọ̀ nípa bí polongo àwọn bí ó ti jẹ́ fún àtúntò orílẹ̀-èdè yìí tí ó sì ṣiṣẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kì í kàn ń ṣàwọn tán bá kàn ṣe àṣàyàn wọn. Wọ́n ní gbogbo ọmọ orílẹ̀-èdè yìí òní ó ṣiṣẹ́ fún ẹ̀wọ́. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n ó mẹ́nuba bí ó ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò, ọ̀rọ̀ ajé tó ń ti ìgbé ayé tó fi mọ́ bóúnjẹ bí ó ti sun orílẹ̀-èdè yìí bọ̀. Ìròyìn gbé èmi sì ká nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ló ti jáde.

tó àwọn ẹyẹ ara léṣẹ mọ wípé ètò ìdìbò ń wò wá ètò ìdìbò gbogbo tọdún 2027 ń wọlé dẹdẹdẹdẹdẹdẹ ń wò wá àwa náà ń wò báyìí bó ti jẹ wípé àwọn ti ṣe ojú òpó lẹ pé kó wa àwọn olóṣèlú wọn ti lè máa ṣèpolongo wọn ẹyọ èyí tí àjọ olómìnira tó ń rí sí ọrọ ètò ìdìbò lórílẹèdè yìí inec tí wọn ti fún wọn ní àṣẹ pé tẹwájú ẹ lè máa ṣe ìpolongo yín lọ lórí ọrọ ètò ìdìbò eléyìí tí ń bọ nínú ẹgbẹ òṣèlú olóṣùṣọwọ apc ẹni tó jẹ alága ẹgbẹ òṣèlú náà ọjọgbọn nentawe yowatda ló ti tọrọ àforíjì lọrọ àwọn ọmọ ẹgbẹ ọhún àwọn ọmọ ẹgbẹ òṣèlú ọhún tó jẹ pé inú ń bí ara ń kan wọn wọn ni lórí bóyá wọn rí àwọn àìṣedéédé kan àbáwọn àṣìṣe kan àbí ìwà kan tí ò yẹ tí ó wáyé lákòókò ètò abẹnú tí ẹgbẹ òṣèlú ọhún ṣe ẹwọn á rọ àwọn ìgbìmọ amúṣẹṣe wọn àwọn ìgbìmọ amúṣẹwúyá wọn ẹwọn ni bóyá nínú gbèsè wọn ṣá wọn rí àwọn nǹkan kan tí ò dùn mọ wọn nínú tó kan wọn lóminú tí ń dùn wọn tó kọ wọn lóminú tí ń dùn wọn gùgùgùgù lọkàn wọn tọrọ àforíjì pé kọmọbìnú tinubu ń bẹ ẹni tinubu ń bí kọmọbìnú o kí wọn mọ bínú lórí ẹ wọn fi ọrọ wọn léde lọjọbọ nílùú ìbàdàn ní àkókò tí wọn sísọ lójú iléeṣẹ ìpolongo ẹgbẹ òṣèlú náà iléeṣẹ tán yà sọtọ pé ibi rí láti máa ṣètò gbogbo ń tọrọ mọ ọrọ ìpolongo wa fún ètò ìdìbò tí ń bọ nígbà wọn sísọ lójú ẹ náà sọrọ ọhún lálága náà ń ṣe pẹpẹ ẹni tí a bá ti ṣe ní tí ò yá ṣe sínú ẹgbẹ yìí tó sì jọmọ ẹgbẹ yìí ẹjẹ ẹnẹfẹ dáríjì wá ni o ẹ ní sùúrù ẹ foríjì ẹgbẹ yìí ẹjẹ wà nínú ìṣọkan ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 wọn náwó ẹbẹ sí gbogbo àwọn tọrọ kàn pé ẹni tí àwọn bá ti pa lára lọnà kan àbọ míì ẹdákun àwọn gbà àwọn sì ń ṣèpẹ àwọn rọwọ ẹbẹ àwọn ṣèpẹ sí gbogbo ẹdákun ẹforíjà wọn ẹmọ bínú nínú ìṣọkan ni ẹjẹ máa wá o ẹjẹ mú àlàáfíà gbọ lọkùnkúndùn ẹjẹ bomi àlàáfíà mú ẹdákun wọn ti ń náwó ẹbẹ tí wọn sì ń ṣèpẹ sí àwọn tó jẹ ọmọ ẹgbẹ òṣèlú wọn tinubu bí àbí tí wọn ṣẹ lákòókò ètò ọba abẹnú eléyìí tí ẹgbẹ òṣèlú ọhún ṣe ti gbọmìí sí omi ò tó fi wáyé láàrin àwọn kan nínú ẹgbẹ náà.

ẹjẹ́ ma fi lè ṣèlọ lọ́sàn tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ mọ́ gbà pé ìwé ètò ìdìbò ń bọ̀ gbogbo wa náà la ń pariwo pé afẹ́ báyìí afẹ́ báyìí afẹ́ báyìí olórí báyìí la fẹ́ olórí báyìí la fẹ́ ṣùgbọ́n kókó inú ìwé ìròyìn rẹ̀ òun náà ni wípé tí èèyàn bá fẹ́ ọwọ́ ara ẹni báyìí làwọn àgbàlagbà pa àfi tún wà ara ẹni ṣe ọwọ́ wa láàfin tún wà wá ṣe ẹni àbá fẹ́ ọwọ́ wa náà láì sọ̀rọ̀ torí ìka náà la lè fi sọ̀rọ̀ a lè fẹnu lásán sọ o ìka wa láàfin dìbò pẹ̀lú káàdì ìdìbò alálòpẹ́ wa ẹyọ ẹni tí ò bá ní kó lọ gba káàdì ìdìbò alálòpẹ́ rẹ̀ ní iléeṣẹ́ àjọ olómìnira tó ń rí sọ́rọ̀ ètò ìdìbò eléyìí tó bá wà nítòsí wọn ẹni bá sì ti sọ ti ẹnu náà o lè yọjú síbẹ̀ láti lọ ṣàlàyé ọ̀rọ̀ fún wọn kálukú ó sì gba káàdì ìdìbò rẹ̀ lákòókò tán bá dá fún pé kó wá gbà á ẹ̀yìn ò lẹ́yìn ìgbà wọn bá ti ṣèforúkọ sílẹ̀ àti gbogbo ohun tó bá jẹ kán ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n ṣe gbà ẹja lọ gbà á ká sì bọ́ta gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ká ṣe ojúṣe wa bó ti tọ́ àti èyí tó yẹ ṣùgbọ́n ẹ mú ìjà gbàgbé wípé bí ìpínlẹ̀ ọ̀yọ́ yìí bí ò bá dáa tí ó dùn tí gbọ́ngbọ́n ó sì kàn sí ẹ̀yìn ń bẹ lọ́wọ́ mi sì ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà o ẹ ojúṣe gbogbo wa ni àjọṣe ni ọkọ̀ọ̀kan èjèèjì báyìí òun náà ni kinní ọ̀hún òun náà láàmọ̀ ṣe ti kinní ọ̀hún ó sì máa lọ bó ti yóò lọ bó ti tọ́ bó ti yẹ bó ti yá ṣe bóyá bí ọ̀rọ̀ ọmọ kan ti ń dalẹ̀ tí ń julẹ̀ bí o tí ò yẹ kó jù sí tó sì ti kọ́ bóyá ọmọ rẹ̀ ganin tó sọ fún pé ìbá àti junior ló kọ̀ pé junior èyàn julẹ̀ síbẹ̀ yẹn o ibi tí èyàn julẹ̀ sí tó tọ́ ó wà ibẹ̀ lèyàn máa ń julẹ̀ sí kò nílẹ̀tọ́ ò lẹ́tọ̀ọ́ láti máa julẹ̀ síbi tó bá wọ̀ ọ́ ò ti kọ́ ọ̀yàn kan nù ìjọ tó náà bá rẹ́lòmíì tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ òun náà ṣe kí ni o yóò fún ẹni náà nídánilẹ́kọ̀ọ́ ilé tó yẹ kóró pé wọ́n mímí sọ pé kò dáa ẹ má ṣe bẹ́yẹn ẹ má jù síbẹ̀ ẹ sọ síbi tó tọ́ àti èyí tó yẹ díẹ̀díẹ̀ báwọn láàfífọ̀ ló mọ́ ló ní kálukú ó sì mọ̀ sí tó tọ́ àti èyí tó yẹ náà mo ṣe ń pé kí ọ̀yọ́ lè dáa ó ń bẹ lọ́wọ́ mi ń bẹ lọ́wọ́ rẹ ẹ wò ó óyé ọlọ́run adékòkè lorúkọ tèmi jẹ́ nínú ìpínlẹ̀ ọ̀yọ́ ń lè tòtẹ́ ṣẹ̀ṣẹ̀ gbọ́tọ̀ yìí ṣáìdọ̀ yọ ìkànnì kànga gbọ́mọgbẹ́ wells radio 89.3 fm òun náà lẹ́tí láǹfààní àti mọ gbọ́ wá kalẹ̀ sókópónà aláàfin avenue olúyọ̀lé estate nílẹ̀ ìbàdàn ẹ mọ ìyín pọ̀ ńbẹ́ o ẹ máa gbọ́ wàṣó ẹ ṣeun tẹ́ wà ńbẹ̀ nítorí tiwa ẹ kú kalẹ̀.

lorukọ gbogbo awon eyan patapata na le mi omo yin aburo yin ololufe yin te ma ngbadun daada ambassador olatubo sumuyidin adisa ni mo bi ki yin kaabo sori eto yin eto wa eto ti a pe ni eto akagbadun ye te ma ngbadun ni gbogbo ojo aje tele bo npe lojo monday ame le lo darapo mo mi lagbon dojuko mi nbo odo re to je ti ile ise wa gangan e ma wo mi ketekete nbe ni lori ikani west radio 89.3 fm fan page e ma wo mi e ri po mole ketekete ni e ma wo mi mo se nda keke luke ninu aye ti mo wa yi leyin igba ti mo ti ki olorun obo olowo ori wa oba ti nsin wa ta wa la nsin ni mo si ti ki gbogbo awon oga loga ile ise wa nbi e je n ki gbogbo awon ololufe eto yi na gbogbo awon ti won fe wa tan fe bukata wa lori eto yi mo ki gbogbo eyin iya laje mo si ki gbogbo eyin baba loja o o ki gbogbo eyin onraja patapata na atajere arajere bayi na le mo ta o gbese lajo oja ko ni je ko wa gbogbo eyin onisowo te n gbo mi o ki gbogbo eyin onise owo na to je pe e le mo gbo wa yala ise kookan ti ko wa yin dawole te n se nise owo to se daadaa ni o ise to lodumare ti pari tan yanyan o ni won mo gbe yado ti lagbaro lodumare o ki yin ninu ofisi te ti yin oke lalala te ti n gbo mi agbega bayi lenu ise olodumare o ba n se fun ko wa yin o o ki gbogbo eyin ti se ti yin naa je mose ile teyin naa n gbo wa ninu awon adugbo kookan te ti n gbo wa lakoko yi aburo ni wole toyin wa lagbaro lodumare mo ki gbogbo eyin olokada te le mo gbo wa mo ki gbogbo eyin onimikira te ni tiwa le nse mo ki gbogbo eyin onimaruwa te ni awa awa naa ni mo ki gbogbo eyin onimoto ogboro naa ni kolu yan eyin o si ni kolu eyin naa lagbaro lodumare ayọ̀ tẹ́ fi lé sí náà lẹ́ balẹ̀ lágbára olódùmarè ìgbà tẹ́ bá fẹ́ wọlé ní tàdímẹ́yìn báyìí wọlé lágbára olódùmarè ọ̀rọ̀ mọ̀ ti jáde lápá bí àṣẹ́sì ti tẹ̀lé nílò àmọ́ wẹ́rí kankan káàkiri ní túmọ̀ sí pé ẹ̀rí wà lápọ̀ ọ̀dọ̀ wa ń bí ẹ̀rí wà bíi tìtàtijọ́ ẹ̀rí wà sí bíi tìsín náà ni ìyẹn máa jẹ́ ti gbogbo àwọn olólùfẹ́ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ ètò tí a pè ní ètò àkàgbádùn ẹ mọ̀ pé abala méjì náà ni ètò yìí kó sínú abala àkọ́kọ́ gangan ni a pè ní abala àkàgbádùn gangan fúnra rẹ̀ bí abala kejì lórí ètò sì ń jẹ́ abala aṣọ ọmọ òwe àmọ́ ká tó wọnú abala gangan ní sàn-án ní máa fi àkókò yìí àti àsìkò yìí kí n máa fi kí gbogbo àwọn ẹbí àti gbogbo àwọn ọ̀rẹ́ àti gbogbo àwọn tó jọ ń ṣiṣẹ́ níran amúlùúdùn kí n fi kí wọn fún ti gbajúgbajà òṣèré orí ìtàgé tí wọ́n papòdà láyájọ́ àná yìí èé ṣèròyìn mọ́ àmọ́ ẹni gbojúmọ̀ ni bàbá yìí láwọn ẹ̀ka tí wọ́n dì mú tí wọ́n sì máa ń ṣe dáadáa ní gbogbo bí wọ́n bá fi wọ́n sí nínú eré tó jẹ́ pé yóò ṣàkọ́kọ́ wá wa náà lẹ́kọ̀ọ́ yóò sì kó wa lọ́gbọ́n ni àwọn kan gangan wọn a máa wò wọ́n gẹ́gẹ́ bí aláwò kọ́sẹ́ àwọn náà ni aláàjì taiwo azan tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ògògó ọmọ akúlódò bàbá yìí papòdà ní àyájọ́ àná ikú wọn àgbọ́sọgbánù ni àyájọ́ ọ̀sẹ̀ tó lọ mọ́sẹ̀ tó lọ náà ni wọ́n ṣètò àdúrà fún wọn kódà wọ́n pe àwọn ọmọ lẹ́yìn onígbàgbọ́
won pe awon afa koda won fi ti awon alabalaye won so npe ba won ti won lati du emi baba ini ama ngba ti ko wa wa ba ti de bi ati so se mo pe ajulaye ati wa ninu moto ni ti ko wa wa ba da won aye ta ti so na la mo so loko kan ejeji baba e de bi ta won o ti so layajo ana ni won bole ninu moto gbogbo ko wa wa na ni ada agbada ku oda atu wo buba re awo sokoto re adu ati ko wa wo ma se ni kolo mo ti jo ya bayi o jojo jina sira won won sin baba ilayajo oni ebi tara ni nto mi loju to ruru bayi oda ko yo gbogbo awon ta jo lolufe won na le o adu mi solo ni pe olodumare ko ba te baba yi si afefe re o gbogbo nti baba yi fi le ko olodumare ma fi owo baje kan omo ni won fi le ni kawon omo na kan ma tete lo ba won o iyawo ni won fi le ni kiyawo na ma sere leyin ku won ile won ko olodumare ma je o daru leyin igba ti baba yi papoda alaji taiwo azan ugugu omo aku lodo emi na nfi akoko yi ofin ki gbogbo molebi won o pe e ku roju e ku aseyinde enire bo lo o yo se aje mo wonu eto gangan ni sansan ah baba yi bi mo si se nsoro ori mi si nwu eyo bi mo pe ni daada ni baba yi baba wa k1 the ultimate won wa laaye kan tan ti pe won lana ni won so fun won pe baba baba ogogo ku ogogo o ma ku lodo ku baba en to mi loju lori ibi tan tin korin ni be na ni alaji wa sule alawo malaika awon na korin layaju ana ni awon ti e ti gbo kan to de show yen baba en bu ekun bi omo kekere lori stage ni olodumare ko ba wa ro gbogbo awon ololufe won loju o o ma se iku ni akufa laarin gbogbo awa muludun lori gbogbo wa na la muludun gbogbo awa ta ba ti fe je ki ile ato na awon enikankan daru la koko ta n seto lowo yi awon kan ti mo eto pe awon ma fi n pa ironu re ni yala ngba ta won ba n pe wole abi ngba ta won ba n gbo wa amuludun na la wa na awon nkorin na amuludun ni won awon elere ori itage na amuludun na n gbogbo wa Olorun ma jo kuru e leyin fun gbogbo wa lagbole amuludun mo so eleyi na mo dake na bayi na eje ma lo abala akoko o lori abala ti a pe ni abala akagbadun lori iwe ti a nka lo na ni ti a pe akole re ni ogboju ode ninu gboru male e to ta baba wa di o fagun wa jade o na la nka lo lori eto yo bi o se eje wonu eto gangan ni sansan o eje nse bayi

ibi ti wọn ti nsinmi báyìí. Wọ́n bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ yìí sọ, wọ́n bú àjàntálá, wọ́n ní kò kúkú ju kékeré náà lọ. Bóòlù kò dùn, bó tá nípa kò bìkítà. Èmọ̀ akọ́ yìí, àfi bí orí wọn gbà wọ́n lọ́wọ́ ogun àdínimọ́lẹ̀ yìí o. Wọ́n tún bẹ̀rẹ̀ sí ewúrẹ́ wọ́n ń bù. Wọ́n ní olójọ́ kí wọ́n gbà á sí ilé. Nígbàtí àjàntálá kọ́ dé, ewúrẹ́ ní kìí ṣe èmi o. Ení pa lẹ́nu mọ́ pé kí ó dákẹ́ níbẹ̀ bí kò bá fẹ́ kí òun tẹ́ pa. Kìnìún ní nínú èyí tí ebi ń pa nìyí, ewúrẹ́ bá dìde, ó fẹ́ fi ara rẹ̀ rè é. Ó wípé bí ó bá ṣe òun ni, òun wípé kí wọ́n gba àjàntálá sí àgọ́ àwọn, kí ilẹ̀ yanu kí ó gbé òun mì. Ṣùgbọ́n bí kìí bá ṣe òun ni, kí nkankan gbé àjàntálá náà wá kí ó tú àwọn ká. Kí ni àjàntálá gbọ́ èyí sí? Ó bẹ́ sílẹ̀ láti òkè, ó sì tú wọn ká. Láti ọjọ́ náà ni ewúrẹ́ ti sá wá ilé. Erin sì sá wá sí ilẹ̀ ènìyàn dúdú àti ilẹ̀ India. Ẹkùn àti ìkòkò sá lọ sí aginjù. Ṣùgbọ́n kìnìún ní ọ̀dàn ní ti ohùn. Kí tilẹ̀ ní ìgbẹ̀yìn àjàntálá, ó a di alárìn kiri sínú igbó níbí. Bẹ́ẹ̀ kọ́ o, ẹlẹ́dà rí iṣẹ́ rẹ̀ láti ibùgbé rẹ̀ lókè ọ̀run. Ó sì mọ̀ pé ìwà rẹ̀ kò bá ti ènìyàn mú. Ó ránṣẹ́ láti orí ìtẹ́ rẹ̀ wá. Wọ́n sì mú àjàntálá lọ sí òde ọ̀run. Ìtàn yìí gba ayé kan lákòókò náà. Tó bẹ́ẹ̀ tí bí ènìyàn bá ń sọ̀rọ̀ nípa ẹni burúkú kan, a máa wípé olúwa rẹ̀ burú ju àjàntálá lọ. Bí ìtàn náà ti lọ nìyí, kí orí yín gbà yín lọ́wọ́ túlétúlé ọmọ. Kí ilé yín má baà tú. Kí ọ̀run yín gbà yín lọ́wọ́ akótilétà. Kí ó má baà tà yín tilétilé. Kí tapátẹsẹ̀ yín má jẹ́ kí ọ̀bàyé jẹ́ yà sí ọ̀dọ̀ yín. Kí ó má baà ba ayé yín jẹ́ fún yín o. Báyìí ni ìrágbẹ̀jẹ́ parí ìtàn rẹ̀. Lẹ́yìn náà, ó wí fún wa báyìí pé ẹ̀yin akọni gbogbo, ọ̀rọ̀ púpọ̀ ìrọ̀ ni mú wa o. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí gbádùn, kí a máa ṣe fàájì fún ìbá díẹ̀ tí ó kù kí ilẹ̀ sú. Bí ó bá di ọ̀la, a tún máa sọ̀rọ̀ nípa nǹkan mìíràn. Lẹ́yìn èyí, a bẹ̀rẹ̀ sí jẹ onírúurú oúnjẹ o. A sì ń ṣe àríyá. Àwọn ará òkè láńgbòdo sì wá láti wá kí wa. Èyí ni a sì ṣe títí ilẹ̀ fi sú tí a sùn. Ọjọ́ kejì lọ́dọ̀ ìrágbẹ̀jẹ́ nílé olójúlé méje nígbàtí ilẹ̀ ọjọ́ kejì mọ́ tí a jì, ìrágbẹ̀jẹ́ mú wa lọ sí iyàrá mìíràn tí ó dára ju ti àná lọ ní ìlọ́po méjì. Nígbàtí gbogbo wa sì tún jókòó bí ti àná, ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ìsọ. Ó wípé lánàá mo sọ̀rọ̀ fún yín nípa àwọn ọmọdé, ṣùgbọ́n lónìí wọn ó sọ̀rọ̀ nípa ti àwọn tán dàgbà tí wọ́n sì jẹ́ aláṣejù. Ẹ máa gbọ́ bí wọn ó ti máa sọ̀rọ̀ sí wọn. Pẹ̀lẹ́ o, ìwà aláṣejù, ǹjẹ́ o ti fi ìwà náà sílẹ̀ bí? Bí o kò bá tí ṣe bẹ́ẹ̀, mo gbọ́ níyànjú ṣe bẹ́ẹ̀ kankan. Nítorí ẹ̀tẹ́ ní gbẹ̀yìn aláṣejù, aṣejù sì ni bàbá àṣetẹ́. Àgbà tí ó wọ àṣejù ẹ̀wù àṣejù, ẹ̀tẹ́ ni yóò fi rí. A ní kí aláṣejù lọ pe sàngó. Ó dé pópó, ó ń pe ọyọ ọlọ́ya. A bèrè pé ìyá rẹ̀ ń kọ́. Ó ní bàbá ń bẹ nílé. Ṣùgbọ́n mo bí ọ ìwà aláṣejù tá ń fi àwọn wọ̀nyí ràn. Wọ́n ní àgbà tí kò lówó tí á po ẹ̀kọ́ mu ni. Ẹni tí kò bá ní sílè márùn-ún kì í ṣe nǹkan pọ̀ nǹkan.
ọlọgbẹ́ ènìyàn a máa wo àpò rẹ̀ kí ó tó náwó ṣùgbọ́n aláìmọye a máa wí pé bí ẹgbẹ́ òun ti ń ṣe ni òun náà ṣe a ti gbàgbé pé ilé ni a wò kí a tó sọmọ lórúkọ ha ìwò bẹ̀rù gbèsè lónìí ni tí olówó bá mú ọ ni ìwọ ó mọ̀ pé gbèsè kìí ṣe ń rere mo sì tún fẹ́ kìlọ̀ fún ọ pẹ̀lú nígbàtí ẹnìkan bá ṣe ohun tí olúwa rẹ̀ sì mọ̀ ní ẹsẹ̀ rẹ̀ tí ó sì tún padà bì ọ́ gbọ́ lákòókò rántí pé kìí ṣe títóbi rẹ tàbí ọlá rẹ bẹ́ẹ̀ ni kìí ṣe owó rẹ tàbí agbára rẹ ni ó jẹ́ kí ó bì ọ́ bí kò bá ṣe ìfẹ́ tí ó ní sí ọ ìfẹ́ ni aráyé ń bẹ̀rù kìí ṣe agbára o bí ìwọ kò bá tètè gbọ́ ìwọ yóò tẹ́ lọ́wọ́ ẹni tí ó ń bì ọ́ òun a sì wí pé ohun tí ìwọ bá fẹ́ ṣe kí ìwọ ṣe o kíkú ìwọ kò ní lè kú orí ìwọ kò ní lè fi sọ ilẹ̀ ìwọ á wá gbà àpò ìtìjúkọ́ apá ìwọ a máa rú ẹrù ẹlẹ́yà kiri ìwọ aláṣejù rántí pé orúkọ rẹ kejì ni alára agbó ẹ̀kẹta ni olórí kunkun bí ìwọ bá sì ti ń jẹ orúkọ wọ̀nyí o kò ní pẹ́ tẹ́ lọ́wọ́ àwọn tí ó ń fẹ́ràn rẹ àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ rẹ gbogbo tí wọ́n ti ń bọ́ ọ sọ̀rọ̀ tí ìwọ kò sì gbọ́ wọn ní nífẹ̀ẹ́ rẹ mọ́ o wọn kò ní kọ́ ọ sí mọ́ wọn a sọ pé ènìyàn burúkú ni ọ́ bí nǹkan rẹ bá sì ń bàjẹ́ ní ọjọ́ mìíràn wọn kò ní sọ pé àwọn rí ọ síbẹ̀síbẹ̀ sá mo fẹ́ kí o mọ̀ pé ìyàtọ̀ wà láàrin àṣejù àti ìpinnu rere oníkúlùkù ló mọ rere yàtọ̀ sí búburú ẹlẹ́dàá ti fúnni ní àǹfààní eyín ni nítorí náà bí o bá ti pinnu ohun rere kan bí ẹgbẹ̀rún ènìyàn tilẹ̀ ń sọ pé kí o má se sọ pé orí wọn o bí wọ́n bá pè ọ́ lórúkọ burúkú kìí ṣe olúkọ rẹ ni wọ́n fi fún ọ ènìyàn rere ní ọ ìgbà tí nǹkan rẹ bá yọrí sí rere àwọn tí ń bú ọ ni yóò máa yìn ọ àwọn tí kò tí ì kọ́ sí yóò sì bu ọlá fún ọ nítorí náà ọgbọ́n ni ayé gbà èrò ní gbogbo nǹkan o fi èrò sí èrò rere rẹ nítorí mọ títọ́ ní títọ́ sì mọ yíyẹ ní yíyẹ má ṣe kan bí aláṣejù má sì wà bí aláìlásọtẹ́lẹ̀ mo fẹ́ láti fi ìtàn kékeré yìí kí ara mi lẹ́yìn nísinsìnyí kí ẹ bá lè rí ìgbẹ̀yìn aláṣejù kedere ó ṣe ní ìgbà kan kìnìún kan wà ní inú igbó kan ó nìkan ni ó sì jẹ́ kìnìún tí ń bẹ nínú igbó náà kìnìún yìí kò fẹ́ máa ṣe làálàá kí ó tó máa rí oúnjẹ òòjọ́ jẹ nítorí èyí ó pe gbogbo àwọn ẹranko tí ń bẹ nínú igbó náà jọ lọ́jọ́ kan ó bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ ó ní mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún dídá tí ẹ dá mi lóhùn ní pípè tí mo pè yín lónìí ó fi hàn pé ẹ mọ̀ mí gẹ́gẹ́ bí ọba yìí ẹ̀yin náà mọ̀ pé èmi kìí ṣe ìka ọba rárá o nítorí bí ó tilẹ̀ jẹ́ pé mo pa díẹ̀ jẹ nínú yín rí síbẹ̀síbẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ pé kìí ṣe ìfẹ́ inú mi nì oníkúlùkù ló ní ẹlẹ́dàá fún ní oúnjẹ tirẹ̀ láti máa jẹ o gbogbo wa sì mọ̀ pé ebi kìí wọ inú kí ọ̀ràn mìíràn tún wọ ibẹ̀ ẹlòmíràn nínú yín a máa jẹ ewéko a sì máa ní ìtẹ́lọ́rùn ẹlòmíràn kìí ṣe èso igi ní jẹ bákan náà ni ẹ kò ṣàì rí àwọn bíi ọ̀gbẹ́ni agínlítí tí wọ́n máa ń jẹ ẹran gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ pé ara yín ni mo ti máa ń jẹun níwọ̀n
ti o si je ti je pe mo ni ife yin mo da ni imoran pe ki e kuku lo seto ki e ma ti kara yin to mi wa loko kan fun pipa je nitori eto be yo fu onikuluku yin laye ati mo igba iku yo kan ohun eni ti iku re ba si sun mo yo ma bi ohun o ti se lo ibadie ti aye ohun ku pelu pelu eyin na ri pe bibu ni emi ma nbu nigba ti ebi ba de si mi ko si si ani ani pe ijaya nla ni igbe mi ma nje fun yin bi eto ba si ti wa ti onikuluku ma igba iku kan ohun ti ko si ti o si wa si odo mi fun pipa je fun ara re iru kikebe oni mo si mo o awon eranko ti o ba si iku yo ma gbadun ni o je eyi ti mo ro ti mo so pe ki n fi to yin leti o leyin ti kini won so oro re yi tan oro pe si je o ni kayin ni ikoko kan dide o wi pe eku ijoko eyin jamo mo ki yin mo se akiyesi oro kan ninu oro ti oba so o soro nipa iru onje ti onikuluku ma nje mo si ro pe koko ni oro na sugbon nkan kankan ni mo ri ti o dara loju temi o ti aba se bi aba ma se eto ati ma wa si odo oba ni okokan be ki se gbogbo eranko igbo ni yo wa o yo ni lati ma wa o nitori eranko bi emi n ko ro pe eran ti oba nje ju temi lo nitori bi mo ti nje ti oko be ni mo nje ti ile ojo ti mo ba sa ifi enu ba eran agutan n ko mo bi se ma ri ni nitori na emi ro pe bi ida meta awon eranko ba n wa si odo mi ti awon eyoku si n to oba lo fin pipa je oro na yo dara to be ti oruko oba ko ni pare ninu igbo yi lai lai o je eyi ti emi ri nibe o leyin eleyi ni ekun dide o wi pe kabiyesi oro ti e mu wa si waju wa oro tara ni eyi ti ogbeni ikoko na si so oro wa nibe sugbon nkeke kan ni mo fe ki gbogbo ajomo eyi ni pe bi a ba ni lati ma mu oran na bi ikoko se mu ko si ani ani pe boya ni eranko fi ma ku sile fun oba o nitori bi ida meta awon eranko ba ni lati ma lo si odo koko mo ro pe o to ki idaji ma wa si odo temi o nitori bi o ba di ti pe ki a pa eran ni ko si ikoko ko le pa eran to mi bi o ba si je ti pe ki a yara ni sase eranko lo le yara ju mi lo bi o ba si ti bi o ba si se ti pe e wa nini ni eyin na ri pe n ko reyin rara nitori bi dudu ti n be lara mi be ni funfun n be pelu mo ro pe bi a ba mu ti awon bi ogbeni agbonrin ati egbe kuro sase eranko ni o dara ju mi lo bi o ba si je ti pe ki a soro nipa ti eru ni mo ro pe ade nikan ni oba paapaa fi ju mi lo o nitori ko si omode eranko ti wo oju mi lemeji ewo nipa ti pe a n je eran ile ni ke mo n je odidi maalu tan n ko mo pe mo jeun kini mo fe fi agutan se nitori na ero mi ni pe ki gbogbo awa ti a je oye ninu wa ma se to ba wa fun pipa je o awon bi ogbeni erin ajanaku ti mi gbo kijigiji nitori ibalogun ni se ati iru emi yi ekun olola iju eru jeje ti ba omo kekere ogbeni ikoko na le sa iwa nitori igba kerin oba ni se bi o ba ti kuro ni ti awon ti mo daruko won yi gbogbo awon yoku
ni yo ni lati wa si odo oba fun pipa je o mo si ro pe o ye ki yan kolokolo ki o to ruko gbogbo awon eran ti yo ma wa si inu iwe to be ti onikuluku yo ma igba ti wiwa kan ohun ko si ani ani pe kolokolo yo se itun na dada nitori ologbon ni se eku apero na o leyin ti ekun so eleyi tan erinkin leyin gbogbo awon eran ko si gba be ibi ti a ti menuduo fun tose ni lori iwe ti anka e ti a pe akole re ni ogboju ode ninu gbo orumale e to towa baba wa di o fagun wa jade

0: Gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ́sẹ̀ tó lọ pé ẹ̀bùn tó lówura yóò jáde lórí ìwé yìí, gẹ́gẹ́ bí a ṣe ń kà á, ìgbà tí a bá wọkọ̀ ìwé yìí gúnlẹ̀ torí ìwọ̀nba pẹ́sẹ́pẹ́sẹ́ báyìí náà ló kù tí a fi fi ìwé yìí tì síbìkan, tí mo sì nígbàgbọ́ pé ẹ̀bùn ti wà ń lẹ̀ o, gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n wa kan náà sì tún ti ní àwọn tó ń ṣe alátìlẹyìn fún wa. Lórí ìwé tí a ń ka ẹlọ ilé pé ìgbà tí a bá máa mú béèrè, àwọn náà ó fi ẹ̀bùn tó lówura lẹ̀ dáadáa, lẹ́bùn tó jọjú dáadáa ni o. Pẹ̀lú ògo Olódùmarè, owó ò ní tan lọ́wọ́ yín lágbára Olódùmarè. Ẹ jẹ́ máa lọ sí abala kejì lórí ètò, àmọ́ kí n tó wọnú abala gangan, ẹ lè lọ darapọ̀ mọ́ mi lágbọ̀n dojúkọ mi ń bọ́ ọ̀dọ́ rẹ̀ tó jẹ́ ti iléeṣẹ́ wa West Radio 89.3 FM fanpage ẹ mọ wò mí ketekete. Ẹ jẹ́ ìgbà báyìí. Ọlàjúdé ẹ̀gbọ́n wa Adébáyọ̀ Tìmílẹ́yìn tí mọ ni.
1: Ọlàjúdé
0: làwọn ń wò wá láti ìyànà Fádípẹ̀ Akẹ́dẹ.
1: Làwọn àgbà gbéra
0: ní bàjẹ́ fún yín lágbára Olódùmarè.
1: Ṣá ìdílé wa Ọlàjúdé. Ọlàjúdé làwọn àgbà.
0: Ẹ jẹ́ kí gbogbo àwọn tí wọ́n ń ṣe alátìlẹyìn fún wa lórí ètò
1: yìí. Ṣá ìdílé
0: ìyá wa Ayọ̀yinka Deborah Wilson.
1: Wá síbí láyé.
0: Àti bàbá wa
1: Sanlójà
0: ọmọ ọba Olúfẹ́mi Olúlàdé Wilson. Wọ́n fi ìlú United Kingdom tán fi ṣe ibùgbé pẹ̀lú ògo Olódùmarè wọn ní gbòkù yín wálé wa bá wa o. Àwọn ìyá ń ṣe dáadáa fún wa lórí ètò yìí. Bẹ́ẹ̀ náà ni ẹ̀gbọ́n mi Isaac láti ìlú Dubai. Ẹgbẹ́ yìí náà ń ṣe dáadáa fún
1: wa. Ọ̀làjúdé o.
0: Alhaji Àsùnmọ́ Ládosù.
1: Ọ̀làjúdé.
0: Ọmọ òsè pààrọ̀
1: ni.
0: Ẹ sí Fẹ̀ráti Artfit.
1: Ọ̀làjúdé la wá ń gbà gbé àyè.
0: Àwọn ni wọ́n fún mi ní ambassador aṣojú iléeṣẹ́. Kò ní bàjẹ́ fún yín lágbára Olódùmarè.
1: Ẹ wá Ọ̀làjúdé.
0: Ẹ bá ń ṣètọ́jú Alhaji Yakub. Àdìo Ahmed.
1: Ìdílé la wá ń gbà gbé.
0: Ó bàjẹ́ tì nìyẹn.
1: Ṣá ìdílé wa civilization.
0: Mọ́gàjì ilé abínú wọ́rọ́ ní ayẹyẹ nílẹ̀ Ìbàdàn.
1: Bàbá
0: yìí náà ṣe dáadáa fún wa.
1: Gbogbo tàdá ìbá.
0: Alhaji Olábọ̀dé dìwé. Gbogbo òkè páàdì Èyìnbó Oníbàtàn. Àwọn náà ń ṣe dáadáa fún wa lórí ètò
1: yìí. Wọ́n ṣàdílé ṣá.
0: Bẹ́ẹ̀ náà ni bàbá Abdulsalam.
1: Wọ́n máa ń.
0: Alhaji Abiodun ni.
1: Ìkan ò ní fa ìlọmọ.
0: Òyìnbó aláṣọ ni wọ́n.
1: Ìbálọ̀.
0: Ní àjùmọ̀sí Fèstírì ni wọ́n wà ní Ògùn Ọ̀pá Ọ̀yọ́ nílẹ̀ Ìbàdàn.
1: Wọ́n ló tún.
0: Kò ní bàjẹ́ fún yín lágbára Olódùmarè.
1: Wọ́n á bò mí sóru.
0: Àti gbogbo orú wọn bàǹbàǹbà náà tán ń ṣe dáadáa fún wa.
1: Ìbá ti ń
0: kọ́. Àwọn míì wà tó jẹ́ pé àwọn náà ń ṣe dáadáa fún wa o. Àwọn wà ní Ahmed Akọ àwọn lórí ẹ̀rọ agbági.
1: Agbọ́ ọmọ sí mẹ́yìn fún mi.
0: Àwọn lè jìká tí ò jẹ́ kẹ́wù bọ́ lọ́rùn wa.
1: Wọ́n ní kí ìyá sáré.
0: Pẹ̀lú ògo Olódùmarè bẹ́ẹ̀ ṣe ń ṣe alátìlẹyìn fún wa.
1: Wọlé ìjà.
0: Ojú òní tì í lágbára Olódùmarè.
1: Ìlẹ́.
0: Owó ò sì ní tan lọ́wọ́ yín.
1: Ìje.
0: Àwọn bàbá wa mọ́nímọ́ ni àwọn bàbá wa mọ̀yànmọ́yàn.
1: Ó jọmọ kọ owó bá ń
0: ṣe. Wọ́n á ní kì í tán nínú gbé oṣù kan mọ́rin ń fi pọmọ lára.
1: Ìbàlẹ̀.
0: Owó ò ní tan lọ́wọ́ kó wa yín lágbára Olódùmarè.
1: Civilization ló jàgbá ìfún.
0: Ẹ jẹ́ máa lo abala.

0: Agbamọ dabẹ.
1: Mi o mọ o.
2: Òkúta náà.
0: Ó sì dùn mí.
2: Ìṣá náà gbà kan.
0: Mo rò bẹ́ẹ̀ lọ túnra mú ni. Bẹ́ẹ̀ tó ṣe pè wọlé. Wọ́n ní àgbò tó tàdí mẹ́yìn.
2: Ìṣáná òyìnbó.
0: Àwọn bàbá wa yóò bá wọn ní agbára ló lọ mú wá. Àgbò mí àmọ́ tàdí mẹ́yìn tí ó gbà bẹ̀ sá lọ ẹ̀lú.
3: Òwe lẹ́sìn ọ̀rọ̀.
0: Ọ̀rọ̀ lẹ́sìn òwe o.
3: Bọ́rọ̀ bá sọ ni.
0: Òwe láàfin ṣàwárí rẹ̀.
3: Èmi náà sì rẹ̀ bù tèmi náà o.
0: Sẹ́yìn fi àtẹ̀jíṣẹ́ sọwọ́.
3: Mo fà àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ o. Mo ti sọ Ògúnjọbí látàwọ̀ tán.
0: Ìyá Ògúnjọbí.
3: Bẹ́ẹ̀ni.
0: Téèyàn bá rí ọ, àbí tọ́lọ́run bá rí ọ kó jẹ́ èèyàn náà orí ẹyin nìkan àṣìléṣẹ́ yọ kan lẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ nu gbogbo àwọn tí wọ́n ń pè wá. Kó ṣe jẹ́ nu morí
3: ti. Mo tún le tún sẹ́gbà yẹn.
0: Kò nílò rẹ̀ mọ́ o, a ti rí tiyín, àmọ́ àfẹ́ ṣe ẹyọ kan afẹ́ ṣe pọ̀ ni. Àwọn tó ta fẹ́ fún ní káàdì kò wọ́n pọ̀ wọn.
3: Ìbéèrè kẹta.
0: Ìbéèrè kẹta ti lọ.
3: Ìbéèrè karùn-ún.
0: Ìbéèrè karùn-ún ti lọ.
3: Ìbéèrè kíkọ́.
0: Ìbéèrè kíní ti lọ sí yóò Ògúntadé ti mu.
3: Èwo ló wá kù?
0: Ìbéèrè kẹrin ńbẹ, ìbéèrè kẹfà ńbẹ, ìbéèrè keje ńbẹ,
3: ìbéèrè kẹwàá.
0: Ìbéèrè kẹsàn, ìbéèrè kẹwàá.
3: Kẹwàá.
0: Ìbéèrè kẹwàá sọ báyìí pé ẹ̀sùn ẹ̀sọ̀ léjo ó ṣe kíni.
3: Léjo ń gbà gan.
0: Léjo ń ṣe kíni.
3: Léjo ń gun àgbọn.
0: Ẹ tún mú dáadáa o.
3: Ẹ̀sùn ẹ̀sọ̀ léjo ń gbà gan.
0: Tẹ bá ṣe dáadáa jẹ gbọ́.
2: Olùlà fi ń lu ṣọ́ngbà kan.
4: Ọlájú
2: ṣàlàṣe. Àlọ́lù náà fi ń lu ṣọ́ngbà kan.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó já sí kan ní agbọ́mọgbẹ̀rẹ̀.
4: Ọlájú
0: ṣàlàṣe. 0916-8933-1000.
2: Ká tó máa lo Brexit.
0: Ẹlẹ́ẹ̀kejì rèé 0915-33-34-8933.
2: Ayọ̀nù. Ọlájú
4: ṣàlàṣe.
0: Ẹlẹ́ẹ̀kẹta gangan rèé o.
2: Ká tó máa lo Brexit. Ayọ̀nù.
4: Ọlájú ṣàlàṣe.
0: 0911-33-33-8933.

0: àbí bá a ṣe kí ọmọ lẹ́ẹ̀kan ó yẹ ká mọ rírì ìyá rẹ̀ náà bá ń gbé ìpè bá ń gbé ìpè
1: òun
0: bá ń gbé ìpè ìpè tí ń wọlé. Hello.
2: Hello hello hello hello.
0: Hello ẹ ti wọlé.
2: Bàbá Abiodun láti olódo ni.
0: Abiodun.
2: Láti olódo.
0: Inú ọdún wo náà bí yín ṣe léyà ni àbí Christmas àbí ìtunu àwẹ̀.
2: Iléyà ni o iléyà ni.
0: Abiodun nìyí lóòótọ́ owó lẹ́sìn ọ̀rọ̀.
2: Ọ̀rọ̀ lẹ́sìn owó.
0: Tọ́rọ̀ bá sọ nà ń kọ́.
2: Òwe láàfin wà kan.
0: Orúkọ yín àbí ẹ ti sọ bọ̀dá Abiodun àbí òǹkà kíní sọǹkà kẹwàá.
2: Òǹkà kẹsàn.
0: Òǹkà kẹsàn sọ báyìí pé wọ́n ní àsìkò mọ̀ pé kí ni.
2: Kọ̀mọ̀ pé òun ni.
0: Tẹ́ ẹ bá ṣe dáadáa bàbá wa láti olódó àjẹgbọ́.
1: Ká tó máa lo cooking pot. Òṣùpá náà fi ń kájọ ń gbà.
0: Àní mo ti kí ọmọ lẹ́ẹ̀kan, mo gbọ́dọ̀ kí ìyá rẹ̀ náà. Aláyọ̀ aláyọ̀ aláyọ̀ lójú ògùn pa. Ayé ẹ̀gbọ́n mi jímọ̀. Aláyọ̀ lójú ògùn pa aya jímọ̀. Tó tún wá bí jímọ̀ gangan lọ́mọ. Ẹ̀mí Àdìsánú ẹ̀mí brọ́dà mi. Mọ́sí Àánú Olúwa pọ̀. Mọ́sí Tùmí nínú. Mọ́sí Ọlámilékan. Mọ́sí Adéṣẹwà. Aláyọ̀ lójú ògùn pa ni mò ń fọn rere rẹ̀. Bẹ́ẹ̀ bá ń gbọ́ àjíkẹ́ aláyọ̀ lójú ògùn pa. Gbogbo on the 30 nínú oṣù kẹjọ. Ni aláyọ̀ lójú ògùn pa náà ó tún lé ọdún kan sí lókè pẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọdún báyìí náà lẹ̀yìn náà ó ṣe láyé. Ẹ ní rántí ọdún ní kẹ bú sẹ́kún lágbára Olódùmarè. Gbogbo ohun tẹ́ ẹ ti ń jù lọ nínú ayé ò ní padà jù yín lọ. Gbèsè wá nílé yín kúrò lọ́jà lágbára Olódùmarè. Wọ́n à ní jí yín gbé
1: o.
0: Ẹ sì ní sí rìn. Àlàáfíà ara yín ò ní di fíafíà. Ẹyin tẹ́ ẹ sọdún ọdún nílẹ̀ ṣe tẹ̀mí ìtòwó tọmọ tàìkú tí ṣe báálẹ̀ ọ̀rọ̀. Ọdọọdún báyìí ní sáko oruwe ọdọọdún báyìí lè rúwa wà tọdún bá dùn báyìí à ń rìn nǹkan àjọ̀dún
1: ni.
0: Aláyọ̀ lójú ògùn pa ẹ mọ bẹ. Ìran ọ̀bẹ báyìí ní ibẹ̀ sùn. Ìran àwọn àtẹ́lẹsẹ̀ wọn a sì bẹ̀nà
1: wò.
0: Aláyọ̀ lójú ògùn pa. Àjíkẹ́ oníbàtà nìyẹn. Ayé ẹ̀gbọ́n mi jímọ̀. Tó tún bí jímọ̀ lọ́mọ. Ẹ̀mí Àdìsánú. Ìgbà ọdún ọdún kan fún Aláyọ̀ lójú ògùn pa.
1: Ó
0: bọ̀ ní 30 nínú oṣù kẹjọ. Ọjọ́ Sunday nìyẹn. Ó ti mú yẹ̀sì nìyẹn. Ìyẹn ti lọ àmọ̀ ti yọ yẹn náà. Bá ń gbé ìpè bá ń gbé ìpè.
1: Ó fàṣà.
0: Kì í ṣe gbogbo ẹ̀ pàápàá. Hello. Hello ẹ ti wọlé. Ẹ kú ìrọ̀lẹ́ bàbá wa o.
3: Ọ̀rọ̀ lẹ́sìn òwe o.
0: Tọ́rọ̀ bá sọnù ń kọ́ bàbá mi. Tọ́rọ̀ bá sọnù.
3: Òwe la fẹ́ wa.
0: Orúkọ yín àti ibi ẹ ti ń pè mí pápápá bàbá yìí.
3: Ọ̀gbẹ́ni Adé Olúkáyọ̀dé ni.
0: Adé Olúkáyọ̀dé. Láti ń bolẹ̀ ti ń pè mí láti kú ọlá ń bàdàn. Òǹkà kíní sọǹkà kẹwàá bàbá wa láti kú ọlá. Òǹkà kẹrin sọ báyìí pé kí ló ń kà kẹrin sọ náà. Òǹkà kẹrin sọ báyìí pé ikun tá a sún sí agbárí.
3: Ikun tí a sún sí agbárí.
0: Bẹ́ẹ̀ ni tá a sún sí agbárí.
3: Afipamọ́ ni.
0: Afipamọ́ ni àbí.
3: Bẹ́ẹ̀ ni bí ò jáde ní tẹ́lẹ̀ bẹ̀.
0: Ẹ má jẹ́ àlò yẹn lórí afẹ́fẹ́ lórí nǹkan ẹ̀gbin ni. Ẹlòmíì lè máa jẹun lọ́wọ́ báyìí. Ẹlòmíì wọn yé sọrú nǹkan bá ń lójú rẹ̀.
1: Àmọ́
0: gbogbo ohun tí wọn yé sọ lójú èèyàn gbogbo ẹ̀ náà ní ń jáde láti inú ara wa.
1: Àbí
0: mi ti fan tí mo fẹ́ fàyọ̀ ńbẹ. Hello.
4: Owe lẹ́sìn ọ̀rọ̀.
0: Ọ̀rọ̀ lẹ́sìn òwe.
4: Tọ́rọ̀ bá sọnù.
0: Owe láàfin ṣàwárí rẹ̀. Orúkọ yín àti ibi ẹ ti ń pè mí.
4: Ibrahim Abbas láti Amúlòkó.
0: Ibrahim Abbas láti Amúlòkó.
4: Bẹ́ẹ̀.
0: Òǹkà kẹjọ́ wà ń lẹ̀ òǹkà kẹjẹ́ wà ń lẹ̀ ìwòlẹ̀ fẹ́ mú o pápápá.
4: Òǹkà kẹjọ́.
0: Òǹkà kẹjọ́ sọ báyìí pé kí ló ń kà kẹjọ́ sọ o. Wọ́n ní asẹnikẹ́ni kú. Tẹ́ ẹ̀ bá gbà yóò dùn mí.
4: Asẹni.
0: Kẹ́ni kú. Ẹ̀gbọ́n Ibrahim ó sì dùn mí. Mi ní lè gbé ìpè kankan mọ́.
1: Ẹ
0: jẹ́ mọ́ àyànnà ẹ jẹ́ ń gbé lè yí.
1: Hello.
2: Hello sir.
0: Orúkọ yín pápápá àti ibi ẹ ti ń pè wá.
2: Fajobi Olukayo.
0: Fajobi lati Gangansi. Onka keje wa nle se mu wa.
2: Aja.
0: Onka keje so bayi pe Ijebu kan.
2: Ijebu kan.
0: Be ni baba wa Fajobi papapa.
2: Omo re kan
0: eseun. Awon ti won pe wa wole, won to se yi. Seyi Ogun Tade lati Asolo Onka kini lo mu, won ni aseni kari ni sa ode afifi la pe ni ni se yo gba won fi ode si elekeji anti ayinke Onka karun ni won mu Onka karun adagba mo dabe won ni ko bo lowo alabe awon na gba o iya wa Adeleke bi baba wa Adeleke Onka keta ni won mu won ni iya wa Adeleke ni won ni Akima we kako ayeja iya wa na gba iyo Ogun Jobi lati awo tan won ni eso eso lejo ogun agbon ke se ba eso eso lejo fi ngun igi agbon iya wa na gba tori mo ni kan tun mu won in tan sin so na na so Onka kesan baba wa Abiodun won ni asiko mo pe ohun run baba wa se dada baba wa Ade Olukayode Onka kerin ni won mo won ni ikun ta sun sagbari won ni se la fi kun pamọ baba ina gba egbon wa Ibrahim lati Amuloko Onka kejo ni won mu won ni asenika ni ku ni foruko eyan so aja awon ogba baba wa Fajobi Onka keje ni won mu Onka keje kilo Onka keje so won ni Ijebu kan eru e mefa awon na ogba awon ti o fi atejise sowo si mi ni baba wa Abiodun ati baba wa Adeolu ibi ti ati menu do fun tose won na wa ki gbogbo awon ololufe wa pe a nlo fun tose pe ngba ti o ba video se ti nbo won tun ma pade wa ko si dapo re o
5: e ka so yin ara le oruko mi ni Adeniji Asabiade o di ojo mejo
0: Adeniji
1: Lajude la awa agbagbe
0: ore igba to ba ya bayi e tun ma
1: Lajude
0: ibi o dede mi ta to fi ma pade ngba ti o ba fi di lose ti nbo pelu ogo lodumare ni gbo ku si mi o emi na si ni ranse of osenikan kan yin iri atayo ti mo fe fi sina latun ma pade ngba ti o ba fi di lose ti nbo o ero bani soro temi gangan ni 0807520 7464 ire o

0: Pile Emayikuro Wells Radio 89.3 FM Nibe Kongolewa.
1: Akojọpọ iroyin lerefe lo nde se ti gbọ yin lati ikoni konga gbọ magbe Wells Radio 89.3 FM oye olorun adegoke loni royin yin eni to nde le fun gomina ipinle Oyo Abdulrahim Lawal nlo ti kedun pelu awon oloko wo loja to nti awon ara adugbo oja oranyan nilu Ibadan eleyi ti ojuna o ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà bí ìpàdánù ńlá eléyìí tí ó ṣe ìdíwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìṣòwò tó ń ti àwọn oníṣòwò níbẹ̀ tó sì mú ìnira bá ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí Lawal Aliwa kẹ́dùn pẹ̀lú wọn nínú àtẹ̀jáde eléyìí tó fi léde lónìí nípasẹ̀ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ìgbóhùnsáfẹ́fẹ́ ni ti ṣe Sulaiman Ọlárẹ̀wájú níbẹ̀ ló ti fi dá wọn tí ọ̀rọ̀ kan lójú wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ó dúró gbagbagba sẹ́yìn wọn bẹ́ẹ̀ wọn ó sì ṣèrànwọ́ fún wọn ní àkókò ìṣòro yìí. Ọ̀gá àgbà aláṣẹ ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ilé ni tó jẹ́ ti ìjọba àpapọ̀ ẹni tí ṣe Oyetunde Ojo ló ti gbóríyìn fún ìjọba ààrẹ Bọ́lá Tinubu lórí akitiyan wọn nínú ìpèsè àti ìdáṣẹ́sílẹ̀ ọ̀rọ̀ ètò ààbò tó ń ti àtúntò tó ń fojú sun ìmúdára ìgbé ayé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ojo ló sọ̀rọ̀ lórí bí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ilé ni tí ó jẹ́ ti ìjọba àpapọ̀ bí wọn kò ṣe rí àwọn òṣìṣẹ́ tuntun gbà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún fún nǹkan bí n tó ti ju bí 20 ọdún lọ títí tí ìjọba tó wà lóde yìí fi bẹ̀rẹ̀ sí ní buwọ́lù pé kí wọ́n máa gba àwọn ènìyàn ṣiṣẹ́. Ó sọ̀rọ̀ lórí móhùnmáwòrán Arise lónìí níbẹ̀ ń lòjó ti ṣàlàyé ọ̀rọ̀ lórí ìbọn ti gba àwọn òṣìṣẹ́ tuntun eléyìí tí wọ́n tó 400 níye lábẹ́ ìṣàkóso Tinubu. Ó fi kún pé bẹ́ẹ̀ náà ló tún wáyé láwọn ẹ̀ka mìíràn bí ìtàjọ tó ń rí sọ́rọ̀ ètò àbójú pópó tó fi mọ iléeṣẹ́ ọmọ ológun tó ń ti àwọn ọdẹ ti ń sọ Igbó. Ẹni tó jẹ́ mínísítà fún àlàyé àti ìlanilọ́yẹ̀ lórílẹ̀-èdè yìí Mohammed Idris ló ti kọ èpè fún ìdápadà ọ̀rọ̀ owó ìrànwọ́ epo rọ̀bì. Ó sọ̀rọ̀ lórí bí orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe kọjá irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Idris ló sọ ìdúró rẹ̀ ọ̀hún di mímọ̀ lónìí nínú àtẹ̀jáde kan tó jáde nínú ìwé ìròyìn orílẹ̀-èdè yìí. Níbẹ̀ ló ti sọ̀rọ̀ lórí bí ìdápadà owó ìrànwọ́ epo bó ṣe lè mú nǹkan burú jáì lórí ìṣúná orílẹ̀-èdè yìí tó sì tún lè fi kún ìfúngunmọ́ ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí bí ti ètò àtẹ̀yìnwá. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Túnjí Dìísù ló ti sọ̀rọ̀ lórí bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wà nínú farajìn sí ojúṣe wọn nínú dídáàbòbò ẹ̀mí tó ń ti dúkìá. Dìísù ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lónìí nílùú Àbújá ní àkókò tí wọ́n ń ṣe ayẹyẹ ìwọ́de ní Ìbúọlá fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n dolóògbé nínú ìkọlù àwọn afurasí agbébọn ní Kebbi. Ó sọ̀rọ̀ lórí báwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún tó ti dolóògbé bí wọ́n ti fẹ́ fẹ̀mí wọn rúbọ fún orílẹ̀-èdè nínú ìdojúkọ eléyìí tí wọ́n rí pẹ̀lú àwọn afurasí agbébọn ní 10/8 ní ìpínlẹ̀ Kebbi. Iléeṣẹ́ aṣojú orílẹ̀-èdè Amẹ́ríkà nílùú Nàìjíríà ó ní wọ́n ti ṣe ìkìlọ̀ fún àwọn tó fẹ́ gba ìwé ìrìnnà wọ̀lú lòdì sí ṣíṣe àfiṣe ìfiránṣẹ́ àgbélẹ̀rọ ìwé tó ń ti àwọn ìwé míì tó bá jẹ́ ayédèrú. Wọ́n sọ̀rọ̀ lórí bí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ báwọn ti lè taari rẹ̀ sọ́dọ̀ àwọn àjọ ilé tó ṣe kókó tó jẹ́ ti ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà bí àwọn bá fi lè kẹfin wípé ayédèrú tàbí òfegè ó ní àwọn tán fi ilẹ̀ tó sì jẹ́ pé ó lè dúnkokò mọ́ ọ̀rọ̀ ètò ààbò. Iléeṣẹ́ aṣojú ọ̀hún wá fi ìkìlọ̀ wọn léde lójú òpó X wọn gẹ́gẹ́ bí lára akitiyan eléyìí tán ṣe nínú ìpolongo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwé ìrìnnà. Bẹ́ẹ̀ ni wọ́n rọ àwọn tó fẹ́ gbàwé ìrìnnà ọ̀hún láti pèsè àlàyé eléyìí tó yẹ lẹ́kùnrẹ́rẹ́ tó fi mọ́ ìfiránṣẹ́ àwọn ìwé tó bá tọ àti èyí tó yẹ nípasẹ̀ ojú òpó ìgbàwé ìrìnnà wọ̀lú ọ̀hún. Èyí lópin àkójọpọ̀ ìròyìn lérèfé fún ti òní. Ẹ darapọ̀ mọ́ wa láago 8 alẹ́ lórí ìròyìn ilẹ̀ wa. Bákan náà ẹ láǹfààní láti pè wá tí ẹ bá ní àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yín sórí nọ́mbà yìí 09168932000. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín, ẹ kú kalẹ̀.
0: Ẹ̀fílẹ̀ Emayikuro Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹwà.
2: Nǹkan wo ni gbogbo ayé ń dàdàrí kiri tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM. Nǹkan agbẹ́magbẹ́.

0: down ma to da nga fe se won lona to da
1: nkan se yin mo
0: odo gbaju gbaja laso to wa loke lo be ni won mo lo
1: ko si n to je be
0: omo mi a mo da bi edun yo mo ro bi o we bayi
1: si n to je be ati eje
0: iwo do ma ri lojo waju atawon family ki e no ma fi ah eh the woman ni ah olorun to bi o ni won do ma jo lo mo yo o ni mo pe oto le ro to ro so mo tele
1: ko si n to jo wa jo bi mo ni a jo so ni lati mo pe igberaga yin e le so kale ewo a fo gbogbo e lojupo ni
0: emi gan mo ti e raye
1: a fo lojupo do
0: o ye ko ti e ko kunle waju mi na ko to mo ba bi soro
1: ti e gboro eh 0916833 1000 0915333 4893 tabi 0911333 89 yo ba ku sora re do lorun
0: fe kan tele bi da lorun re tele
1: o ta ni olorun ma je firi olorun iru ki se ru re ni ke se ru re ni bi abraham te ba abraham se se fun sara iya wa nu se bo se se nu
0: ara gbe raga ta so
1: da se bo se se nu
0: sara wo titi ah o de abraham oluwa mi
1: o si owu wa
0: emi lo oluwa re
1: o wu wa re ni
0: emi lo oluwa re
1: ani oluwa ta olorun ma je firi eleisi oluwa
0: o ye ko ma kunle ko ma bo mi ni ba ba ji laro kokunle
1: o lo mo je ke yo ka ba mo jo te yo pade
0: o fe jade kokunle ko fe pa mo lale kokunle ko ma ah so ah mo mo se jade
1: ah te ba ti le so gberaga yin kale ka jo soro
0: won ti se temi mo so fun
1: ko si n to
0: je won ti se temi
1: ko ni sese
0: ah eyi ti sese
1: baba adebo ko ni sese
0: eh adebo eida eh mo eh ba ji o ye mure mure mure jalo jalo jalo jalo jalo ẹmọ da yìí ló kọ dákọ mọ
1: ẹmọ da yìí ló kọ dákọ
2: mọ ẹlò ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu nígbà tó bá yá kó lọ́kọ̀ ò fẹ́ràn rẹ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu.
1: jẹ́ kò yẹ kọ́kọ́ náà gbọ́rọ̀ síyàwó lẹ́nu ni bàbá wa kí ló kọ yín.
2: mo ṣe rẹ́kọ́ọ̀dù fún ìyá adébú àti bàbá adébú gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu.
1: jẹ́
2: kò yẹ kọ́kọ́
1: bàbá wa ìgbà bíbélì gan sọ ó ní kí ọkọ ẹ kó pọn ìyàwó rẹ lé
0: ó pọn lé
1: ọrọ wo ni ilé gbarú ẹ kò sí tó yọ kò ní ṣe ṣe kò ní ṣe ṣe
0: ọrọ gidi wọn bọ
1: ọrọ wo lọ sọ ọrọ wo lọ sọ
0: wọn fi hàn nù léyìí
1: ìwọ àti ta
0: èmi mo bí àwọn ọmọ mi
1: àjọ tẹsẹ bọ ṣòkòtò kan náà
0: ṣòkòtò wo lẹjọ tẹsẹ bọ o lè ṣàìsí ẹ ni bọ káwọn ọmọ mi lọ bí mo ń kán lọ.
1: Bàbá Adébó.
0: Bọ́lá kí n pàdé ọ̀rẹ́ rẹ ní sápọ̀nà kí n pàdé ẹ̀.
1: Bàbá Adébó.
0: Wọ́n dẹja mu ni àwọn ajá mi ni mo pe o ma le lọ.
1: Àjọ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà kò lè ṣe ṣe kí ni bíbélì tòní kí kíkíyàwó tẹríba fọkọ ó gbọ́
3: pàmò láṣẹ. Ẹ̀rọ mi ti tọ́gún jọ bí látàwọ̀ tọ́lẹ̀ kan sí.
0: Yes ma.
3: Bàbá Adébó pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè fi jọ máa sọ ṣé
0: báyìí
3: jọ ẹyin náà ti mú mímú wípé ilẹ̀ bímọ ipò ẹ̀yìn nígbà obìnrin ò lè gbà ẹ̀yin ò ní gbò náà nígbà
0: ẹ̀yin
3: ẹ̀ máa lórí ẹ̀ wálẹ̀ ṣé ọgbọ́n kankan lè fi mú pò lé ilé bàbá ẹ̀ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ ṣe gbọ́.
1: ẹ ṣe jàre bó ṣe máa ń ṣe nìyẹn á dẹ̀ máa gùnmi gàràgàrà.
0: ọjẹ́ bẹ̀mí.
1: bẹ̀ fún pé.
0: bẹ̀mí báyò.
1: pé
0: bẹ̀mí.
1: ọlọ́run bẹ̀mí. pé kí ni bàbá àdébó yìí ráyè mi ráyè ó ṣọwọ́ kí ni mi ráyè.

0: ó lágbára, ọ̀rọ̀ yìí yóò jọ bí eré ni, ó sì jọ bí àwàdà. Ẹ̀jẹ̀ ń ti bí bẹ̀rẹ̀ ṣé sọ̀rọ̀ bàbá àdìbò ṣe ń sọ̀rọ̀ inú rẹ̀ sì ń bí mi sá. Kò sí ní tó burú o, pé kéèyàn nìkan mo kọ́ṣẹ́ o, kódà ayé ti lajú. Ṣùgbọ́n àgbékalẹ̀ kọ́ àgbékalẹ̀ ọ̀rọ̀. Ẹ̀yin àgbà náà lè mọ sọ, ó yá mo tari ẹsẹ̀ ẹ̀yin àgbà.
1: Ẹ̀yin
0: àgbà ẹ̀yin àgbà ẹ̀yin
1: àgbà
0: ẹ̀yin àgbà
1: gẹ́gẹ́ bí ojú tó fi wà rí. Ta bá wò dáadáa, bàbá àtìyá àwọn lójo bí ọmọ.
0: Àwò.
1: Láti ẹ̀ pé kò sí tó burú jù nù kọ́ mo kọ́ṣẹ́.
0: Bẹ́ẹ̀ ni.
1: Tọmọ bá ń kàwé, ọmọ sì lè kọ́ṣẹ́.
0: Téèyàn bá tiẹ̀ ti wò pé ọmọ ń ṣe ọpọlọ rẹ gbé.
1: Ọjọ́ orí yẹn. Tú wá ni pé tó bá wá jẹ́ pé afẹ́kọ́mọ yẹn lọ kọ́ṣẹ́, ó yẹ kí bàbá àtìyá jọ pera wọn kalẹ̀. Wọ́n jọ gbara wọn nínú.
0: Ọpọlọ rẹ ò ní dọ́bà.
1: Mọ́mí wa ìyá

0: mo kí ẹ̀yin tèmi káàkiri àgbáláyé. Ẹ kábọ̀ sórí ìkànnì West Radio 89.3 FM láwà. Ẹ wo tó bá ti aago mẹ́fà ìrọ̀lẹ́, ó yẹ kẹ́ mọ̀ pé tó Sport Assembly ní máa ń gbìnà yá. Orúkọ tèmi ò yí padà, Raymond tanátaná. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ẹ mọ̀ pé ó ti dèṣe wá, ó ti dàṣà wá. Ipe a máa bi yín pé bo ni kí náà ka yín mọ́, ṣé ibiṣẹ́ lẹ ṣì wà ni? Àbẹ́yìn ti kúrò níbiṣẹ́ ẹ ti ń bọ̀ nílé, assignment yẹn ò le rárá o. Ẹ gbé rédíò yín sí West Radio 89.3 FM, kàjọ gbádùn ara wa nírọ̀lẹ́ tèní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé mi nìkankan mo máa ń gbé yín débẹ̀. Ẹ wò lọ pọ́lísì wà ń bí àjọ máa ṣètò ńrọ̀lẹ́ tèní ni. Ó yá kí n tó wọnú àwọn ìròyìn lọ. Ẹ mọ̀ pé bẹ́bẹ́ ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀. Bẹ́bẹ́ ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ o. Manchester United. Manchester United. Ojú Manchester United dìbò. Ẹ wo orí ló kó Liverpool lọ o. Orí ló kó Liverpool yọ. Ẹ wo kú kínkín níbà. Kí ni Newcastle gbé kíní yẹn jámọ́ Liverpool lọ́wọ́? Àmọ́ ọpẹ́lọpẹ́ Szoboszlai, ìyẹn Dominic Szoboszlai, Goliwo mi ń gbá sí ni Liverpool fi ní lọ fi rọ́mì tálápàá bíbẹ̀ yẹn. Ó yá ní pápá ikọ̀ Chelsea nǹkan, ìfẹsẹ̀wọnsẹ̀ Chelsea di èyí. Ẹ mọ̀ pé Chelsea máa kojú ikọ̀ Fulham, ìyẹn lágo mẹ́jọ àṣálẹ́. Manchester City nǹkan, Enzo Maresca, ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́, ìyẹn nínú ìdíje EPL. Fún ikọ̀ Manchester City, ó láǹfààní láti jáwé olúborí o. Àmọ́ kó tó jáwé olúborí nǹkan, ojú rẹ̀ fẹ́ bó lápá bíbẹ̀ yẹn. Ó yá gbogbo ikọ̀ Tottenham, àṣebí ṣe ń ṣe Mayu ní ṣe ń ṣe Tottenham. Mayu jẹ méjì lópin ọ̀sẹ̀ tó kọjá. Tottenham jẹ mẹ́ta lópin ọ̀sẹ̀ tó kọjá. Gbogbo Sandro Tonali, gbogbo Baleba, gbogbo Yuri Tielemans, àárín kankan o, àti Mayu àti Tottenham. Ẹ̀yin nu Ọlọ́run nù, ẹ bojú àwọn èèyàn jẹ́ nígboro ayé. Ẹ wo kí n tó wọnú ìròyìn lọ, ẹ jẹ́ ń gbé lọ pọ́lísì wọlé. Ẹ jẹ́ ń gbé lọ pọ́lísì wọlé, kó kí àwọn tiwa lápá bíbẹ̀ yẹn. Lọ pọ́lísì káwọn tiwa ń lé.
1: Ẹ̀yin tèmi ẹ kúrọ̀ lẹ́ ẹ ká sàn níbikíbi tẹ ti ń gbọ́ wa, ẹ káàárọ̀ níbi gbogbo àgbáyé egun tẹ bá ti ń gbọ́ wa lágbàáyé o. Èmi lọ pọ́lísì náà ló ń kí yín o. Mo nígbàgbọ́ pé ìní ìdùn fún yín bá ṣe ti bẹ̀rẹ̀ ọjọ́ tòní. Bẹ̀dẹ̀ tí ń tẹ́tí bẹ ṣe ń tẹ́tí tẹ ṣe ń gbọ́ wa, etí tẹ fi ń gbọ́ wa, kò ní dohun tẹ máa náwó lé lórí o. Lọ pọ́lísì ló ń kí yín, ẹ máa bá wa ká lọ.
0: Bákan náà ẹ láǹfààní láti wò wá. Ẹ bá darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa. Ẹ wọ Facebook lọ, ẹ search fún West Radio 893 FM fanpage. West Radio 893 FM fanpage. Ẹ wò lọ́gán tẹ bá ti wọ bẹ̀ lọ. Ẹ má wọlé lásán o. Ẹ like, ẹ comment, ẹ share ìsígboro ayé. Ṣé ẹ rí gbogbo comment ẹ bá ń drop lápá bíbẹ̀ yẹn? Gbogbo ẹ̀ la máa kà lọ́kọ̀ọ̀kan ìjèjì. Gbogbo ẹ̀ la máa já àwọn tiwa sí. Àwọn tèmi náà ti ń gbórí wọlé, wọ́n ti ń kí wa lápá bíbẹ̀ yẹn. Adébáyọ̀ tèmi lẹ́yìn tí mọ ni. Ó ní tí mọ ni bàbá from Ìyànà Fádìpẹ̀ Academy. Ó yá Victor Ayọ̀mídé òní. Good evening sir Adelere, watching you from Odo Ona up Madrid. Àwọn ti Ala Madrid nìyẹn. Orí ló kó Madrid yọ o. Gbogbo bí oyè olùkọ́ ni Jose Mourinho. Bí ṣe ń fẹnu Wugate láti ìgbà tí Mourinho ti ikọ̀ Real Madrid ti fún níṣẹ́. Ẹ wo Ẹ̀sàyọ́ fẹ́ bojú rẹ̀ jẹ́ o. Ọpẹ́lọpẹ́ Carlos SP. Ọpẹ́lọpẹ́ Carlos SP. Ó ṣe kíní yẹn fún wọn. Ó yá Zulikifi Ọlámilékan. Ó ní welcome Raymond tanátaná. And crew up Chelsea from Shaki. Àwọn ambassador Shaki. Àwọn ambassador Chelsea yẹn láti Shaki. Ó yá Stella Temi Fagba Yike. Àwọn ti sa Adelere. Ó ní happy new week everyone, a very shocking start for EPL. Ó yá pápá pàlápà bíbẹ̀ yẹn. Ẹ mọ̀ pé ẹsẹ̀ kúkú láti mú. Ẹ jẹ́ ẹ mú láti abẹ́lé kó tó di pé mo wọ òkè òkun. Ẹ wo John Vett Emmanuel Cup. John Vett Emmanuel Cup. Ìyẹn tọdún 2026. Ẹ wo àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ ti jáde o. Mo ń sọ nípa match day 4. Ó yá ẹ jẹ́ ń fún yín láwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé. Ó yá Adéwálé FC. Òun fìyà jẹ Young Stars. Àmì ayò kan sódo ni. Ó yá Blue Moon FC nkọ́. Ó pọrùn rọ o. Ó pàdánù. Princeton ló fìyà jẹ àmì ayò mẹ́rin sódo. Ó yá Tabansọ̀ nípa Burnley Jets. Àmì ayò mẹ́ta sódo. Òun ló fi lu Gus Time lápá bíbẹ̀ yẹn. Ó yá Skystar nkọ́. Skystar fìyà jẹ Dorkman. Ó fìyà jẹ Dorkman FC o. Àmì ayò mẹ́ta sí méjì ló parí sí. Ó yá bákan náà Fortunate FC. Òun pàdánù o. Princeton ló fìyà jẹ́ márùn sódo ló bá dé o ó yá pápá pagos time ẹ̀yẹn match day 3 nìyẹn o ẹ mọ̀ pé match day 4 ni mo fún yín ẹ mọ̀ pé mo sọ pé wọ́n sún match day 3 sí ọjọ́ ọwọ́ iwájú àmọ́ èsì fẹsẹ̀wọnsẹ̀ yẹn ti wá jáde ẹ mọ̀ pé fortunate òun kojú Princeton àmì ayò márùn sódo ló jẹ gos time náà kọ́ ó kojú adéwálé àmì ayò méjì sódo ó yá pápá pablum fọrùn rán dokman ló fìyà jẹ mẹta sódo sewari sky star àti born legend àmì ayò kọ̀ọ̀kan ló bá dé lápá bíbẹ̀ yẹn ó yá báwo ló ṣe lọ báwo ni tébù ṣe rí dokman ní lékè lọ́wọ́ dokman ti gbáfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin 9 point lápá bíbẹ̀ yẹn o 9 point ló kó dání ó yá princeton kọ́ àwọn ti gbáfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta àwọn ní 7 point wọ́n ní 7 point plus 9 goals nígbà tí dokman ní plus 4 goals adéwálé fc ìfẹsẹ̀wọnsẹ̀ méjì péré lòun ti gbà o òun ní 6 point ó sì ní plus 3 goals ó yá born legend ti gbá mẹ́ta ó ní 5 point ó ní plus 3 goals náà sewari sky star òun náà ti gbáfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta o 5 point lòun ní ó sì ní plus 1 goal kan péré lòun nílẹ̀ ó yá gos time ńkọ́ gos time ti gbáfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin ó ní 3 point ó ní minus 4 goals ó jẹ gbèsè goal mẹ́rin sílẹ̀ ó yá bákan náà ìyẹn blue moon ti gbáfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin ó ní 2 point minus 7 goal àwọn yín goal ṣeré lápá ọ̀dọ́ tí wọ́n ní tabanso nípa fortunate fc àwọn ti gbáfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta 1 point péré náà ní o wọ́n sì concede goal mẹ́fà ó yá youngster ńkọ́ youngster fa àwọn ti gbáfẹsẹ̀wọnsẹ̀ méjì àwọn ò ní point rárá o ṣàmọ́ bọ́ọ̀lù gbá ni ìjẹ́ 1 point wọn ò tiẹ̀ láǹfààní láti ní wọ́n sì ní minus 2 goals ó yá báwo ni match day 5 ṣe máa lọ lápá bíbẹ̀ yẹn ìyẹn tó bá di ọjọ́ tuesday ìyẹn lọ́la ẹ mọ̀ ní pápá ìṣeré liberty ìyẹn mebo náà ti máa gbá o ní mebo pápá ìṣeré liberty stadium ẹ wo òbítíbitì èrò máa ya páńbẹ̀ lọ́la ẹ wo àwọn àǹfààní wà fún yín láti jẹ ìbò nípa àwọn tó ń ṣe onígbẹ̀wọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn àwọn john vet gbogbo wọn máa wà ńbẹ̀ lápá bíbẹ̀ yẹn ṣé ẹni tó bá ń gbọ́ mi nírọ̀lẹ́ tèmi o láǹfààní láti darapọ̀ mọ́ wọn ìyẹn liberty stadium ìwọ náà lọ gba ẹ̀bùn lápá bíbẹ̀ yẹn mebo náà ti máa gbá gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ẹjẹ́ ń gbé yín débẹ̀ ẹjẹ́ ń já yín tán mọ́ ṣe máa kojú ara wọn ìyẹn tó bá ti di ní ọ̀la ṣé ẹ rí princeton àwọn àti dokman ìyẹn match day 5 wọ́n máa kojú ara wọn aago mẹ́wàá àárọ̀ nífẹsẹ̀wọnsẹ̀ yẹn fortunate ńkọ́ fortunate vs born legend fortunate yóò kojú born legend ìyẹn tó bá di aago mọ́kànlá ó yá blue moon àti adéwálé tó bá di aago kan ọ̀sán ọ̀la wọ́n máa kojú ara wọn sewari youngster àti sky star làwọn méjèèjì o ta ló máa star lọ́la wọ́n máa kojú ara wọn láago méjì ọ̀sán ó yá nígbà tó bá di ọjọ́ thursday sewari àwọn àjẹ́lẹ̀ fẹsẹ̀wọnsẹ̀ láàrin youngster àti born legend aago mẹ́jọ àárọ̀ ọjọ́ thursday ni ó yá pápápá match day 6 bó ṣe máa lọ rèé ìyẹn tó bá di saturday ìyẹn 29th of august born legend yóò máa kojú adéwálé 11 a.m. ìyẹn láàárọ̀ ọjọ́ saturday ó yá gos time ńkọ́ yóò máa kojú princeton ìyẹn tó bá di aago méjìlá lọ́sàn-án ó yá dokman àti youngster wọ́n máa kojú ara wọn o ìyẹn láago kan ọ̀sán ó yá sky star àti fortunate aago méjì ọ̀sán náà máa kojú ara wọn.

0: ó yá kí n tó fún yín láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lénìí. Ẹ jẹ́ sáré jà yín tán. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lópin ọ̀sẹ̀. Hull City kojú Manchester United. Àmì ayò méjì sódo ni Man U jẹ. Ó yá Everton kọ́. Everton fìyà jẹ Crystal Palace àmì ayò méjì sódo. Ipswich lu Sunderland 2-1. Ó yá ikọ̀ Nottingham Forest. Àwọn pàdánù ilé wọn Leeds City ló lọ lù wọ́n mọ́lé àmì ayò kan sódo. Ó yá Brentford nkọ́. Ó fi ìyà jẹ Tottenham o. Àmì ayò mẹ́ta sódo. Ó yá nínú ìdíje Spanish La Liga Athletic Club. Àwọn pàdánù ilé wọn Sevilla ló lù wọ́n mẹ́ta sẹ́yọ kan. Ó yá Valencia àti Celta Vigo òdòdó ni. Real Madrid nkọ́. Àmì ayò 2-1 kan. Ìyẹn ló fi lu Espanyol mọ́lé. Ó yá Inter Milan. Inter fi ìyà jẹ Munza. 4-1 kan ló bá dé o. Udinese àti Como ẹyọ kọ̀ọ̀kan ni. Ó yá Napoli. Napoli tó dàbí Èkó. Ó fi ìyà jẹ Genoa mọ́lé. Àmì ayò 2-2. Parma àti Cagliari. Àmì ayò kan sódo ni Cagliari fi lu Parma mọ́lé. Ó yá Tabanso ìdíje French League 1. Lens ṣe bẹ́bẹ́ o. Lẹ́yìn ìgbà tán fi ìyà jẹ PSG. Wọ́n kojú Ozre. Àmì ayò 5-2 ló bá dé. Ó yá Le Mans. Àwọn ta omi kojú Brest. Àmì ayò 2-2. Ó yá Nice àti Lorient kọ́. Àmì ayò 2-2 náà Tabanso nípa Toulouse. Àwọn fọrùnrán lé wọn. Lyon ló lù wọ́n mọ́lé 2-0. Ó yá Troyes àti Paris FC. Àmì ayò 2-2 ló bá dé. Tabanso nípa Super Cup final láàrin ikọ̀ Dortmund àti Bayern Munich. Àmì ayò 2-1 ni Bayern Munich fi kó já o kojú ikọ̀ Borussia Dortmund. Ṣẹ̀wárí ìfẹsẹ̀wọnsẹ̀ ọjọ́ Sunday. Bright Aston Villa o. Àmì ayò 4 ṣàǹkọ̀ náà kó lé Aston Villa lọ́wọ́. Manchester City Enzo Maresca ṣe bẹbẹ. Ọpẹ́lọpẹ́ agbábọ́ọ̀lù wọn. Mo ń sọ̀rọ̀ nípa Maguire. Òun ló kàn wọlé. Àmì ayò 2-1. Òun náà fi lu Bournemouth. Ṣé wá rí ikọ̀ Liverpool. Orí kó mi yọ ló bá dé fún wọn o. Ẹ wò títí ní ló kù. Ká ń pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀. Szoboszlai ló gbá golí wò mí ń gbà sí. Náà fi sọ́ di tútù lápá bíbẹ̀. Láàrin ikọ̀ Newcastle àti Liverpool. Ó yá Spanish La Liga tó wáyé lánàá. Atletico Madrid. Àmì ayò 2-2 kojú ikọ̀ Villarreal. Ó yá Getafe nkọ́. Ó fi ìyà jẹ Racing Santander. Àmì ayò kan sódo. Ẹ̀chẹ̀ Bàkà ṣe wọn mọ́lé o. Àmì ayò 5 sódo ló bá dé. Italian Serie A. Frosinone ó pàdánù kojú ikọ̀ Juventus. Àmì ayò kan sódo. Ó yá Tabanso nípa Venezia. Ó fọrùn ránlé rẹ̀. Lichi ló nà mọ́lé 2-0. Atalanta ó fi ìyà jẹ Sassuolo 2-1. Ó yá pápá Torino. AC Milan lù mọ́lé. Àmì ayò 2-1. Angers àti Lille. Àmì ayò 2 sódo ni Lille fi lù. Ó yá Le Havre nkọ́. Monaco kó yọ o. Àmì ayò kan sódo. Ó yá ikọ̀ Rennes àti ikọ̀ PSG. Àmì ayò 2-2 náà ta lápá bíbẹ̀. Lọ Pọ́lísì já abẹ láti fẹsẹ̀wọnsẹ̀ Manchester United. Ó sì ti gbójú Manchester United jẹ́. Kí ni ìṣòro Man U ní sáà táwa?
1: Ẹ ṣe ọ̀gá mi. Lórí ọ̀rọ̀ Manchester United ní sáà táwa yìí mi rò pé ó jẹ́ ohun tuntun fún wa. Torí mo ti ń tẹnumọ́ láti ìgbà kó tó di pé season bẹ̀rẹ̀. Mo ti ń sọ fún wọn pé Man U sì nídìí láti lọ sí, wọ́n nílò láti lọ sáré ojúde ọjà láti lọ ra àwọn agbábọ́ọ̀lù tó máa ṣe kan rìn. Kò ń ṣe ìtọ́nà Santos àbí kí náà wọn gbé sí àárín méjì tán náà wọn lọ rà tán náà jókòó léyìn lórí nìkan tán níyẹn nìkan ló máa ṣiṣẹ́ wọn. A ti sọ láti bẹ̀rẹ̀ kó tó ní pé líìgì bẹ̀rẹ̀ pé wọ́n nílò láti tún tíìmù yẹn tò láti bẹ̀rẹ̀ ni. Kì í ṣọ̀rọ̀ pé mo ní ìbò ẹ̀mọ̀ nìkan tó lè máa bá wọn lóṣan tó lè máa bá wọn sáré nìkan. Man U tíìmù yẹn ó ní láti ṣe total overhauling ni. A dẹ̀ ti rí nǹkan tí Rashford tán tó dé láti Barca. Arára tó dá. A rí wọn bá ìṣẹ́jú tán fún. A rí wọn bá ara tó fi dá. Ẹ báyìí máa jìn pé wọ́n wá ní Rashford yẹn bí méjì. Wọ́n ní ìbò ẹ̀mọ̀ tó lágbára yẹn tó náà tún compliment ẹ̀ wájú. Kọ́ndẹ̀ lọ tún ẹ̀yìn wọn ró. Irú Luke Shaw tán gbéṣẹ́ ìyẹn. Ìyẹn gan lásán gan. Mi ìmọ̀ nǹkan tó dé tí wọ́n ṣe tó ń ṣe jẹ́ pé Luke Shaw náà sì ń jókòó tì. Lórí ọ̀rọ̀ Bọ̀dá Màgbáyà gan gbìyànjú tí wọn. Bọ̀dá ẹ̀pà ọ̀kan boró ni. Omi pọ̀ ju gàrí tán gbé sílẹ̀ lọ. Ìyẹn ló jẹ́ káṣírí wọ́n tún jọ yẹn. Bọ́n bá dẹ̀ ṣọ́ra bó ṣe wà yẹn. Ìgbà tá Hull City ti lè fi hàn wọ́n wò. Pé báyìí lọ́n ṣe ń ṣe. Kó má jẹ́ pé ibi tí ojú ho ibi tí kiní yẹn wà tó ti máa lọ nìyẹn tí wọ́n bá tètè. Tí wọ́n bá tètè tún nǹkan tán ní tún ṣe. Irú gbogbo backline ni wọ́n yẹn. Ó yẹ kán kọ́kọ́ tun tòná. Wọ́n dẹ̀ wá ṣe wá bẹ̀rẹ̀. Wọ́n dẹ̀ tún wájú wọn náà tó.
0: Ó yẹ kán tún backline wọn tó. Kán ṣẹ̀ wá bẹ̀rẹ̀. Ìgbà wo náà fẹ́ bẹ̀rẹ̀? Ìbáwọn akẹgbẹ́ wọn. akẹgbẹ́ wọn àwọn ti mú 3 points àrú ikọ̀ Arsenal. Arsenal mú 3 points ìdí newcomer náà ni Arsenal kojú. Kí ló wá ṣe Manchester United? Kí ló ṣe Manchester United? Ẹ wo púpọ̀ nínú àwọn agbábọ́ọ̀lù Manchester United, wọn ò gbá nǹkan kan kojú City o. Lórí aṣọ́lé wọn Sene Lammens, Cherry Edin Evan, Evan o, ẹ̀lì lórí kojú ikọ̀ Hull City. Tabanso nípa Edin Evan, rating rẹ̀ 6 points péré ni o. Ọpẹ́lọpẹ́ Maguire lára rẹ̀. Oya Sherry Santos kò tán kankan o, kò tán kankan. Oya Sherry Tuliman, gbogbo experience Aston Villa, wọ́n ní Aston Villa ló mọ̀. Nígbà tó dé nu ikọ̀ Manchester United, wọ́n láì kò gbá kankan. Ṣẹ̀wárí Kunwa, Kunwa ò kún kankan o, kò kún kankan kojú ikọ̀ Hull City. Ṣẹ̀wárí àwọn Aston Villa, Hull City ti wọn, gbogbo wọn tán náà ni o. Látòrí aṣọ́lé títí dọ́wọ́ wájú wọn, ìyẹn Mark Burnley. Hull City tán náà o, lórí ọwọ́ ẹ̀yìn wọn, ẹ̀mọ̀ pa gbọ́wọ́ ẹ̀yìn méjì ló mi àwọn. Sẹ̀míù Àjàyí, ọmọ orílẹ̀ èdè Nàìjíríà, ó mi àwọn Manchester United. Ṣẹ̀wárí Mendy, Mendy akẹgbẹ́ rẹ̀, òun náà ló mi àwọn ẹlẹ́ẹ̀kejì. Ó yá pápápàká kúrò níbẹ̀ yẹn. Torí àkókò wa, àwọn ikọ̀ Tottenham, àwọn pàdánù. Brentford ló fi ìyà jẹ wọ́n. Kí ló ṣe ikọ̀ Tottenham? Pẹ̀lú owó tí wọ́n ná ní transfer window tó ń lọ lọ́wọ́, Tonali, wọ́n gbé àwọn agbábọ́ọ̀lù ṣànkọ̀ṣànkọ̀ wọlé sínú ikọ̀ wọn. Wọ́n ti kéde Omar Mahmoud, ìyẹn ò láǹfààní láti kojú ikọ̀ Brentford. Àmọ́ agbábọ́ọ̀lù tán nílẹ̀ gan, ó tó wọ́n tó láti bojú Brentford. Jẹ́ta bá sì wo ìfẹsẹ̀wọnsẹ̀ tán ti gbá sẹ́yìn kojú Brentford. Tottenham ní upper hand jù wọ́n lọ. Kí ló wá lè fà á tí Tottenham fi jábọ́ kojú Brentford?
1: Yes, mo rántí pé lórí ọ̀rọ̀ Tottenham àti Brentford ta sọ̀rọ̀ yẹn ní last time ta ṣe tayàn ọ̀nà ẹ̀. Mo sọ pé tí Tottenham bá rí point rárá lọ máa rí draw nu game yẹn. Mo rántí pé mo sọ dáadáa pé torí kò ní yà mí lẹ́nu, torí máa dẹ̀ nǹkan tí kí ni nǹkan tí mo dẹ̀ sọ nu game yẹn ni pé torí pé mo mọ̀ pé wọn ò tí ì blend, wọn ò tí ì jẹ́ẹ̀lì rárá, wọn ò tí ì bára wọn gbá géèmù kankan tó lè jẹ́ kán ka gbogbo á mọ ipa tí wọ́n lè kó gẹ́gẹ́ bí as a team. But individually, àmọ́ pé Tottenham ò rí player rà. Kò tí ẹ̀ ti physics gan, kò tí ẹ̀ biology gan sọnù nínú ọ̀rọ̀ wọn, torí pé wọn ò tí ì jókòó bára wọn. Wọ́n gbogbo wọn ṣẹ̀ mọ́ pé wọ́n ṣẹ̀ ń ṣàwọn jọ ni olùkọ́ ni wọ́n gan dẹ̀rẹ̀ gan. Bí ìgbà kóhùn gan ṣẹ̀fẹ́ lọ plug chájà sí èdè battery ni, kóhùn gan tó kóhùn náà lè gbéná díẹ̀ sórí. So a ti mọ̀ pé Tottenham láti bẹ̀rẹ̀ gbogbo wọn wò pé bí àwọn olólùfẹ́ wọn wò pé torí àwọn ti ra àwọn player pé ó ṣe ṣe kan ó ṣe dáadáa. Bọ̀ èmi ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé ó ránṣẹ̀ṣẹ̀ ń kó wọn bọ̀ yẹn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá mọwọ́ olùkọ́ ni, wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọwọ́ ara wọn ni. Kán dẹ̀ tó blend, kán tó jẹ́ẹ̀lì, kán tó chemistry, kán tó ní physics gan nú gan, o ilẹ̀ máa ta sí díẹ̀. So ìsìn gbogbo àwọn tíìmù tó fẹ́ bá wọn tó fẹ́ kojú wọn sìn, wọ́n á kọ́kọ́ sáré fẹ́ ike búrẹ́sì lára wọn ná, kó tó ní pa ara wọn àárọ̀, kó tó ní pé wọ́n á lè kojú wọn dáadáa. So kò yà mí lẹ́nu pé Tottenham ń bu omi tẹ̀yìn wọ̀ gbí lẹ́nu fún Tottenham ní weekend. Kò yà mí lẹ́nu rárá. Ó wà expected tó bá máa fi dọ̀sẹ̀ tó ń bọ̀ yéye ọ̀sẹ̀ méjì sí ẹ̀hìn ara wọn ṣẹ̀ máa mọlé dáadáa. Nǹkan tó bá gbá nígbà yẹn a lè wá fi àṣẹ́ẹ̀sì wọn.
0: Ó yá tó bá di ọ̀sẹ̀ méjì sí sìn ara wọn á ṣẹ̀ mọ́lé o nígbà tí wọ́n bá ti pàdánù point. Ṣèbí wọ́n ní pé ẹni tó bá fẹ́ gba league wọ́n ní àti bẹ̀rẹ̀ láti máa ń mọ̀. Ẹ wo bí Arsenal ṣe ṣe Manchester United ní sáà tó kọjá. Ṣèbí torí pé wọ́n láǹfààní láti fìyà jẹ Manchester United, ìyẹn ní sáà níbẹ̀rẹ̀ sáà tó kọjá, ìyẹn náà ló kí wọn lọ́wọ́ tí wọ́n fi láǹfààní láti gba league yẹn. Nígbà tẹ ti pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́, bóòlẹ́ ṣe ṣe ó yá ajá gba bẹ̀wọ́lú Spanish La Liga, Espanyol àti Real Madrid. Orílòkó Real Madrid yọ lọ pọ́lísì orílòkó Real Madrid yọ. Nígbà tí Real Madrid mi àwọn lójú ìwòye tí mò ń wò pé bí agóò yẹn máa tó bí 5 àbí 6. Nítorí ta bá wo àwọn agbọ́wọ́ wájú Real Madrid, Kylian Mbappe, Vinicius Junior, Jude Bellingham, èrò pọ̀ lọ́wọ́ wájú yẹn. Wọ́n ní di òmùnde, gbogbo wọn bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀, wọ́n sì ṣe dáadáa. Àmọ́ suddenly la rí pé àmì ayò yẹn di àmì ayò kọ̀ọ̀kan. Real Madrid bẹ̀rẹ̀ sí struggle until bí 86 minutes kó tó di pé Real Madrid ṣẹ̀ wá láǹfààní láti kọjá. Pẹ̀lú nǹkan tí iná tí Barca tàn lánàá kojú ikọ̀ Elche àmì ayò 5 sódo, ṣé Real Madrid yẹn máa lè compete pẹ̀lú Barca ní sáà tá a wà yìí?
1: Tí wọ́n bá kàn tí Madrid bá okùn sọ̀wọ́ Barca, torí èmi ti ń tẹnumọ kí season gan tó bẹ̀rẹ̀ pé ẹni tó máa kojú Barca yẹn nínú La Liga yẹn kò tí ì sí láàárín àwọn tó wà ń bẹ̀ yìí. Madrid kan ma gbianju ni niwoye temi mo de ran tin pe mo so dada lori oro espanyol ati barcelona ati madrid pe lose to koja pe o se se nkan temi ti e ri ni pe awon e ma ba won ta omi yen ba ti mo ri ti second goal yen wole fun madrid ah owo o se ara mi gizigizi ba ko ah awon people yan sa ri won sa kogoja lori oro espanyol so bo de se ma ri all through the season yen tori gbogbo ati mo ise ti morinho mo se ati mo playing pattern yen morinho ki change the style koda bi barcelona to ma play e to ma play high line yen to ma play to ma change midfield to ma play v to ma play x to ma play trapezium midfield fun e ko si morinho direct to the goal ni o de now player to pe direct to goal na ni te ba ti le mark o te ti mu mbappe te ti mu bellingham ko se to wa fluid inu team yen Vinicius ire te ba ti play out psychological game le matter kokko fi no Vinicius no e sha ma ko si lori e ma bu e ma di laso mu ke ma fa soko to e die die to ba ti se yen fun bi seju ma run seju mewa Vinicius ma wa frustrated a ma sare kiri to ro nu a fe lego so easy o easy lati tete predict team Madrid yen sin ni season yi so yen ni ko ni ya mi lenu any position ton ba de bo pe won ma gba la liga ni season yen ah a le die
0: o ya pa ma gba la liga oya lo policy ni a le die bo se so lapa bi be yen niyan oya mo gbori wo facebook awon temi tin short e o cherry stella temi fagba yi ke o ti ko te wole o ote lo bade ebi season se bere ni oni oluaye raymond oni tenubo mike oni tenuba oni tenubo mike oni how do you feel with messiah carrick new signing experiment with 2.0 with 2-0 loss since first half and no miracle till it ended. Only abi season just started ni abi tori UEFA Champions League o ti bere ni only sorry okay let me run cause I don't know what blue we play tonight. Oh better ko tete sare o tori ten to de la mo ati mo ten to mo ele to ma de la sale ni Cherry ko Chelsea te ba lo foju bi Fulham e sha ri Manchester United e ri bon se forun ro Stella temi fagba yi ke ote o gbe o ni sata wa yi o o ya papapa lapa bi be yen o ya ye ko dura DJ Italian Syria se mo pe mo so fun yin pe nta boju Monza je merin si eyo kan ni e lo policy ta ba wo Italian Syria pelu ifese won se to lo laarin ose iko Juventus bori Inter bori Napoli bori AC Milan bori awon eko ti mo ka le awon eko to se korin ta ba so DJ Italian Syria se kon se pe Syria sai ma yato sekun iko ma wa competitive because o ri eke tori pi gbogbo big team yen bori
1: eh lori oro Italian Syria ka to ma ke ba ma wo lododun ke to le judge ibi ti ori n bese re loro won o ma di middle of November to ba ma fi di second week of November everybody ati mo en to fe bo sokoto en to fe bo ewu en ti o fe to ni wo shingard en ti o de ni wo host e to ba ma fi di second week of November everybody ati mo position ton wa to ba ma di gba yen ta mere ni ba si tele ra won bo si tele ra won nisin eh eh yen la ma so bi bi may se ma ri fun awon na sugbon bo se wa nsin ko ya mi lenu pe Juventus lo soke ta won bori ko bi ko ya mi lenu pe Inter wa nle o pa Monza sile tori mo te so yen dada mo ni +4 ni mo expect lowo ninu game yen pe ki Inter kokoko ko du won lorun ni igba ti mo de to mo ri ton ti score merin mo ni well done pe yen omo yi e mo we e ka we e pass dada igba ti mo tun ri te Napoli na Napoli bi Eko to na lo soke to na dara ti e mo ni well done AC Milan na de re ko mu kekere dara so gbogbo awon merin yen ta ti mo to se kan rin yen won se se won bo se ye kan se se mid season this season se bere sugbon o di middle of November ke to le predict ke to le so pe ke ibi bye awon me eleyi o ibi bye lo ma lo ibi bye eleyi ma lo te ba yo ele November ni permutation Italian Serie A ti ma bere November ni middle of November te ba ti le permutate e nbe e ti me to ma gba league
0: o ya middle of November o ni Italian Serie A man bere te ba ti le permutate e ma me to ma gba league o ya ka gba be yen wonu iyen super cup final laarin iko Dortmund ati Bayern Munich e mo pe Bayern Munich lu won won gba ife o won gba ife super cup iyen lowo Borussia Dortmund lo policy ta ba wo iko Bayern Munich pupo ninu awon agba ball won lo kopa ninu idije fe ya agbaye iyen World Cup ko si sign fatigue lara won won si koju Borussia Dortmund iko to se kan so pe won le fi gba gagba ninu idije German Bundesliga nigbeyin gbeyin won fi yaje Dortmund ami ayo meji si eyo kan se iyen tumo si pe Bayern tun ma retain league yen ni sa yi
1: Oh, ti bere ṣugbọn ese kan won ti gba league already tori pe ati mo bo se nsele lati bere lati bi odun 15 seyin pe Bayern kan league kan ni everybody ani trail lo ngba trail yen na won ti ti bi tole gan won ti nwe ni ton ma ta fun gan ti re Bayern ta ni so lori oro league German Bundesliga ko ya mi lenu pe Bayern Munich won tun se kini yen fun won e ba ri goal mayan Michael Olise go yen ah go ton ma fi po ton fi polowo beverage ni ta fe polowo ti e fe polowo olerin dodo go to dun ni so pom no Dortmund ko ya mi lenu pe league de se tun bere o se fe bere bayin sin pe Bayern tun fe o ti kese ti waju already ko ya mi lenu nbe se pe awon players won lo si World Cup bon lo World Cup gan always guide ni Bayern wa ni norile de Germany onde ti so pe don season yi gan pa won gba league gan ko tun se achievement mo notice last season nigba ton gba league yen gan afawon kankan to sese join ni won ni o n jo loju awon country ton ko si le gan tre yen gan tin du
0: o tin dogun
1: o tin dogun dot ti gori e tori ko ti ko won ti gba won ti gba de bi pa awon mo gan ti fin won ti fin won ti yi ni tire loju titi oro ti su won so ko won ti ni awon se achievement fa won ni season mo the only achievement awon le something o ni ka won gba Champions League so nkan ton le mu season yin niyan so ti Dortmund yen mi wo pe won kan bi se je ka kan wo bia a ti se mo bo se n knock bo ka se wo kan ton kan fi Dortmund se niyan o de ya mi lenu pe Dortmund lo won gora won
0: o ya Dortmund gara won o ya Brighton eyin nu Olorun nu ti respect Aston Villa fowowo won se mo Aston Villa gba Europa League ni sa to koja ni let's ki won mo de ami ayo merin sojo lo policy Aston Villa won ta agba ballu kuro nu kan won ta Morgan Rogers won ta Yuri Tielemans won ta Henry Konza se bi ti nkan ti se won ni e koju iko Brighton ami ayo merin sojo
1: lori Aston Villa ati Brighton ko ya mi lenu na be le ta awon agbabolu kan rin to je npa awon gangan ni gileyin ogba yin ni last season ke ta gbogbo be yen ke wa le ni jeya ke ti wa ti e tun ma fe ba team kan to fe ba team play o tun lo je digbologi Brighton pe di Brighton de pe o e pe gan e jo ma bo soko to le ja ni abosi bo si pe e wa ule e wa woso wa e wa le fe ba won ja nu ninu otutu so Brighton yen na mo tinu teyin o ba won gba ofi won pe ngba te pe gan
0: won lu won blue black
1: ngba te pe gan a yo yin waju yin eyin kan e tun wa pe rara gan a fi nkan se yin ohun de lo fi won so Aston Villa nsin won se ma tun mu ni toro awon na mo pe gbogbo player ta won ta yen awon ni won ni lo owo mi o ba won wiju won ni lo owo gbogbo ade la mo pe awon na ni lo owo so nsin won se se fe tun ile to ni so o kan se ni laanu pe owo briru Brighton yen lo ko si boya ka ni ru team kan to je 2-0 lowo City lo ko si boya won gba 0-0
0: bi team wo te de
1: mi daruko mu kan ni team kan to je 2-0 lowo Hull City ka ni ru e Aston Villa lo pade o se se Aston Villa na lo sai lo fike bureti lara iru awon yen sugbon Brighton don lo koju e bulldozer lawon yen awon yen o mo oran yan rara won leti
0: awon yen o ni respect
1: won te leti won igboran
0: o ya won lasake ni Brighton won lasake won o gboran o ya Manchester City ope Maguire won lo kowo oja lapa bibe yen won lo gba won le koju iko Bournemouth lo policy Bournemouth fe se bebe koju Manchester City ta ba wo Manchester City won ni quality player e je ka gbo tese gbe but lati gba ti oluko ni ko to di pe oluko ni Pep Guardiola fi kan yen sile ni segesege ti n ba won ti n ri ba kan Enzo Maresca o gbianju lati implement system titi e koju iko Arsenal ko je ama koju iko Bournemouth won struggle ko to di pe won ko ja se season struggle ni Man City wa e abi won si ma get everything right
1: definitely Man City ba se ti mo won si ma get e right but o wa tun wa ku si owo opponent ton fe ba play to ra won to ku na osun gbengbe won osun le mo bayi gbogbo team lo ti ma siri yen Guardiola factor to everybody n sa fun Guardiola
0: to ba
1: play yin bayi to ba ni pe gbogbo e o se kini a ni ka won midfield e kon sun si waju kon play advance to ba ti se kini kan wa ni ka won defense kon relax seyin to ba se kini kan wa ni ki goalkeeper ko nu advance de midfield
0: ko si yen mo
1: si ko si fear factor kokan mo fun Man City nsin 11 lo to sibe 11 mo to sibe
0: a jo gba ni
1: team ba ti gba red card a jo ma gba ti le ola ma fi the money. So yen de le ma ri ti bon mo ti ba won joko ti. Bon mo ti score lati 26 minutes. Ti Tavani ati score lati 26 minutes. On de joko le ti ti until ton fi score, ton fi lo score ni 84 minutes, ton fi equalize ni 84 minutes. Game yen o to fi yan yin pe awon teams yen ti mo, won mo pe ko soro ko soro npo fe lotion, ko soro npo fe lagbara kankan fun mi. Tele tele lo man lo upper hand pe Man City la n ba play, e je ka fowo wo won. Ko sa ye owo kankan bi kan won sin, to ba wa gan wa le sa e gan, ti se wo owo nikan fun won. So o de ti won pe season yi ko si apart from Arsenal te pe won si le ma won pe bi atoro won ni defending champion. Kawon eyan won ma pe awon o ma approach to ma gbe wa. Man City ni, Man U ni, anybody ni, bi Chelsea gan lale
0: igan. Won duro ti won.
1: Di Chelsea gan ya wo bata meji ni o, tori pe awon boys to wa gboro nsin, everybody ni o fe ja won fe lo relegation, so everybody mura.
0: O ya ko sen to fe lo relegation mo. Ko sen to fe lo relegation. Ni kaluku lo mura ni o, to ba lo wo pe Ositi ni, to ba lo wo pe Swish ni, tan fi boju re je oni mo lo policy ja agbabe yan wonu ifesewonse laarin Newcastle ati Liverpool. Newcastle akoni mo gba won ni saatu koja ko sin be mo elomi lo wa nbe awon na ta gba bo jade won to won ta Tonali won ta Bruno Guimaraes fun iko Arsenal. Ta ba we ko Liverpool awon o ti era gba bo leyin Munus ti won gbe wole ati Jacket, but koju Newcastle Shafe so pe team meji to struggle lawon mejeji abi pelu performance Liverpool o wa lara awon iko to ma compete ni sata wa.
1: E se lori oro ni Castle Liverpool aya ko ye ko game won yen ya wa lenu tori a mo pe most of the time to ba tin di te ba lo history gan to ba tin di first half of the season to ma play awon ni first 5 matches of the season gbo gba ton te pade ra won bi gba kon ma yo eje ni mu ra won ni awon mejeji lati gba ton ti jo da won le to ma ti pe first 5 matches bayi te ba ti le gba awon mejeji po bayi ekun imu otun o ma n bo si tosi ni lori oro game won. So lori awon mejeji la ri pe won sese fe ma tun team won to Liverpool ti fi Salah ti lo, Robertson ti lo, amo gogo key player ton ta. Newcastle no the same thing. Amo gogo bon awon yen te, bi gba pa awon yen te fe ta oruko won gan. Mo nkan to wa nle ni. Sugbon game yen gba ton gba de oju e to konra won, ton ba pada gba tutu. Mo ni ile gan lo pe ni game. Awon mejeji on fi han pe both bi nkan ti e nse awon. Awon gbudo fi prestige awon sere, awon gbudo fo oruko won sere nkan ton ti ma won mo bo je ka won ja titi game a fi pari ni won ja doju e ni a de ri owo ti Liverpool na fi gba to fi ni kon fi ri penalty ni last minute ti Zobo slide lo pada lo ba won to ba won score yen. So loyin woye temi awon mejeji se be won se n bere lati mowo oju ile awon new players won se se ra ni pe so that this season yo mi la awon mejeji ma de top 10 yo mi na ma wo Europe sugbon eni ba ma mo mo pe si awon mejeji emi mo pe draw lo ma joko le ninu season yi awon mejeji pelu for me pelu squad ton ko jo yi draw won a sha ma joko ti draw won ma to draw jo ni sugbon awon opponent won lori e wa ku si lo but awon mejeji gbianju ara won ni over the weekend ton gba 2-2 ton gba ton jo pin point yen sowo.
0: O ya yin temi ni gboro aye se en de lo policy oniseri Newcastle ati ko Liverpool pupo ninu ifesewonse tan ma gba ni sata wa oni won ma to draw jo ni o to ba ti yin e ma de to ba ti yin e ma de Liverpool win or draw, Newcastle win or draw. O ya kin to wo Spanish La Liga ka to mu ifesewonse Chelsea ati Barcelona e je wo Facebook kin ki awon temi Aregbesola Rose Yetunde mama olote number 2 oni welcome on board Sport Crew watching you from Olodo up Chelsea. E ma se up Chelsea. O ya e ba Fulham le e mo pe won ni ka bi Basil leyin abi dakun boluwa ti fe oni good evening she Fremont. The Fremont tonatona Mr. Policy hope you are good. My regards to Sir Adelere. O ya papa palapa bibe yen lo Policy iko Barcelona o mu eche mole o afi bi 1 afi bi 2 afi bi 3 to ti lori 5 iyen eche kilode Barcelona iyen ni bere season.

0: nígbà tí ó yá Adeyemi nkọ Adeyemi fi méjì lé ó yá pápápá Lopez Lopez náà mi àwọn méjì ó já lọ policy Barcelona pẹ̀lú iná tán tán ní sáà gbogbo alamọ̀ pé ìdíje Spanish La Liga ìyẹn ti di oyè ìdílé fún Barcelona wọ́n lè gbà back to back but ó dàbí ẹni pé wọ́n fẹ́ challenge fún Champions League ní sáà níbi táwọn tíìmù bíi Bayern wà PSG wà bóyá tàbá sọ pé Arsenal pẹ̀lú nǹkan tí Barca tó ní sáà ta wà ṣé Barca ní chance.
1: Lórí ọ̀rọ̀ Barcelona yẹn FC Barcelona yẹn tàbá wo squad depth nínú ọ̀lẹ́ orílẹ̀ nínú tíìmù yẹn tàbá wo the biggest five leagues ní Europe nsìn tíìmù tó ní squad depth tó Barcelona ju Barcelona yẹn lọ tó mẹ́ta. Ẹjẹ́ kí n bu glory kí má yọ glory PSG kúrò PSG ta má tún ní team tó tún ní squad depth tó pé in all position wọ́n lè twist kan change formation ta bá mú Arsenal kúrò ta bá tún wá wò pé kí a fẹ́ da pattern rù a fẹ́ da gbogbo ẹ̀rù a máa mú Bayern lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn
0: tó
1: tún ní team tó ní squad depth tó Barcelona ni o kò sí ní gbogbo
0: top Real Madrid nkọ
1: Real Madrid tó ṣe é Real Madrid yẹn dájú máa ń yù lọ ni Real Madrid yẹn má pọ̀ mọ́ Real Madrid yẹn lé jújàre ṣé máa ń yù ní mo dárúkọ ẹ má bínú mi mọ́ pé máa ń yù mo pè ok Real Madrid yẹn náà darí wọn bá yẹ ara tiẹ̀.
0: Ọ̀tẹ̀ dé níbẹ̀rẹ̀ season.
1: So tẹ bá wo Barcelona team yẹn ní in terms of depth òun lọ́kọ́kọ́ fi hàn Elche pé ọ̀gbẹ́ni
0: òun
1: ṣeré ara kọ́kọ́ jẹ márùn ẹ bá rí múùfù Rafinha tó fi kọ́kọ́ net first tó fi fún PK yẹn ó bí yẹn gan gbá gan Rafinha Manet Adeyemi gan tó fi hàn wọn pé òun ṣẹ̀ṣẹ̀ dé ni o bọ̀ engine tó wà ní ohun horse power ni tóun bá kó ìyẹn dáràn bẹ́ẹ̀ pé ìyẹn náà ó tún wà lẹ́gbẹ̀ẹ́ kan then Fermín López ìyẹn náà tún fi hàn pé àní méjì wà lẹ́sẹ̀ òun sẹ̀ ó dẹ̀ tún net méjì wọ́n kàn fi jẹ́ pé yàmá lò tẹ̀ sínú géèmù yẹn oróhùn kan róòfù kiri tẹ̀ ó kàn ṣe.
0: Láìpẹ́ ó ti di rọrùn.
1: Bírẹ́dì gbóná pẹ̀lú bọ́tà ni ó ti yọ so ó rọrùn gan fún. So Barcelona ti jẹ́ kí gbogbo La Liga mọ̀ pé àwọn ò tiẹ̀ wá bá wọn La Liga ọdún yìí.
0: Kò ń ṣe La Liga ló bá wọn.
1: Kò ń ṣe competition fáwọn second team àwọn gan player wọn dẹ̀ gba La Liga Champions League yẹn gan ló wà lójú wọn. Ìyẹn gan ni Champions League ọdún yìí ṣe máa wá di ẹlẹ́mìí ló máa last torí Bayern ń wojú ẹ̀ Arsenal ń wojú ẹ̀ PSG lóhun náà fẹ́ gba Enrique tí lóhun fẹ́ gbẹ lẹ́ẹ̀kẹta kó náà lè dún bírèkì àwọn rékọ́dì
0: kan. Barca náà fẹ́
1: gbóyún wọlé Barca náà sì Barca ní òun ò wá ṣeré rárá.
0: Man U nkọ.
1: Man U náà Man U mọ ibi tán máa ń dúró sí.
0: Wọ́n mọ ibi tán máa ń dúró sí. Ó yá ọ̀tẹ̀ ló bá dé o. Ọ̀tẹ̀ ló bá dé látọwọ́ lọ policy. Ó ní Man U máa ń mọ ibi tán dúró sí. Níbo ni Man U máa ń dúró sí? Ṣé 13-14-15-16-17 ni? Àbámọ́ dórí 18 ní sáà ta wà. Ó dàbẹ̀ fún jábọ́ sí 18 lọ́jọ́ Sátidé. Kó tó di pé Tottenham gbàbẹ̀ yẹn mọ́ wọn lọ́wọ́. Ó yá pápápá. Mo kọjá lọ sínú ìdíje Italian Serie A. Olùkọ́ni Ruben Amorim ó ṣọ́gbù nínú ikọ̀ Manchester United. Àmọ́ kété tó dénú ikọ̀ AC Milan, àyípadà ti dé bá ikọ̀ AC Milan. Pàápàá jùlọ Samuel Chukwueze ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó tanná fún ikọ̀ AC Milan assist méjì ṣàǹkọ̀ ló ṣe. Ruben Amorim pẹ̀lú AC Milan gbogbo alamọ̀ pé ta bá ń sọ ìdíje Italian Serie A AC Milan wà lára àwọn ikọ̀ ta lè máa fi pe ìdíje Italian Serie A pẹ̀lú Inter. So ta bá sì wo ìfẹsẹ̀wọnsẹ̀ tó lọ ní òpin ọ̀sẹ̀ yìí AC Milan wà lára àwọn tó jáwé olúborí ṣé season AC Milan la wà.
1: Níwòye tèmi AC Milan máa gbìyànjú gan season yìí ná torí ẹbí tẹ̀sí kọ́kọ́ mu tí mo ti fẹ́ kọ́kọ́ dá sí nígbàtẹ́ ní Ruben Amorim tó wá sí tó fi àríṣẹ́ tó ṣe Man U kó tó di pé ó padà lọ sí AC Milan. Ẹ má jẹ́ àgbàgbé pé Ruben Amorim kọ́ ni ìṣòro Man U o. Nígbà tó wà ní Man U gbogbo alamọ ìṣòro yẹn akàn wà bí a máa di ẹrù sí ni o. Ruben Amorim kan ni wàhálà wọn. Ìgbà tó dé AC Milan sì tọ́ fi lọ́kàn balẹ̀ first match ẹ̀ ewé ìlànà wà ẹ̀rí tó ti mú ó sáré mú 3 points. Àìdẹ̀bẹ̀ yìí sọ ẹ ti rí pattern of play tó fẹ́ adopt tó fẹ́ play tó fẹ́ implement ní nígbà tó wà Man U.
0: Tí ò jẹ́
1: òun ló wá lò ní kíní by the flank ni 7 and 11 ó yẹ gbé wọn sáré tẹ bá ti gbé wọn sáré court sẹ́yìn bo striker ẹ.
0: Kò fún
1: striker tẹ́bí ń pa tó ń wá gò.
0: Simple.
1: Mo kò gbá gidi.
0: Táwọn Man U ṣe tì.
1: Tó ṣe tì ìyẹn gan tó ẹjọ́ Amorim kan pé gbogbo ẹ̀ dàrú ní Man U. Ó kàn bí gbà.

onírúurú bójú tó ń ti ìdàrú dàpọ̀ àti àìbalẹ̀ ọkàn ló ti gba ìkiri kan ní olú iléeṣẹ́ ìjọba àbílẹ̀ Irèwọlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ìròyìn tó wáyé nípa àwọn afurasí ọmọ ìta léyìí tí wọ́n ṣe ìkọlù sí iléeṣẹ́ ìjọba àbílẹ̀ ọ̀hún tó sì mú ẹ̀mí àwọn arìnrìn àjò lọ tó ń ti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó farapa nínú ìṣẹ̀lẹ̀ náà tó wáyé. Àwọn tí wọ́n fẹ̀sùn kàn ó ní wọ́n wípé wọ́n jẹ́ afurasí jàǹdùkú ọmọ ìta tí àwọn olóṣèlú ń lò láti fi gba àkóso iléeṣẹ́ ìjọba náà. Gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìròyìn ti wá fi léde, ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ ni wọ́n ti kọ́kọ́ ké gbàjà ìkọlóminú wọn tẹ́lẹ̀ síta lórí gbígba àkóso iléeṣẹ́ náà tó ṣeéṣe kó wáyé nígbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ṣe ìkìlọ̀ lòdì sí wàhálà òṣèlú lẹ́yìn ètò ìdìbò gómìnà tọdún 2026 eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀hún. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún tàlẹ́ òní, ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ààrẹ Bọ́lá Tinubu rọ àwọn alága ìjọba àbílẹ̀ jákè-jádò orílẹ̀-èdè yìí láti gbé ọ̀rọ̀ ìfẹ́ apá kan sẹ́gbẹ̀ẹ́ kí wọ́n rí i dájú wípé déédéé ìpín ìdọ́gba tó fi mọ́ ìdásí eléyìí tó yẹ ó wáyé nínú ìyànsípò ìjọba àti àrídájú ìpín àwọn ohun èlò bó ti tọ́ àti bó ti yẹ lẹ́sẹ̀ kúkú. Ìjọba àpapọ̀ ti fi àkójọpọ̀ orúkọ àwọn akẹ́kọ̀ọ́ tó perégedé fún sáà ìkẹ́kọ̀ọ́ ọdún 2026-2027 léde lórí àwọn tí wọn yóò wọ yàrá akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ tilé ẹ̀kọ́ oníwèé mẹ́wàá ti ìjọba. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàfihàn ohun tí ò tẹ́ wọn lọ́rùn lórí bí wọ́n ti yọ Gómìnà Mákindé kúrò nínú ayẹyẹ ètò òṣìṣọ́ lójú iṣẹ́ àkànṣe ọlọ́nà ìbejì ti òpópónà Ìbàdàn sí ìjẹ̀bú òde tó wáyé nídìí ayùn rẹ̀ ìjọba àbílẹ̀ Olúyọ̀lé ní òní. Àjọ tó mójútó ètò ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga JAMB wọ́n ṣàfihàn ètò wọn tuntun tó fààyè gba àwọn tí ó ṣe ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga UTME tọdún 2026 láti lè ṣàyẹ̀wò àti láti lè fi èsì ìdánwò oníwèé mẹ́wàá wọn ṣọwọ́ láti ilé. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ òní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kẹ́mi Sọlá Williams. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́ ẹ sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com. Fún àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yín ẹ kàn sínú kulè kóró ìjọpọ̀ wa lórí nọ́mbà yìí 091-68-93-2000. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín, orun ayọ̀ láòsùn.

0: a jẹ́ pé ká tún máa kíra wa ó pé ẹ̀ka alẹ́ kú dédé àsìkò yìí. Ṣé dáadáa lẹ́wà? Ṣàlàáfíà mo bá yín. Báwo ń dé yín? Ṣó lọ bí a ti ṣe kọ̀wé rẹ̀? Mo tún kí yín pé ẹ kú iṣẹ́ látàárọ̀. Ṣáájú ebugbájẹ ṣe everything ń lọ ní sedere ìwẹ̀rẹ̀rẹ̀ inside èkó ló tó mi àti everywhere tí kálukú ṣe kí ni o tí kálukú ti ń mu ló ní rẹmẹgẹntẹgẹn àjẹsì wá fúlà wá ẹjá máa wo ibi tí wọn bàjá alukọkọ sukọ ganá ẹjá máa bá bọ. Kọ́lá àwọn ìtútúndé lálẹ́ tòní gẹ́gẹ́ bí ìṣe wa. Ní gbogbo alẹ́ ọjọ́ ajé ọjọ́ Monday aago mẹ́jọ àbọ̀ sí aago mẹ́sàn-án àbọ̀ láti fi mọ rírì ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin èèyàn tí a ṣe ẹ̀dẹ̀mọ̀ wípé ìfẹ́ la fi jọ ń bára wa ṣe pàápàá jùlọ ẹ̀yin tẹ̀lé mọ́ pè lóòrèkóòrè pàápàá àwọn tí kan wà wọ́n tẹ̀lé tún pé àwọn kò mọ̀ pé wọ́n ní ríbi wọlé a kí ẹ̀yin púpọ̀ púpọ̀. Ẹ mọ̀ tíráyẹ̀ mo ṣáà ń pè kò ṣáà wọlé. Àmọ́ ti ní nọ́mbà àwọn tí wọ́n máa ń gbé ni kò sí nọ́mbà ẹni tí wọ́n máa ń gbé ẹni ó bá ti bọ́ ojú ọwọ́ ni. Ẹlòmíì tí ẹ ò tí ẹ lọ rárá kò tí ẹ wọlé rárá. Ẹlòmíì tí ẹ tí ẹ ó wọlé but unfortunately àbí fortunately dẹ̀ ni wọ́n padà rí gbé. Ẹlòmíì kọ́ wetin ni wọ́n máa bá ṣùgbọ́n ẹ̀jẹ̀ ó sún yẹn ẹ̀jẹ̀ ó rẹ̀ yẹn. Torí pé àjọ fi ń pàrònú rẹ ni àjọ fi ń múnú ara wa dùn ni àfijọ́ ń káàtì cruise náà ni pípé kó máa lo skoda kó máa lo bẹ́ẹ̀ àwa tún ti dé lálẹ́ tòní. Nìkànnì kànga gbọ́mọgbẹ́ 89.3 FM ẹ̀yin tá a jọ ṣe lọ́sẹ̀ tó kọjá mo kí yín o. Ẹ jẹ́ kẹ́ ẹ ti rọ́wọ́ mi láti jẹjọ́ àbí sọ́rí ṣe jẹjọ́ ni àbíjọ́ Tuesday ó dìjeje lónìí wá ti ṣe everybody láti clear. Pàápàá no time to shake that. Èyí náà àwọn tó bá ti láǹfààní láti mú tí wọ́n wẹ̀ tí wọ́n yẹ kàn ìkàn ó máa ṣẹ̀ngẹ̀ mẹ́ǹgẹ̀. Báwo mo ṣe wá fẹ́ ṣe lálẹ́ tòní mi tí kìíní tán lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan lórúkọ amojú ẹ̀rọ fún sáà ta wàyé Stephen Adeyemi Igi lọ́wọ́ bọ́tìnì òun lájọ dánamọ́rí ṣiṣẹ́ ọpọlọ fún ti àárọ̀ tòní fún talẹ́ tòní. Kílódé kílo ṣẹlẹ̀ ẹnu mi àgò ṣòkòtò bá mú ṣẹ̀fíù bá mú ṣòkòtò bí ṣòkòtò ṣáà ti dé 0916893100 ẹgbàá nọ́mbà yẹn kẹ́ ẹ dìímú o ẹ wọ́n ní mi ò pé nọ́mbà 0916893100 0915333483 0915333 àbí 0911-34-0911-33-33-893. Àwọn nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta tó wọnú okulu ìlálẹ̀ ni ẹ̀. Báwo láti ṣe mi ò rẹ́dí àti stress anybody? Torí mi náà ṣí ara mi sì ń ṣe kíní kan kìnì kan torí ti èèyàn wa tó ṣaláìsí Taiwo Azan Ogogo ọmọ Kulodo. Èyí ni wọ́n ṣe gbogbo ètò gẹ́gẹ́ bí ìlànà Mùsùlùmí. So mi ìfẹ́ stress anybody. Mo wá ti ṣe lọ́nà tí ó gbà rọ kálukú lọ́rùn. Alẹ́ yìí nọ́mbà la máa mú. Mo ní nọ́mbà 1-100 lálẹ́ tòní 1-100 ẹ máa mú nọ́mbà ni. Mo dẹ̀ ti pín ẹnìkan ṣoṣo yóò láǹfààní àtijẹ́ 1,000 naira. 1,000 naira recharge card wà nílẹ̀ fẹ́nìkan ṣoṣo ẹnìkan dóńdó. Èèyàn méjì ó láǹfààní sí 500 naira. Èèyàn márùn-ún láǹfààní sí 200 naira. Ṣé ni pé mo spread ẹ̀. Yóò haku èèyàn mẹ́wàá 100 naira wà nílẹ̀ fún èèyàn mẹ́wàá ẹ sì àti mú nọ́mbà mi ní stress yìí 1,000 kan wà 500 méjì 200 márùn-ún 1,000 àsọ 100 naira mẹ́wàá ó mọ ọlọ́run sẹ́ẹ̀. Ta wá ni ó jẹ 1,000 yìí 1,000 mo kọ́kọ́ fẹ́ pẹ́ ta ló máa jẹ́ ẹ máa mú nọ́mbà ni. Ṣé ẹ ti ṣetán? Abẹ́ẹ̀ tí ì ṣetán? Adé Dàmọ́lá Olóyè dẹ́mọ bàbá olómi yìí. Èmi ni ọmọ bàbá olómi yìí. poking up your car, let me show you. Yeah, dear, best, Stephen, Jamu number. I saw the Jamu, Jamu, beep me. What did I buy it with? Sam, I delayed it and paid it. I want to lose you a little way. I lose you a little way. Over my number, ni Sam, how far? Number one, I want number one da. Tani number one lale. Any cut one B. Hello, Eka Leo. Eti one Bell.
1: Hello, Eka Leo.
0: Eka Leo ma.
1: Are you still at your lady?
0: Kila kwe.
1: Are you still at your lady?
0: Antiari, kila at your lebu.
1: Eka Leo sa.
0: Eka Leo ma. Eze mpe funbe akoko ni. Money, money, number 1 to 100. Number will ever move.
1: Number 6.
0: Number?
1: 666.
0: Number 6. Shaking by you, you won't want to
1: sir?
0: Shaking you, you won't number 6, you will.
1: Then.
0: I better change your mind, eh?
1: Ah,
0: I don't,
1: I
0: don't. Efe ye wo. Sure. Last chance. Then. Last chance. Efe ye wo.
1: I can't even fool me, Kadi.
0: Me, bro? I can't even fool me, Kadi. Akatan General. Any can see number 6 in you wo?
1: I see number 6.
0: Number 6 in you. Kilo wa mbe. 0000000 lo anbe. Egbo. 00000. Ko sin kankan ni ka number 6. Try again later. On lo anbe. Ta lo tele. Hello. Ni be gangan le wa yi. Oruko yin ati bi de tin pe. O to ni yan o.
2: Fashion you fufu latomi yale.
0: Latomi yale omi. Eri abi to ese o amina ati fatima yusuf oluwa lo lope number we le fe mu number 1 to 100 wa nle
2: eje mu number 9
0: number 9 accountant number 9 number 9 kilo wa nbe se e ti mu be yen ko lo be abi
2: a ti mu mo ba se je na
0: bo ba se je o ya ba mi siwo kilo wa nbe. Number 9. Me if I remember, try again, Luambe. Try again.
2: Try again.
0: Eja my babo. Eche dare. Hello. Me be gangale wa. Number 6 and 9. Ti lo oko ya ti bite ti mpe.
3: Abdurrahman lati orita mefa.
0: Abdurrahman lati orita mefa.
3: Be.
0: Number kile mo pa pa pa. Me if I waste the time. 1 to 100 di. 6 and 9. Number
3: 50.
0: Number 50. Hey, accountant. Number 50. Number 50. Pa. Try again. Lower number 50. 1 to 100. Yay. Hey. Nibi, lala yi. Hello, Mati. Koko Jena. Can you get Koko Jena? Hello.
4: Very good.
0: 89.3. Nibi, go lewa. Oruko yi.
4: Bogumbe,
0: lati be yeruka. To jina sa America.
4: Ha?
0: Moni be yeruka, to jina sa America. Abele, to suma America.
4: O suma America. Lati te to be yeruka.
0: Eba, USB code ni ye.
4: Eh,
0: okay, number, wole mu 1 to 100.

0: Aboa West Radio 89.3 FM Awani Baba.
1: Tẹ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ ẹ máa bọ̀ o. Àfẹ́tí wa gbé ti yín lárugẹ. Owó owó ga jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńláńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ́. Ọ̀gá ni Master. Kí lẹ tún ń dúró ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ Polo. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo tẹ́ fẹ́, ojú kan ló wà.

0: ẹ̀ka alẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń láǹfààní láti mọ gbóhùn wa kètèkètè láṣálẹ̀ tòní o mo kíyìn o ẹ̀ka alẹ́ ẹ kú déédé àkókò yìí ẹ sì tún kú déédé àsìkò yìí ẹ kú àtàárọ̀ ẹ kú kó lè dá tẹ́ ń bá ká o. Ẹ gbogbo ẹ̀ ó da láṣẹ Elédùmarè yóò da yóò dùn gbọ́ngàn padà kan sí náà ni. Ẹ mọ̀ pádùn báyìí ní gbẹ̀yìn ewúro ẹyin adùn náà ni ó padà gbẹ̀yìn gbogbo ẹ̀. Gbogbo làálàá kókó dandan wa ẹ yóò padà bọ́ sí dáadáa ibi afẹ́ ó bọ́ sí. Òun náà ni ó padà bọ́ sí tó yẹ pé dúdùn báyìí lọ sùn ó so.
1: Pátá ń gangan mú oge sí lọ́wọ́lọ́wọ́ ìpàdé torí sun ilẹ̀ gbogbo Yorùbá o.
0: Àbọ̀ sórí àkọ̀tun ètò yín ètò wa tiwa làṣà ń lè ètò tí ń gbìnàyà tí ń gbòde kan tí ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ lọ́wọ́ lákòókò tá a wà yìí o tí ń bá afẹ́fẹ́ dọ̀wẹ́kẹ̀ tí ń bá afẹ́fẹ́ ṣoge lọ́wọ́ tá a wà yìí ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm òun náà lẹ tí láǹfààní àti mọ gbọ́ wa kètèkètè láṣálẹ̀ tòní o lórí ètò tiwa làṣà níbi tá a ti mọ ń ṣàgbéyẹ̀wò àwọn tó rọ̀ mọ́ àṣà àti ìṣẹ̀lẹ̀ yorùbá tá a ti mọ ń gbéyẹ̀wò lórí ètò yìí àti lórí ìkànnì yìí wípé àṣà yorùbá ìṣe yorùbá ìṣẹ̀ṣe yorùbá ò gbọ́dọ̀ parun bẹ́ẹ̀ àwọn àgbàlagbà wọ́n pé ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyà kọ́ kémi àti yín ká mọ̀ bá a sọ àpò ìyá wa kọ́gi ẹ̀yin o la ṣe tètè ṣàgbékalẹ̀ ètò yìí pé ká mọ̀ síra wa ń gbéra ẹ̀ pàkọ́ ká mọ̀ pera wa padà wálé wípé àṣà wa ò gbọ́dọ̀ parun ìṣe wa ò gbọ́dọ̀ parun kò bàjẹ́ láyé olúpọ́n kò bàjẹ́ láyé ààrẹ sà kò gbọ́dọ̀ bàjẹ́ lórí tèmi bẹ́ẹ̀ kò sì ní bàjẹ́ lórí tìyín
1: náà.
0: Ò ní tún lọ́jọ́ ajé ṣe é mọ̀ pọ́jọ́ tá a bá dá ọjọ́ tá a bá dá yóò di dandan kókò èyí tá a bá dá ni ò ní kò ọjọ́ tá a bá ti dá kì í kò oṣù tá a bá ti dá ni kì í pèsò pé tá a bá ti dá ó di dandan kókò nígbà ó tún wá kò ó sojú èmi àti yín láyọ̀ àtàláfíà ọjà fọpẹ́ fọlọ́dún tó máa rí ọba Èdùmarè. Àfọ̀pẹ́ fada ni wáyé ọba Adẹ́dá tó jẹ́ pé ó wò wá sùn ó sì tún wò pé ọyẹ́ ẹjẹ́ ń fa àwọn kinní ilẹ̀ kán máa ṣẹ̀mí lọ́nú ayé kán sì máa mímí iyè. Ó wò wá sùn ó sì tún dá wa sí. Ẹ kò fèsì ọwọ́ wa àti ìwọ ọwọ́ wa kò fi bi wá lẹ́jọ́ kò fi bú wa kò fi yọ̀ wá pé ìwà rẹ wọ́n tó jẹ́ pé lálẹ́ àná ó ní láàbí tó ń ṣe ó ní nǹkan kan tó ṣe nù kọ̀kọ̀ nínú kulu yẹ̀wù rẹ tó rọra ṣe ń bò ń kẹ́lẹ́ tó rò pẹ́ nìkan kò rí ọ Elódùmarè ń wò wá ọba dákẹ́dájọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò fi wo èmi àti ìwà rẹ kò mọ̀ fi bi wá lẹ́jọ́ ó tún wò wá pé jẹ́ ń sa àwọn kinní láàánú bóyá wọn ó tún ronú pìwàdà ó tún fún wa lórí ọ̀fẹ́ a tún di àṣálẹ̀ tòní Elódùmarè ọ̀hún tún dákun ó jọ̀wọ́ jàre inú ọláńlá rẹ̀ kó tún já di tòórọ̀ ọ̀la o. Ìwà tó bá dálé yìí kojú wa kó tún rí ọ̀la ẹ̀yin o tó jẹ́ lẹ́yìn ọ̀la kó tún rọ́la lẹ́yìn ọ̀la kó tún rọ́la náà ni. Ẹ̀mí wa gùn a lo lẹ̀ pẹ́ nínú àlàáfíà tó péye láìsí ìnira láìsí dààmú láìsí ìfòyà ẹ̀bẹ́ ni ó ti rí láṣẹ Elódùmarè. Tiwa làṣà ń lè tò tẹ́ ń gbọ́ lọ́wọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm òun náà lẹ tí láǹfààní àti mọ gbọ́ wa lórí ètò yìí ó ní tún lọ́jọ́ ajé míì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ní gbogbo ọjọ́ ajé bá aago mẹ́sàn-án àbọ̀ bá ti lù báyìí tó ti rí kò gó báyìí tiwa làṣà ni mọ̀ ń gbìnàyà lórí ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ a sì tún ti dẹ́nu bá a ti mọ ṣe gẹ́gẹ́ bí ṣe wà wá náà kọ́ o Olódùmarè ló fún wa láǹfààní àtòrí ọ̀fẹ́ láti tún lè wà níbí lọ́lẹ̀ láṣálẹ̀ tòní a sì tún ti dẹ́nu àtúnjọ ṣe kinní ọ̀hún ó tún dùn gbọ́gbọ́ òtún kan ṣe bó ti tó àti bó ti yẹ. Ẹ mọ̀ wá gbàgbé pé láǹfààní àti lọ darapọ̀ láti gbójú oge wò wá lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa o Wells Radio 89.3 fm fan page ẹ mọ̀ wò wá kétíkétí bá a ti ń ṣe nu ilé agbára ààhín. Ṣáájú ohun gbogbo wọn pé ó kọ ọmọ báyìí ní ìjánu ọmọ orúkọ tèmi ò yí padà o. Oyè Ọlọ́run Adégòkè lorúkọ tí mò ń jẹ́ mú kí yín o ẹ̀ka àbọ̀ sórí ètò tiwa làṣà.
1: Àyín dúró kí wọ́n nífẹ̀ẹ́ wọn ní ká bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ ohun láyé tó ń ga tó ń bẹ̀rẹ̀ wọ́n kí wọ́n nífẹ̀ẹ́ ohun tó lúwo.
0: Ẹ mọ̀ pé abala méjì lètò yá mọ̀ pín sí o ṣùgbọ́n kó tiẹ̀ tó di pa lọ́nú ètò gangan a mọ̀ ń kọ́kọ́ ṣe ìwúre ọjọ́ ajé ó tún di dandan ká tún ṣe ẹ mọ̀ pé bójú wa bá tún ti mú àwọn ọjọ́ báyìí tá a sì dá tó pé tó kò láyọ̀ tí kankan wa ò pẹ̀ dín. Ó di dandan ká fọ pé fọlọ́dún tó màre lẹ́yìn èèyàn ká tún wá ṣe kíni o ká tún wúre ọjọ́ ajé gbogbo ń tá a fẹ́ ní ti dáadáa. Kóníkàlùkò mọ̀ fẹnu ara rẹ̀ sọ bó sì ṣe pẹ́ mọ wí tẹ̀lémi náà ni ó yá o ní wọ̀rà ń ṣe sàárà ìdé ìnà pẹnu láì fa àkókò ṣòfò ní lọ́jọ́ ajé kí gbogbo owó rájé jẹun o kárájé mu kárájé ná kárájé lò ká mọ̀ ní ajé lọ́rùn ṣùgbọ́n ká ní lápò ajé ògùngún sọ olúṣọ́ bò jí kó fi lé kó wá wa ṣe bùpé o kó máa rọ̀ dẹ̀dẹ̀dẹ̀rọ̀ bàbàbàbà lọ́dẹ̀ kó wá wa ká máa rí ná ká máa rí lò gbogbo ọgbà tá a bá ti ń tọwọ́ wa àbàpò ká sì máa rí ìfàyọ náà o kọwọ́ ọ̀wọ́ mọ̀ sí kíni kó mọ̀ kàn sí àlẹ́ àpò ó yá o ìwúrẹ́ talẹ̀ tò nínú ẹni tó bá ti ṣetán kò gbà tiẹ̀ tó lápè mọ́rẹ́ ẹni báyìí láà pé tèmi ti rere o èmi ti pẹ́ tèmi direnu okùn tẹ̀yìn náà ẹ̀sọ̀ tìyín o.

0: ò bá lórí ètò yìí. Torí bàbá ní àfọjọ́ kan sọ ilẹ̀ ó sun ilẹ̀ ó mọ́ a sì tún ní sọ tán. Ẹ kò ṣe é fọjọ́ kan sọ ni.
1: Ọmọ ẹ̀kọ́ ọmọ àrùn ọmọ òfò ikú
0: ti. Níbo gan wàhálà ń lọ lálẹ́ yìí lórí ètò tiwa làṣà.

0: yo ba e wo ni komode o mo yaju sagbalagba
1: leki bebe o to ba obe
0: omode ki yaju sagbalagba lara ini bowo na lo wa lara iwa ibaje na ni omode to ba yaju sagbalagba iwa ibaje la karu ekun le yoruba iru omo be o mu go omo ti se abi ko aba ko gba lawon agbalagba karu omo be si omode o gbodo yaju tabi gbojumo gba ebi pe ka wo pe ewe dide nbe on oje kini gan kini nda soro si ko ye ke se baun ai se be sagbalagba takmole towo ti suru la fi bagbalagba lo le yin o fi bagbalagba soro tori de kere kere kere kere agba nka wa na bo lojo kan oni kaloko wa na ni o deko ta wa un
1: eyin yojimo ogede
0: eyan ba ti e ko won o dagba pe won o dagba won lojo kan jo kan oju ohun jo
1: wa lowo oni mo ki gbogbo yin pata
0: oju o ba hun jo awon apere kan o jade lara re ti wo go mo pe agba ti kan mi o ebo o ti ri lesin lo wa loni
1: odo mi o momo lolodi
0: eyan ba ni ke eyan wo lojo nkajo ile mo ile nso lojo nkajo eyan mi kan pe
1: onko ba
0: be eyan ba tin so jo bi
1: ebi dudu
0: eni ba ronu jinle oni baba tin so jo bi oni oni tun ko wa wa tin sumo ati pada sile ni oni a nkajo bi pe mo pe yo odun bayi mo pe yo odun bayi oni e mo pe ko wa wa tin ka yo ojo ti o pada se bi o ti wa ni
1: lawa odudu omo yoruba tata ngogo
0: ron la ni
1: omode
0: ki iya tu sagbalagba ni bowo ni omo to ba se be omo abi ko akogba nyo ba karu omo be si be omode ki yonu so soro agbalagba oro tan ba pe eyan sile eyan ma nda si eyan o kan le sa dedede ko ra won agbalagba meje bi won tin takuro so aban jiroro o wa sa dedede jalu pe a be ni mo mo eyan a
1: ede
0: lo ba wo won o ti mo pe a won o ko mo yi abi kan ti e wo pe so ko se wo lo pe ko ni omode iyonu so soro agbalagba en tan ba pe eyan sile eyan ma nda si
1: ko ma gba gbe ori sun wa tori omo to ba
0: se mo pe ba omode o ba batan yo ba ro ba aro ba si de oni baba atan itan gan fi ye wa wi pe iwa ta nso nipa re yi iwa lo yi pe lara wa na ni bowo wa omo to ba ni iwa omo luabe lo didandan ko ni ibowo fun agbalagba o didandan ko ni wa suru ko ninu pele ko ni jo ni fufu omo yo si je olotito omo se mo pe lara eya ara nta fi meni to ni wa na nu obirin ba so wa nu yo pohun olori oko se wa ri itan fi ye wa pe iwa ta nso yi gangan obin ni ngba aye re koda itan fi ye wa wi pe aya orun mi la baba kukuru o ara oke egbeti o ni obirin iwa yi
1: agbata wa laruko e gbogbo mo oju
0: won ni gba torun mi la se igbeyawo lo pe wa laya
1: wa o
0: se wa ri la koko gba to gbe iwa laya nkan tu ba nkan tu se nkan dun o nlo bo ti yo lo
1: gbogbo mo
0: ṣugbọn nigba to tu akoko gba kan orun mi la bere si ni saroye o ri awon asise iwa kankan lo si bere si ni rojo pe a e ti se bo lo ti ri bayi nitori parabirin iwa yi ni obun o ni obun gege bitan se fije wa o fa gbon mi ti omi o to fa wo laarin loko laya won lo di wi pe orun mi la pe ki iwa ba ti e lo o ni kaluku won se pin ya ti iwa se fi binu ko eru re lo sile olodumare tori pe omo omo akobi olodumare ti se suru o ni baba iwa nitori e na fi mo n pe suru ni baba wa lẹ́yìn ìgbà tí ọ̀run mi la wa kọ ìwà sílẹ̀ tí ìwà kó lọ sílé olódùmọ̀rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ tí í ṣe sùúrù nǹkan dojú dé nǹkan dojúrú nǹkan dirú dúdú fún ọ̀run mi la lákòókò ìgbà tá à ń sọ yìí
1: ọ̀run
0: mi la gbé ìgbésẹ̀ ó gbé ìgbésẹ̀ ó bèrè lọ́wọ́ adẹ́dàá pé èyí ti ṣe kí ló ṣẹlẹ̀ nígbà tí nǹkan polúkúrú mùsùn tán ni ó bá rọ́nà àbáyọ wọn pé ó lé arábìnrin kan dà á ta lọ́ọ̀dẹ̀ rẹ ló wà ó báyìí lo se di wipe orun mi la se gbera to si bere si ni wa iwa kiri o o wa iwa dele alara o wa dele ajero o wa dele oworo gan aga mota ede koda o wa dele ile awon loja mere rin de logun o sugbon ko ri wa nbe
1: ati baba to bi lomo
0: nigba to se n wa iwa lo torin benu ni n korin pe iwa la n wa nile yo iwa la n wa o nigba won ba wa rorun mi la to pe baba ibo le n lo
1: se
0: ni ba pade re lona to n bere pe baba ibo le n lo orin ohun ni fi n da won lohun pe iwa la n wa nile yo iwa la n wa o
1: kule fun ya ti baba to bi ilo omo omo yoruba o eja agbasa wa laruko eja wa
0: aseyin wa aseyin bo orun mi la wa titi to fi kan ibi to wa lodo olodumore nigba to orun mi la ri o be sugbon iwa ko iwa otele pada wa sile o ni wa wa kini lo wi pe lato ni lo orun mi la iwo lo mo fowo ara re tun wa ara re se bayi ni tan ohun se lo
1: o gbogbo mo dudu wa patapata
0: ninu gbogbo ipese aye orun mi la ohun gan funra re ko wa nipa nton ni se pelu iwa iwa buburu wa iwa ibaje iwa ikawa
1: be
0: iwa rere lo si le bori gbogbo won tori iwa lewa omo eniyan iwa na lesin iwa gan na ni oro eni eni ba ti niwa o ti lo ohun gbogbo be eyan ba lowo ti o niwa owo olowo ni ru eni be ni be eyan ba si nire gbogbo loko janturu boko ti o niwa iri onire ni ru eni be ni o eni ba n saroye n gbogbo ogba aroye sa ejo elejo ejo buburu oro loro ka pegan eni eleni ka so teni eleni lai da ka fenu tembelu eyan ka se ri kisi ka ba de eyan je iwa buburu ni ru eni be ni o iwa buburu si ma n se palara ma n fafa seyin iwa buburu nkan buburu na ni ma n tele amọ tulu iwa ti o ye iwa buburu amọ tulu mo ba lori a si mo mu orilede ni ifaseyin to ye ki orilede o te waju ko mo gboro ko mo re waju mo ni dagbasoke iwa buburu iwa ida mo faru orilede be pada seyin yo si mo jelesese ti o fi wa diri pe orilede be oni le fese mejeji duro lori ara won mo
1: gbadọ komra bajọ gbadọ
0: òun ni mo ṣe ń gbà wá lámọ̀ràn lálẹ́ tòní o wípé ìwà lọba àwúre ìwà òǹlẹ̀wọ̀ ọmọ ènìyàn ìwà òǹlẹ̀sìn wa
1: èèyàn
0: bá lówó tó lọ́rọ̀ tí ò ní wà ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọ lówó lóní o obìnrin tó rẹwà tó pọ́n rò kòsò tó pọ́n yò bí ọ̀lẹ̀ lẹ́nu àwẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ tó wọlé ọkọ bí ò bá níwà tó tọ́ àtẹ̀yí tó yẹ ó di dandan kírú ẹni bí ó mọ bá kóhun àti baálé rẹ̀ ó mọ ní aṣọ gbólóhùn aṣọ ní gbogbo ọgbà ṣùgbọ́n tó bá níwà tẹríba ìwà ìrẹ̀lẹ̀ ìwà mọ́lé àti ìwà téèyàn fi gbélé ọkọ irú ọkọ bẹ́ẹ̀ sì rí pé kẹ̀ẹ́kan sẹpáyà mí lẹ́wà lásán ó tún níwà mọ́ kókó tẹ̀bí tara mọ́ra tó ṣe gbogbo ohun tó yóò ṣe tí ò sì ní wàhálà nínú tí ò fàyè ni baálé rẹ̀ la tí ò kanra máwọn ọmọ tó bí gan tínú rẹ̀ ń dùn tínú ìdílé rẹ̀ ń dùn irú ọkọ bẹ́ẹ̀ yóò ṣòro fún baálé bẹ́ẹ̀ láti wò ó pé ẹjẹ́ ń fa arábìnrin ilẹ̀ ẹ̀tọ́rọ̀ mọ̀ wípé irú arábìnrin bẹ́ẹ̀ ó sọ wọ́n.
1: ọ̀yọ́ máa láàbí ojú pa ṣẹkẹrẹ mọ́dẹ
0: ọmọ. ìwà ṣe kókó nínú ayé ọmọ ènìyàn ẹni bá sì ti ní ìwà tó ní ìwà rere ìwà tá a fi ń yangàn láwùjọ àti gòkèrú ẹni bẹ́ẹ̀ a máa yá kán mọ́ ń kíá.
1: Ẹ
0: àti tẹ̀ wájú irú ẹni bẹ́ẹ̀ a máa yá torí irú ẹni bẹ́ẹ̀ bó rìn sọ́tún bó rìn sósì bó pé ó yá yo padà ráwọn èèyàn kan èèyàn kan ṣe ẹ mọ̀ pé bolódùmarè bá fẹ́ fàwọn èèyàn kan sókè àwọn kan náà ni ó tún ràn pé ẹ lọ bá ń farabìnrin arákùnrin yìí sókè ṣùgbọ́n nípasẹ̀ ìwà tí kò wà wọ́n hù ìwà ti gáwọn ẹlòmíì débi tí ò yẹ kán dé ẹni ti láàbí ìwà sì ti gbáwọn ẹlòmíì débi ńlá níbi tí orí wọn ti sọre ìwà ló máwọn kan bá ọba jẹun láìjọba ìwà nísìnyí mú àwọn kan bẹranko jẹun láìsẹranko.
1: ọmọ ikú ọmọ àrùn ọmọ òkú ikú tí pọmọ ti bàbá ń dúpọ àrùn tí sọmọ tí ìyá ò gbọdọ.
0: ẹja wò wá wa ká tún ìwà wa ṣe ẹja ti ìpìlẹ̀ ká ti ìpìlẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìyẹ̀wò àwọn ọmọ tí olódùmarè fi jíǹkì wa ẹja kọ́ wọn láwọn ẹ̀kọ́ ilé tó yẹ tó sì yè kóró bá a ti ṣàpọ́nlé ènìyàn ọmọ ọmọ ṣàdédé máa yọnu sí nǹkan tí ò kàn án ọmọ kékeré mọ̀ rí àgbàlagbà fín olódùmarè ò ní já taṣọ àgbàlagbà mọ́lẹ̀ o bẹ́ẹ̀ ọmọ wo ò ní sì sọ kò ní sọ̀rọ̀ sọ àtẹ̀mí náà o ó ṣe kókó ṣe pàtàkì ká mójútó àwọn ọmọ wa ká tọ̀ ọ́ bó ti yàtọ̀ ká fọ̀ tún àwọn ká fọ̀ sí àwọn pé báyìí leléyìí báyìí leléyìí ti rí o
1: ìwọ́n
0: mọ̀ bá a sí ẹsẹ̀ pé
1: ọlẹ́ ọmọ àjọ òró
0: ṣẹ́ mọ̀ pọ́ ọmọ téèyàn ò bá kọ́ ní gbélé àbákọ́tà
1: ọmọ ajẹ̀gbé ìjẹ́ karùn-ún fi karùn-ún fọ́rin ìbàdàn kí n bá ní.
0: àwọn tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ tọ́ tẹ́ ẹ sì kọ́ láwọn ìgbésẹ̀ àti ìlànà tó yẹ
1: kó
0: mọ̀ dọ̀jọ́ iwájú kó ẹ mọ̀ pé èyí tá a bá kọ́ nínú èpè nínú àdúrà bá a ti máa ń sọ ó fi kan ránṣẹ́ sí mi ń bẹ̀ lẹ́ni tá a bá ṣe dáadáa fún ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé dàkejì ni a nílò láti sọ àwa náà ti mọ ohun tó tọ́ sí wa ni mo ṣe ń pè wá pé ọmọ tá a bá kọ́ ṣe ẹ mọ̀ pé nígbà ó bá débi tí kinní ọ̀hún ti wúlò fún lọ́jọ́ iwájú ẹ yóò mọ wúre fún yín pé ẹ ṣe tẹ́ ẹ tọ́ mi ẹ ṣe tẹ́ ẹ kọ́ mi tí mo sì gbẹ̀kọ́ yìí.
1: àwọn ọmọ agbọ́sọ̀.
0: ṣùgbọ́n èyí tó bá jẹ́ dàkejì ni níbi tó bá ti ń kọ́ padà láti ìta pé bí wọn ò bá kọ́ nílé àwọ̀ kọ́ níta níbi wọn bá ti wá ń kọ́rú ọmọ bẹ́ẹ̀ níta o ṣe mọ̀ pé kanú méjèèjì náà ni ó mọ fi ránṣẹ́ sí yín.
1: ọmọ ẹgbẹ́
0: yàrá ẹni èyí tó jẹ́ ń bẹ̀ ẹni èyí tó jẹ́ ń bẹ̀ ni ó mọ fi ránṣẹ́ sí olúwa rẹ̀ níbi olúwa rẹ̀ bá wà lákòókò ìgbà náà.
1: ìbàdàn ìlú
0: olódùmarè ò ní í járe ní tọmọ ó fi mọ fi pè ránṣẹ́ sí wa.
1: ọjọ́ ìlú ajayi ní ìfikúnlẹ̀ lóògùn mọ́lá lọ́dọ̀gbò ká lójoògùn owó kẹ̀mbẹ̀rẹ̀ fi.
0: ẹ̀kọ́ ọlẹ́ṣẹ̀ kókó ṣe pàtàkì inú ayé àwọn ọmọ kìí sọmọbìnrin nìkan lèèyàn ń kọ́ lẹ́kọ̀ọ́ lé o àtọmọbìnrin àtọmọkùnrin ó ṣe kókó bẹ́ẹ̀ bá ti ń kọ́ ọmọbìnrin ẹ̀kọ́ ọmọkùnrin náà gbogbo wa lájọ wà láwùjọ bọ́mọbìnrin bá mọ bá a ti ṣe bá a ti tó ẹjọ́ ọmọkùnrin náà mọ̀ ọ́n
1: èyí
0: tí wọn ò gbọ́dọ̀ ṣe ẹjẹ́ kán mọ̀ ọ́n èyí tí wọ́n gbọ́dọ̀ ṣe ẹjẹ́ kán mọ̀ ọ́n.
1: èkó àárọ̀ mi sálẹ̀ gbẹ̀lẹ́gbẹ̀ kọ́ àárọ̀ ṣẹṣẹ ṣẹṣẹ ṣẹṣẹ mọ́mọ́jà mo níta ló lẹ lómi lè kó ẹbí wọ́n pé ta lónìí.
0: bá a ti ṣe bọ̀wọ̀ fáwọn àgbàlagbà bá a ti ṣàpọ́nlé ènìyàn ẹ fi kọ́ mọ yín.
1: bàtà butu gbogbo mi.
0: ẹ mọ̀ pọ́ mọ tá a bá kọ́ kìí sorúkọ ara rẹ nìkan ni ó bàjẹ́ o yóò tún bo ọkọ̀ ìdílé tó ti jáde náà jẹ́ torí gbà wọn ò bá tọ́ka sí yóò sáà ní ìdílé kan tó ti jáde tí wọn ò mọ pé à tèbí ìdílé báyìí lọmọ báyìí lágbájá báyìí ti jáde wọn ò kọ́ wọn ń dílé wọn.
1: ẹbí wọn pẹ ta ló ní alágbá.
0: bẹẹ náà sì níṣẹ mọ pé lọpọ ọgbà àwọn òbí kan mọ wùwà kan tó jẹ wípé ní ìgbẹyìn ìgbẹyìn àwọn ọmọ mi ó ti dì lọ́wọ́ yóò ti mú ru orúkọ dání pé lọ́dún báyìí ẹnìkan ti ń jó kọ báyìí iṣẹ́ báyìí ní í ṣe ìjọkíjọ tí ń bá pàdé ru ọmọ ẹni bẹ́ẹ̀ kódà kó jẹ́ pé ru ọmọ ẹni bẹ́ẹ̀ wá sẹ́wọ́dọ̀ mi ni n ò ní fún o ní nǹkan táwọn òbí ru ọmọ bẹ́ẹ̀ ti ṣe ni o.
1: wá bodò kodò iṣẹ́ sáà.
0: àwa àgbàlagbà náà ẹja wa náà ó wò wá wá o. bọ́mọdé ṣe lẹ́tọ̀ọ́ láti bọ̀wọ̀ fágbà. àwa àgbàlagbà náà láwọn nǹkan kan tó jẹ́ wípé ẹ á gbọ́dọ̀ máa fàgbà ògbójú rẹ ọmọdé jẹ. àwọn àgbàlagbà míì ẹlòmíì tiẹ̀ lé pé mo fi nǹkan bí ohun òrí mọ́ o yóò ti ṣàdédé máa sọ fọ́mọ ẹ̀ pé ìwọ ló máa mú kínní yìí o ìwọ ló mú o. àsẹ̀yìnwá àsẹ̀yìnbó ó ṣeéṣe kó jẹ́ pé òun ló kàn náwó rẹ̀ ó ṣe èsì náwó rẹ̀ síbi kan tí ò mọ̀ bóyá wá padà rí i. ó wá sọ fọ́mọ pé kínní tí mo tiẹ̀ ń wá lánàá mo mọ̀ ti rí i. kàkà tí ó fi wá sọ fọ́mọ pé mọ̀ bínú o Eh mo so pe wo lo mu iwo si ko da ko mo binu oko mi ti o mo bi o ti be ti o ti ba re jereje ti o se tanu omo ohun awon agba mi a lo poju mo ti ri mi ti mo fi si e mo ja wa na se baun tori e te se be be ba se baun e ti fi nko le nu pe ngo wo na ba dagba tan iwo na le se be fo mo re bam bam ba ni o si mo lo
1: tolo
0: tolo o da iru eni be ngbo ba se nti o da tan lawujo abi boyo lo lewe to se nti o da yo ti mo pa won e bebe nle awon ko si ni fe bebe pe mo binu mo so asise ni
1: eduwe won ni ti pepe
0: eja fi tora wa ka fi to awon omo wa na pe ba ti wu wa re be eyan ba se nti o da eyan ni lati toro aforiji pe mo binu o mo so asise ni o mo gba o e dakun e ma binu o mama
1: ijeje
0: wi pe ga awon nkan kan wa te eyin o gbodo se
1: ija
0: fi ko awon omo lati kekere
1: won
0: pe ati kekere ni mo leti ko mo re lesin
1: gbogbo omo ijeje
0: ise sin nikan o to fi mo iwa
1: ijeje ridi
0: ise ise mo le nikan atenji ise mo le atelesin igbagbo atelesin ibile atelesin gbogbo yoku e ati kekere lati mo pe ka roko e to ba dagba tan
1: ala ileran lero wa ti munaro ko le baba
0: tan agba se po mo ti o ba ja samo ati kekere na ni ti mo senu samu samu
1: bi ilama o da sanile
0: ti kekere ne ja ti mo tawon omo isona ka mo tora wa na sona e bayi bayi se mo pe iya ti o ba gbe ko lati le to fi de wi pe o jaju oge to lo boyo se gbe yawo owo omo ti ya be nu o ba gbi o di dana ke mo reti omo ti o ni leko tori je ongo gbe ko awon kan wa to je pe won bi won won ko won won a si tuntun ra won ko awon kan wa to je pe won ti e bi won won to ko won awon na tuntun ra won ko tori ba ti rin la nko ni ohun o si bi wa nle kan na ototo ni wa wa ototo ni se wa ototo ni bi won ti bi ko wa wa ṣugbọn pẹlu aye olaju ba ba tun rin sawon ilu mi a tun ri bo tin se lawon ilu mi ṣugbọn sibe sibe ko seni takpon owu ose ni ti o ni fe si ka pon won le ba kan ti sapole ele orisirisi eya ototo lo yato
1: ma pe ilaja
0: sugbon sibe sibe eja mo ba ti bowo fagba
1: gbogbo
0: se koko se pataki oda ko je le ise alakowe lo wa ni ba se le ise alakowe to de time morun gbagbagba sibe sibe awon oro kan wa to je po ni bo ti sagbe kale re lona ti o mu aponle bo ti o si ni tabuku si yoba
1: emogun ara
0: won si mo pe lo to omo yoba tata ni o ti won si mo ki owo kan sara sawon obe to bi o to ko leko to o si gbe ko
1: lagbe ide ire lohun lo lo ba
0: ori ti e na o si lewu iwo na o wa le wa loke to si mo han bi irawo pe minu e seun
1: mo ko da ni o
0: se mo pe eyan ba se daada tan ba bere si sayan tan ki yan
1: emi na
0: o si ki o ta pon le to wo pe a omo daada ni o oni bori eyan o ti mo wu bi awon e ma won gari de eyan re o miun
1: mo su bo wa to ba
0: eyin o mo wu to je pe akoko igba na inu ri o si mo dun pe a olodumore lemi na
1: tolale baba tabi ilama
0: ṣugbọn yan ofomo to ba ni iwa to gbe ko ohun ni o
1: egiti
0: omo olu iwa bi
1: anile o
0: suru baba wa
1: o
0: eja bere si mu wa rere ka mo ni popo sin ka yan laayo ka si mo lo ninu igbesi aye wa ka mo fi satona igbesi aye wa ka mu iwa rere ni popo sin ka mo laayo
1: o mo
0: ba wa gbe ko mo ba wa ji o ka mo fi iwa rere saaju gbogbo nta ba fe se ninu iwa rere la nbo wo fun yan wa o ninu iwa rere la ni suru ta iso ninu fufu ninu iwa rere la tin so ti dota iparo ninu iwa rere la tin jina si oju kokoro ninu iwa rere la tin jina si abetele bi gbowo opope ti jale si safowora ninu iwa rere la tin jina si janduku ninu iwa rere la tin jina si sise rikisi enikan pipegan eyan fifoju tembelu omo lakeji to lodumore da eyan ama jina si be eyan ba fe jo omo oniwa rere
1: merin
0: omo lu abi ki se ohun ti olodumare o nife si o Àwọn ìwé mímọ́ méjèèjì. Àwọn náà kọ̀yìn sí ìwà búburú. Àwọn náà kọ̀yìn sí ìwà tí ó jìnnà sí ìwà rere. Àti tẹ́lẹ̀sìn ìgbàgbọ́. Àti tẹ́lẹ̀sìn ìmọ̀le. Àwọn náà kọ̀yìn sí ìwà tó jìnnà sí ìwà rere. Kódà ẹ̀sìn ìbílẹ̀ náà kọ̀yìn sí.
1: Ìmọ̀
0: ń túmọ̀ sí wípé ìwà rere ṣe kókó ṣe pàtàkì nínú ayé wa. Ẹni tí ò bá mọ̀ kó bẹ̀rẹ̀ sí ìmọ̀ báyìí. Bẹ́ẹ̀ ni bá fẹ́ ka àgbàlagbà ń ṣàpọ́nlé àgbà. A kì í yẹjú sàgbà. A kì í larúkọ pàgàmàgbà lórí. Ìkíni lọ́nà tó tọ́ àti èyí tó yẹ láti fi ṣàpọ́nlé ènìyàn tẹ̀rín tọ̀yàyà. Èèyàn ní sùúrù kó jẹ́ ọmọ olótìtọ́. Èèyàn yàgò fún à ń fojú tẹ́ḿbẹ́lú àbá ń fojú kéré èèyàn pé ẹ sóun náà rèé mélòó wa ni náà. Ẹ̀yin tí wàá máa pelé lẹ́gbọ̀n ni ẹja jìnnà sí.

di wípé màmá lọ lálẹ́ yìí ẹ lè sáré kọjá lọ sọ́jọ́ òpó Facebook wa wọn olólùfẹ́ wa ti fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sàbàlà àríwísí wa ní àhín Bùsáyò Òjó wọn kí wa wọn ní ẹ̀kú ètò ẹ̀yìn àgbàlagbà pèdèpèdè wọn lọ́mọ fìdítì tó fìlú Èkó ṣe bùgbé ń kí yóò ẹ̀mọ̀ ṣeun o ẹ̀ṣeun púpọ̀ ẹ̀ṣe o olúwa ṣeun yìí bọ̀dé wọn kí wa kú iṣẹ́ léde gẹ̀ẹ́sì làwọn tiẹ̀ fi kọ́ ọlánìràn dàmí fèèsì àwọn náà wọn ṣe kí ni wọn kí wa kú iṣẹ́ léde gẹ̀ẹ́sì ẹ̀ṣeun tẹ́ wà níbẹ̀ nítorí ìwọ́jú tẹ́ fi ń wò wá kò mọ̀ ní fọ̀ etí tẹ́ ẹ sì fi ń gbọ́wọ́ ẹ̀yìn ara lẹ́kọ̀ọ́ nídìí ò láṣẹ olódùmarè.

0: Asiko tito lati gbadura gbogbo abiyamo o abiyamo to fe gori afefe
1: lojo jo tuzi ama gbogbo pale iwa to mo re o oba mi atun balabude baba wa ti be ni oru o ogbo ni fu oruko re oba mi o yigi yigi burakata buyo o oke tiri mawo oba mi gbagbagbagbagbagbagba to mu wa ni so ni bi pe ngba ode ologun akito ologun akito ologun adiyin ologun oro ologun ase o oba mi ama na mo ni oba mi ti oni pe ku o toto oba mi oloruko nle o aje ko npa ti eniyan fi ma nsori re jesu ti atele yi la fi mo pe ko npa bíjẹ́ ni gbogbo kan lọ sí rírí wẹ̀rẹ̀rẹ̀ wẹ̀rẹ̀rẹ̀ sí rírí lójú ènìyàn lọ ti pẹ́ lójú ọlọ́run kò kẹ́ gbogbo ènìyàn pariwo go go go go yes my name is Pastor Fakeye Emmanuel Baba Alábíyamọ́ ojú mi rírẹ ojú rẹ rírẹ ojú gbogbo ẹ máa rírẹ lọ́sẹ̀ yìí o tó bá jẹ́ pé wọ́n ń wo ẹni tó ń jìyà jù fi pín rẹ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ìbá ti di ńlá lẹ́ni ṣùgbọ́n àsùwọ̀ tí ọlọ́run fi pi ojú ọgbọ́n orí gbogbo ènìyàn lọ tí ìṣe àánú òní yìí àṣìṣe lórí àánú màmá ibi tí ènìyàn bá rí àánú gbàdé ẹbẹ ní ẹrí rẹ máa mọdé ibi tí ènìyàn bá rí àánú ọlọ́run gbàdé ẹbẹ láárí ìrànlọ́wọ́ dé ibi tí ò bá ti sí àánú ọlọ́run ìfàsẹ́yìn lè wà níbẹ̀ màmá ibi tí ò bá ti sí àánú ọlọ́run ẹ̀dá máa pẹ́ nínú ogun ibi tí ò bá ti sí àánú ọlọ́run ìdádúró máa wà níbẹ̀ ibi tí ò bá ti sí àánú ọlọ́run ìlágùn máa pọ̀jù èrè lọ ibi tí ò bá ti sí àánú ẹ̀dá máa wò bípẹ́ ọlọ́run ò sí. Bàbá àtọ̀ni iṣẹ́ àtọ̀ni àánú orí ẹ̀ àtìrẹ́ni tó ṣiṣẹ́ fún ọdún méjìlá tí ò rí èsì pásítọ̀ mi ọ̀tọ̀ni pé ọ̀tọ̀ni àánú orí ẹ̀ àtìrẹ́ni tó pẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n tí ò jèrè ọkàn bọ̀dá mi ọ̀tọ̀lẹ̀bọ̀ ọ̀tọ̀lá àánú orí ẹ̀ àtìrí àwọn tó ní ẹ̀bùn ṣùgbọ́n wọn rí ibi tá a ti lò bọ̀dá mi sàtífíkẹ́ẹ̀tì ọ̀tọ̀ àánú ọ̀tọ̀ àtìrí àwọn ọ̀jọ̀gbọ́n tí ò rí ìka àmúyẹ kan tó ka sí sísá mi ẹwà ọ̀tọ̀ àánú ọ̀tọ̀ àtìrẹ́ni tó ní ẹwà tí ìwà ṣùgbọ́n tí ò sí adé orí àwẹ ọ̀tọ̀ ní kẹ́nìyàn bá owó nílé ọ̀tọ̀ ní kí ènìyàn rí àánú gbà tí a fi jẹ́ kó pọ̀ sí àìmọye ẹni tó bá owó nílé ṣùgbọ́n tó padà kó ti lẹ́tà oko tí ènìyàn bá ti jẹ tí ò bá ti sí àánú bẹ̀ ó ṣe ni láàánú pé ògo kọ̀rọ̀ ni ó máa lò màmá wá gbá o ilé tó bá ti rí àánú kò ṣẹ̀ṣì wọ bẹ̀ ọlọ́run dìídì rán síbẹ̀ ní sà àánú ò kì í ṣìnà àánú ọ̀dẹ̀ kì í ṣi lẹ́yà àánú ọ̀dẹ̀ kì í bẹ̀bẹ̀ kó tó wọnú lẹ́nìyàn àánú ọlọ́run kò dẹ̀ kì í tà sẹ́yàn àánú ọlọ́run ọ̀dẹ̀ lọ́dìwọ̀n ó kù sọ́wọ́ ẹni tó bá rí gbàgbọ́ bá ṣe lò sí bó ma kéde o àánú ọlọ́run ò mà ní dánilẹ̀ yín o ibi tí òkùnkùn gbé ọpamọ́ sí àánú gbé ọjáde tọmọtọmọ bẹ́ẹ̀ ni màánú ọlọ́run a máa kéde ènìyàn sí ọlọ́re àánú ọlọ́run nìkan ló máa ń kó ènìyàn yọ nígbà tó bá bára rẹ̀ nígbà tẹ́lẹ̀ nígbà tí kùrukùru ayé bu ẹ̀jẹ̀ mọ́lẹ̀ nígbà tí gbogbo.